So everyone, from now on till we say goodnight again at 12. Once again, on behalf of staff and management of Adaba 88.9 FM, we say thank you so much for taking your time to join us today. I'm Olajumoke Omotosho saying good morning and welcome. Ekaaro ikojumo jiribi nji se ojo kerinde logbon ninu osu kejo odun 2026 lokan lase ati olulise adaba ise ti mele fe mi a kin pe se bi e se drapo won ni ojo ni a pe eni kokan wa awon ti olokan ojo kan ni a se lakale fun igba to yi o te ni o lati se ni wi pe ke ma iku olulise adaba 88.9 FM kẹsí àpárí ìròyìn aago mẹ́fà lè dé gẹ̀ẹ́sì àmàmú ìròyìn kò sọ̀rọ̀ wá sí ti gbóyìn abalakọ àwọn ìkéde àti ìpínlẹ̀ ọjà yìí ti sọ̀rọ̀ fún ní magoro fẹ́tíbàdì ní aago mẹ́fà àbọ̀ bákan tó wáde ní aago mẹ́jọ àbọ̀ ẹ̀jọ̀ aláǹfààní látẹ̀tí sí àwọn ìkéde àti ìpínlẹ̀ ọjà yìí ti sọ̀rọ̀ fún ètò ìrètí ọ̀tún ní aago mẹ́wàá tó wáde aago mọ́kànlá àwọn ètò ọ̀kọ̀rọ̀ wá sí ìtì gbóyìn ní ṣísẹ̀ntẹ̀lé lọ́kànjọ̀kan ní àwọn ètò tí a ti là kalẹ̀ fún ìgbàdúrà ohun tí a ní láti ṣe ni wípé kí ẹ má yí kúrò lóṣìṣẹ́ àdàbà 88.9 FM nítorí pé tìyẹn ni àjẹ lọ́jọ́ kọjọ́ lẹ́ẹ̀kan sí lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà 88.9 FM àìkí pé ẹ ṣe bí ẹ ṣe darapọ̀ wá ní ọjọ́ òní a pé ẹnì kọ̀ọ̀kan wa orúkọ tèmi ni ọlájúmọ̀kẹ́ ọmọtọ́ṣọ ẹ̀kaàrọ̀.

0: purpose and dreams take flight. Welcome to Wesley University Ondo today, where excellence led the way. We've got the right path for you from the College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Anansa Management.
1: Alake, ibo lo nyara lo bayi lowuro yi. Ore, oni lojo gbigba bere ajesara ni ile iwosan abele wa. Mo mu omo mi lo gba bere ajesara re ku orun to yo. Ti gbogbo igba lomo re yo mo gba bere ajesara ni. Be ni o, mi o le fi ile romo mi sere. Abere ajesara nda abupu awon omo lo di sawun arun to lewu bi igbona, polio, ikọ fe ati diphtheria. O rorun lati toju omo bayi. Ju ka ma se itoju arun pelu wo gobo eleyin wa ola. Awon osise ilera na ma ran mi leti apopo lati gba bere ajesara to kan fun omo mi.
2: Gbogbo omo lo leto si abo kuro lowo awon arun ti abere ajesara le dena. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko, ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera Bẹ́lí Tamas, National Primary Healthcare Development Agency.
3: Chief Mrs.
4: Confirm.
3: Iye Sola Otuye.
4: Aya Jewole.
3: Ọmọ Arọ́gbòkun.
4: Sure.
3: Ọjọ́ kejì
4: oṣù kẹta
3: ọdún tá a wà
4: ni Mama Dágbére Fáyọ́ṣe yìí
3: lọ́mọ 92 years
4: bí àlàkalẹ̀ ìsìnkú Mama Ọ̀tílọ́rẹ́
3: ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n
4: oṣù kẹjọ
3: 27th August 2026
4: ní àwọn ọmọ àti ẹbí
3: Ọlọ́rẹ́ gbé ara Mama Gẹ̀gẹ̀
4: láti State
3: Specialist Mortuary
4: Ìkàrẹ́ Àkókò
3: wá sílé
4: wọn. Mama yóò wà ní títẹ́ fún ìgbà ẹ̀kẹ́yìn
3: ìrọ̀lẹ́ ọjọ́ kẹyìn náà
4: ní ayẹyẹ àṣàyàn orin onígbàgbọ́ fún Mama
3: nílé wọn.
4: Bọ̀dé ìwàlóye
3: sùn ará mi
4: Akungba.
3: Ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ
4: 8th August 2026
3: ní ayẹyẹ ìsìn
4: àtijáde òkú fún Mama
3: ní St. James African Church
4: Akungba Àkókò
3: ìgbéde agogo mẹ́wàá òwúrọ̀ 10 AM
4: lẹ́yìn èyí
3: ayẹyẹ mo gbẹ̀yìn arúgbó mi ìdájọ́ yín ohun ìrẹsì
4: yóò ṣẹlẹ̀ ní Kasagbua
3: lórí pápá
4: Community Comprehensive High School Akungba.
3: Súré o Mama.
5: Ọmọdé àmì onímọ̀-ọ̀jẹ́
6: ọmọ funfun yagi mọ́ yẹ̀ka
5: ọmọdéyàn tó kù lóde
6: àní gbagba tó
5: rí kọ̀rọ̀ yá bù
6: àsẹ̀yìn wá àsẹ̀yìn
5: iná ọmọdé wọ̀nyẹ́ jẹun pa.
3: Ǹjẹ́
4: Chief Bayo
3: Ọlọ́run mèké
4: dídá mi
3: onímọ̀-ọ̀jẹ́
4: ọ̀fọ̀kẹ́lẹ̀
3: Akungba Àkókò
4: lólùkéde
3: gbogbo ẹbí.
7: Synod 2026 is here. Let us come together as one big family to celebrate the uniqueness of Jesus.
8: Hooray!
7: He that dwell righteousness is righteous.
8: Synod.
7: Diocese of Akoko, Church of Nigeria, Anglican Communion, under the guidance of our Lord Bishop, Right Reverend Jacob Olajide Abajide Bada, JP, the Diocesan Bishop, Prince and Wife, Synod delegates and the entire members of the diocese invite the general public to the third session of the 14th Synod coming up between Friday 28th to Sunday 30th August 2026 at St. Andrew's Anglican Church, Akuna Akoko. With the theme, Integrity of Character in Leadership, Kobe. 11 verse 2. Tí o bá ń ṣe òdodo, ó já sí olóòdo. Ìpàdé ẹ̀dá ti ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkókò ti ọdún 2026.
9: À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún abala kẹta ìkẹrìnlá Synod yóò ṣojú wa.
10: Lábẹ́ àmójútó bàbá wa Bíṣọ̀bù J.O.B. Ìbàdàn.
9: J.P.
10: Bíṣọ̀bù Dásìsì ilé àkókò.
9: Àwọn àlùfáà àtàyà wọn.
10: Aṣojú Synod.
9: Pẹ̀lú ọgbọ́n ìjọ là ń pọ gbé èèyàn síbi Synod 2026
10: kọ̀dílẹ́gbẹ̀ oṣù kẹsàn-án bẹ̀rẹ̀ lago mẹ́sàn-án
9: àárọ̀ ní àkọsẹ̀ ètò ìsìn fún sínà
10: ìkówójọ fọ́ọ̀rọ̀ àpilẹ̀kọ bishop
9: branching
10: of the bishop charge
9: àti fífi àmì ẹ̀yẹ awards
10: láwọn èèyàn pàtàkì lọ́lá
9: lọ́jọ́ ìsinmi ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án
10: 2026
9: ní ètò ìsìn dúpẹ́ wáyé olúwa ní ìjọ andẹ́rù mímọ́ àkùnà àkókò lago
10: mẹ́sàn-án
9: àárọ̀
10: ní
9: ẹ̀yẹ́
10: sinod lẹ́sìkìtì.

0: tẹ́tílẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀. Ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbọ́ntẹ́ ìjọba wa ti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in Public Health àtàwọn ìyókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà? Opposite First Samuel Ogangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08160644426 tàbí 08153778444 àti 08154375072. Jakiem College of Health Sciences and Technology. Wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
1: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Sade ni mo fẹ́ o. Mú kà.
1: O tún ń ná. Òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọnù àlàáfíà, ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rìí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Mocha, adding comfort to life since 1959.
4: Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu 'anni.
5: Bàbá ìdáyé ó mà ṣe ọjọ́ ṣe bọ́jọ́ ó tún ṣe bọ́jọ́. Lọ́jà ló fẹ̀fẹ̀ yín ọwọ́ mi yókè tòròròròrò. Mo gbèsè tí kìí ṣe èsùn tukàn ìyá. Ẹ màmá ẹ o òbẹ́bẹ́ ẹkẹ ìyá Kim ọ̀rọ̀ máa dẹ̀ ọ́. Ọtí yá sí mi wọ̀. Mo fi dọ́gbọ́n máa ẹ máa sọ o. Ọ̀ wáyé dọ́ máa kùnà àmọ́ àgbà ọ̀ tọrọ. Ọtí sí màmá ọ̀rọ̀ máa ọ̀ yá jìwé o. Fọ fẹ́ sí màmá sí gbé o. Bẹ́ẹ̀ni ètò náà o ti bẹ̀rẹ̀ ire yìí. Ọjọ́ kejìdínlógbọ̀n oṣù kẹjọ ọdún yọ ọ̀rọ̀ ayé yìí. Ẹ ọtí fìdá pre àmàmá o. Iyì nọ lé ẹ kúrò wò. Iyì rẹ ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o. Kojú máa ti máa. Ojú mò ń gbẹ̀yìn iye mi. Ọ̀yá kárẹ̀ arúwà joyè ọ̀. Ọmọ wọn yìí lè jà kárẹ̀ òye mi. Ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ wẹlẹ. Ọ̀ choro alẹ́dẹ́ ìgbìjà. Lọ́yà polówó òdẹ́bẹ̀. Ẹ̀rú ọwọ́ òwò. Ó dọ́jọ́ kejì ọjà dé mi ìdí rẹ̀ o màmá ò bẹ́ńbẹ́. Wé mẹ́tọ́ ayé ẹ wa òtù wájẹ̀ ẹ dalẹ̀ dalẹ̀. Ọ̀kan yóò yá rán ṣẹ́ náà rìn hàn yí o. Aki, Madina, Kazeem, Adija, àtọ̀wọ́n mama. Ọ̀kan máa ò fi kọ́ mẹ́tọ́ ayé wa o. Ẹ̀ tù wá ti yẹ ká níwọ̀n. Ó dàbọ̀

0: òdodo onígbé orílẹ̀-èdè lékè.
1: Synod 2026.
2: Ìjọ Anglican torílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkọ́kọ́ lábẹ́ ìdarí bíṣọ̀bù Aláṣẹ.
0: Ẹni ọ̀wọ̀ Jacob Ọlájídé Babájídé Padà JP.
2: Lórúkọ gbogbo ìjọ ọmọ ìjọ gbogbo àlùfáà àti àwọn aṣojú ìgbìmọ̀ Synod.
0: Pẹ̀lú àkùnà ṣíkiri láńkì gbogbo èèyàn káàbọ̀ síbi abala kẹta Synod ẹlẹ́ẹ̀kẹrin lárú ẹ̀.
1: First session of the 14th Synod.
0: Tí yóò bẹ̀rẹ̀ ní Friday 28th to Sunday 30th August 2026.
2: Ní Sẹ́ńtábísì ọ̀sà àkùnà àkọ́kọ́.
0: Àkòrí Synod náà ni
2: wípé àti òtítọ́ nínú aṣáájú.
0: Integrity of character in leadership.
2: Proverbs 11:5.
0: Friday 28th August 2026 bẹ̀rẹ̀ lágo méjì àbọ̀ àárọ̀.
2: Mi ò tó ìsìn kíni kó àbọ̀ ìpàgbọ́ àwọn ọ̀dọ́ àti jíjábọ̀ ìròyìn ìpàdé Synod tí ó kọjá.
0: Saturday 29th August 2026 bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀.
2: Mi àkànṣe ètò ìsìn.
0: Owójọ fífi àmì ẹ̀yẹ dáhùn èèyàn pàtàkì lọ́la.
2: Pẹ̀lú kíkà ọ̀rọ̀ àpilẹ̀ kan bíṣọ̀fù.
0: Sunday 30th August 2026 lágo mẹ́sàn-án àárọ̀.
2: Mi ò tó ìsìn dúpẹ́ yóò wáyé ní ìjọ Andéru mímọ́ àkùnà àkókò.
0: Níbi tí gbogbo wa yóò ti gbé wọn pọ́ sókè wípé.
2: Adeleke PhD.
0: Personal clerical secretary.
2: Venerable Frederick Adejumo Ayonigbada.
0: Ajikin Akunu Ajikin.
2: The Right Reverend J.O.B. Gbada JP.
0: Assistant Bishop and the President of the Synod.
2: Akunu Ajikin Ri Synod Local Organizing Committee. Announcer.
3: Àpárá pẹ̀lú àfòyérí kárí NCDA ní ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ lábẹ́ aláyé Olúwa ọba tó lu ìgbàjù lórí àpèrè nílẹ̀ Áfíríkà His Imperial Majesty Ọba Stephen Adégòkè Egúnjọbí II Aláàfo of Afo Kingdom àti dédé ìyòyé rẹ̀. Dúpẹ́ adúpẹ́pẹ́ òkun fún ìfẹ́ ìgbàgbọ́ ìfọkàntán tí àwa East Governor Honorable Dr. Lucky Orimisan Ayida tiwa 18th ni tó fi yan ọmọ wa Honorable Kevin Solomon Ọláolú KSO as SSA on Student Matters. Ìgbìdìgbì la standard gidigba. Bí ìgbà ẹ̀kẹ́ tó kọ́wọ́ tilé fún ìjọba ó dìrọ̀rùn fún àṣeyọrí tó lọ́ọ̀rí Londo State. Congratulations KSO. Ìrírí ló ń sọ̀rọ̀. Àwa ọmọ ẹgbẹ́ APC World 1 Afo lábẹ́ lídà wa Àrólé Honorable Dennis Alonge Honorable Engineer Semiu Amuda Councilor Afo 1 Ọwádàrà Gbenga Chairman World 1 Ojo John Egunjọbí Akọ̀wé Arábìnrin Àìná Olúkùtàn Woman Leader Rajit Timilẹ́yìn Ọ̀sẹ́ PRO Dèdè wa dúpẹ́ fún ìyànsípò KSO. Àwa Ebo Governor Odeyọba Kípínlẹ̀ Ondo máa dún kó máa dún sí lábẹ́ ìdarí Orímisàn Honorable Ọba Àkùrá Adéoyè Agodi Gold Ọ̀sẹ́ Ẹ̀sọ̀ Fíṣe 1 Òṣèlú tẹ̀síwájú lonígbọ̀wọ́ ìdúpẹ́ pàtàkì yìí. Thank you Mr. Governor.
4: Èyí ni ìdílé ọmọọba Samuel Mahmudu Ọlánipẹ̀kun sí ìdílé ọba Ìràrà Arigidi Àkókó.
5: Fìràwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ondo láti gbé ìgbésẹ̀ tó nípọn nípa títẹ̀ ilé àṣẹ ilé ẹjọ́ tó fìdí múlẹ̀ lórí ipò ọba Zaki ti Arigidi Àkókó. Ìdájọ́ ilé ẹjọ́ náà tí wọ́n fi ṣọwọ́ sí Gómìnà Lucky Ayédátiwa ló fìdí múlẹ̀ pé kí Alhaji Isa Ọlánipẹ̀kun kó dẹ́kun pípe ara rẹ̀ ní Zaki ti Arigidi Àkókó kí ìjọba sì pàṣẹ fún kó fi ààfin ọba náà sílẹ̀. Bákan náà la rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti pèsè ààbò lójúná àti dènà ìdàrúdàpọ̀ nílùú Arigidi Àkókó kí ìjọba sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan òye tuntun fún ipò Zaki ti Arigidi Àkókó. A fi ìkéde yìí léde gẹ́gẹ́ bí ìlànà fún ìfìdímúlẹ̀ àlàáfíà ní bí àwọn aláṣẹ yóò ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lórí ìdájọ́ ilẹ̀jọ́ náà. Ìdílé Samuel Mahmudu Ọlánipẹ̀kun nírètí pé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo yóò fòpin sí èdèàìyedè ọlọ́jọ́ pípẹ́ lórí ipò ọba náà yóò sì ṣílẹ̀kùn àǹfààní sílẹ̀ láti yan ojúlówó Zaki ní Arigidi Àkókó. Ọ̀gbẹ́ni Philip Adelabu Ọlánipẹ̀kun ló kéde lórúkọ gbogbo ẹbí.
6: Praise God! Hallelujah! Are you a lover of the world? Are you in Akure on those days? Christ Apostolic Church, Chapel of Praise, invites you to our teaching week. Theme, Thy Kingdom Come, Matthew chapter 6 verse 10, which is coming up 27th to 29th of August, 4:30 to 6:30 p.m. on Thursday and Friday, and 10 a.m. on Saturday. Venue, Christ Apostolic Church, Chapel of Praise Auditorium, Apatakwiti, Futa Southgate, Akure on those days. Ministry, Pastor Michael, Kayode and Yimode, the Superintendent, Christ Apostolic Church, Amuodofin, Lagos State, the host pastor, Pastor JTB, Oluwa Timileyin. Come and encounter Jesus. God bless you.
7: Amen. Hello. Our pregnant mama and mama will get pikin under 5 years.
8: And the maternal and child health insurance scheme still the wrong were.
7: If for just say, get on those state residency card.
8: When then they call card the BIO.
7: Una go qualify for free health care.
8: Yes, oh.
7: Una no go make payment until na don't born.
8: And until na pikin don't reach 5 years. Gerege.
7: The part of Governor Lucky, I hear that you are his agenda.
8: We talk say make pregnant woman and under 5 pikin they can pay.
7: Since 2019,
8: The benefits don't reach over 41,000 pregnant women.
7: Over 21% them don't born jejeli.
8: About
7: 13,000.
8: 3,423 koko under 5 years they gbadu the health care. Now fit get this health care service for General Hospital where they are war.
9: Ore
8: and the Gokoda State Specialist Hospitals where they for Akure,
9: Ondo, Ikare and Okitipupa.
8: Plus Unimed Teaching Hospital Ondo and Futa Teaching Hospital Akure. Pregnant women fit get their card Igbiayo for these facilities or sita. You feel ingrigi us for 0201-700-4601 or 0201-700-4602. Abiyama Matana and Child Health Insurance Scheme. Now Ondo State Contributory Health Commission, the shelter.
10: Oku amali teje teje olure epo gunyido e ba gbo nejo yi e papa ya rona yi ko ti poju gbo popopo iba mi Clement Akiboboyi osun jeje benedi oposun mono mono sinoko iba la oro ti mo

0: ma ji muluku o ma di gbegbe o egi mo lila meji
1: a
0: mu la meji oju seye omo lade ugbo o mu keje ye ulu e o la ni o omo lisa so omo aye ga yeye o sa so lokun dokun ja omo lodede bodun bodun aru omo nu so uso olomo sowon
1: be ibe yowo
0: mo la ni o eh o do e
1: mi we re o
0: Ayo binu be meji yenu ke yenu
1: du Otan
0: re bona ri o si re ya gada o malogo made imoro
1: Oku o
0: malogo chere igogo gaga
1: O ti ngere ke dona
0: Idogu ma kwa made choku gedo won
1: O di ge mure o mali je buto bi
0: O ma gede so toto
1: O ma gede so gbaguru gbagan
0: Ubi re gede
1: Iko babara loji
0: Akachi o miye o ma je guma egbe lo
1: Kwa be choluku be oku
0: Aka kwa ne kakwa rane
1: Je bi fom ye ngongo
0: Loru ko gede bi ato Toma.
1: Ibe ne iba mati asun ere yi.
0: Ijo eta dogma.
1: Ohun saloli gbagbo.
0: Ina ba seven.
1: Emi di re street.
0: Ara tun si le
1: oke aro akure.
0: Oju ba ti ma.
1: Ago kan le gwa.
2: A chu si gbeyin saraba mi bayode. Aya san le re ogun.
0: Ere o.
1: Ere o.
0: Ere o
1: ma shege shege shege shege shege.
3: Ti mo mo to gbo nje fe gbagba wo bo Jabu International School Ikeji Arakeji ti jo First Apostolic Church ni Nigeria to ke kun da sile ni le ko na ni be ti won tin ko mo le ko iwe to ye koro ti ko la fi we re wi wo mo lu abi laye ka to de wa to si do keko ile gbigbe wa fa won akeko to ba fe ma gbe nu ogba ile eko eyin o body owo ile eko won o po rara owo idako mo la sani anfani igbani wole ti sisile bayi se GSS 1 ti de SS 2 de Jabu International School Ikeji Arakeji lojo na ma Elisa si akure eleli form igbani wole gba ninu ogba ile eko won laarin oju aje Monday sojo ti Friday awon oluko won dandajia ile ele nti ki won ki seju eto abo to peye wa eko se owo tun wa fa won akeko be ni won tun lo fa ni lati wole si ile eko Fosity Jabu ti won ba ti pari eto eko grammar 1 fo alaye e pe 0803-6673-481 tabi 0706-4959-296 Jabu International School ile eko ati mo to kan mi nfe
4: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o.
5: Nílé ìwé ẹ̀tẹ̀tẹ̀ tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ.
4: Rural Group of Schools.
5: Lórí Pàdágà Ward lọ́bàdàn orí òdìgbò.
4: Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni.
5: Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé.
4: Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù.
5: Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yìí ká táwọn ọmọ ti ń bá wọn mọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣoríire together.
4: Àti nursery and primary pẹ̀lú secondary session.
5: Gbogbo subject tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀.
4: Kódà àtàwọn tó gbé excursion pọ̀ sẹ́yìn for substantial experimentation láti àkóyà qualitative education.
5: Gbogbo àwọn nǹkan rere ti ń mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòníde.
4: Ilé kì í lọ nítorí àràbàjì gé òtítì bìrì sólà ẹnẹjì tí wọ́n gbé wá látòkè òkun tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀.
5: Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù.
4: Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn.
5: Moral Group of Schools.
4: Ẹ wù ẹ méje sọ̀rọ̀ pípọ̀ jù.
5: Ó yá sí Moral Group of Schools.
4: Lórí Pàdágà Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò.
5: Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
6: Ọwọ́ Olúwa tó ń ṣiṣẹ́ ìyanu, ó yá èrò wìtìwìtì, ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run pàdé. Ètò àdúrà tí oṣù kẹsàn-án nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission ní Fire City ní ìlú Ìpele. Ẹ̀mí mímọ́ dúró dì ọ́ láti fi ẹ̀rí sí ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ bí àwọn ètò wa ṣe ń lọ nìwọ̀nyí nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission Fire City ní ìlú Ìpele. Gbogbo ọjọ́ kìíní oṣooṣù ní ètò àdúrà pàtàkì tí oṣù kẹsàn-án yìí ni ó máa wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní bẹ̀rẹ̀ ní dédé aago méje òwúrọ̀. Wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run Apostle Onoja David Angel akọ́ṣẹ́ ètò pẹ̀lú àkòrí Fire Must Change. Life. Come, let's join the people of God to enjoy His mighty hands in September special program in our church, Revelation Foundation Evangelical Mission, Fire City, Pili. This September edition of Fire Must Change Life comes up on Tuesday, 1st of September 2026 at 7 a.m. with anointed man of God, Apostle Onoja David Angel, to lift our voice to God Almighty at Revelation Foundation Evangelical Mission, Fire City, Pili. It's your turn to have a testimony. Jesus is Lord. Ogbejo Yolukede.
7: Baba gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
8: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bile tawọn okunrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 Abba Make Sure ko lọ ti nu rara o kagu ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ okunrin agbaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atego la fi pelu rẹ ajọ NAFDAC fonte lu gba o da alago ara 24/7 Abba Make Sure lati jẹ alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 Abba Make Sure gbogbo igba.

0: Them say monkey smart, not because the train near. But now monkey will jump past the eye, they quick see.
1: Don't call me auntie.
0: This Big Brother Ninja season 11 go hot past pressing iron.
1: Yes, sir.
0: Now only the biggest moves go make I see you.
1: Okay.
0: Everybody come show them, sir.
2: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the basketballs they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
3: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò ìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ òní

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ́ nílé ẹ̀ ní 2026.
0: Ní tòótọ́
2: kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
5: CDK, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní nọmba 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Books, uniforms, school fees. Mattress.
4: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
3: Say no more. Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
5: Sleep better, live better, Mocha.
6: Mocha, adding comfort to life since 1959.

0: wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ọ̀rẹ́ mi, a sún oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
7: Ọjọ́ náà rí bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
6: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
8: MTN is 25 years old.
9: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa lóòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
10: Every morning is a chance, a new moment.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yé lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ òun ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abà ajó òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
3: Bene, ijawa ija osi, always guide no ni. Se wari bogo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 abamikchon yi. Number yi o na ni ke ma pe 091 60 62 62 53. E je npe le kan si 091 60 62 62 53. To o to digba mi na ta tun ma pade ire o.
1: Olowa ni o mi alo.
6: O wa ni o mi alo.
1: Pade ju ni o mi alo.
6: O wa ni o mi alo.
7: Life is exciting on Adaba FM.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Tẹ̀lé ní ìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóyin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àtèyí tó ń bá wa jà nínú egungun ara wa.

0: pàdé òru ẹnu gúnmọ báwo.
1: Friday ọ̀sẹ̀ yìí ìyọ́sẹ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí ẹ̀kìyà abẹ́gun ní ayé níjọ́ sátidé òkìyà wákà yọ jaka yọ jaka jẹ jaka mọ a máa jẹ àjà o a máa jẹ agbígi dọ́nà o agbọ́ yìí kábíyèsí fọ.
2: Èmi Zoya Majesty Ọba William Akin Sọyọ Akinlade Aluti Aye àwọn ọmọláyé apẹ́sẹ̀ ọdún ògún ẹ̀ ọjà ẹ̀fẹ́ wàhálà ní ìlú o ẹ̀fẹ́ jà dà padà lọ ẹ̀fẹ́ jà dà blú lọ ayé o ẹ̀fẹ́ jà alẹ́ àlejò dídá wa àlàjò ẹ̀ ṣe òní náà ní àpapọ̀ ní wàkínà dà gbé dídé wa o ògún náà gbé wa o ẹ̀ríkà bá máa ń bọ̀ àtọkùnrin àti obìnrin ẹ̀mẹ̀ ẹ̀fẹ́ yìí o àṣẹ ṣíṣe lọ́dọọdún ọ̀jà ṣ
1: Ayẹ́kẹ́dẹ́ yìí kẹ́ High Chief Stephen Akin Ọmọ́wọ̀lé Ọjọ́mọ of Ayé Kingdom Honorable Chief Martins Adéwilẹ̀ lórúkọ àjọ ìjàmà ti Ayé Kingdom.
3: High Chief Ọ̀dọ̀pẹ̀tù èrò Olúfọ̀kẹ́mi kí kẹ̀tẹ̀kẹ́tẹ́ ọmọ èrò lúlé lóko lórin àjò àti lẹ́yìn odi lórúkọ Adeleri Alulu èrò ọmọọba bìnrin Adéròǹkẹ́ Gbadéṣògún Àbáríà Chief Oshodi Chief Sẹ́lẹ̀mọ àtẹ̀yẹ lórí èrò fọ akú ọdún olíkì ọdún káyé
4: lẹ́jọ́ kínní oṣù kẹsàn-án ọdún 2026.
3: Ọ̀dọ̀pẹ̀tù òrófọ̀ aṣọ́dúnmọ́dún lè ṣàwò aṣọ́dúnmọ́dún ikọ́dún bá ti jọ ìpèrè gún àmà ọ̀tẹ́ tó ń bọ̀ á sáyé hí àti ṣọdún ọdún hí àṣetẹ̀rẹ̀ mìíràn iṣẹ́. Káre ò bá mi àìṣí fọ̀dọ̀pẹ̀tù èrò bí ọba bòmírìn ọ̀nà àdúgbòlù bí ọlọ́ni ọ̀nà àbìtìbìtì ìyá ọ̀nà àṣẹ̀kù ìmọ̀ bí ní sáde àkún ọmọ olómọlẹ̀ kan mọ òkùnkù gbé kọmọ bàárò jíjẹ bọra ọmọ amọ òkùnkù yúgbẹ́ ẹbọ mọ ṣùpá ju eré bọ̀ ọmọ olómọlẹ̀ méjì takọtabo ọmọ òhunhun ọmọ olúgbòlìkì kan máa yọ yúbẹ̀ ọmọ adígẹ̀lẹ̀gẹ̀lẹ̀ sáyẹ̀wúyẹ̀ olúgbò èkù ọmọ olúgbò burúkú ẹ̀yìnkùlé ọ̀dọ̀pẹ̀tù lúlú èrò oníbò kòkò mọ́lẹ̀ túgbò burúkú ẹ̀yìnkùlé ọ̀dọ̀pẹ̀tù dọ̀ni ẹ bọra ìgìrì pọ̀run kọ̀rọ̀kọ̀rọ̀ àìṣí fọ̀dọ̀pẹ̀tù lúlú èrò olúmọ̀wọ̀ kẹ́mi báwọn kéde fọ ọdún ọmọdéjọ́.
4: Kínní oṣù kẹsàn-án ọdún.
5: APC. Progress.

0: APC Progress.
1: Ẹni pataki.
2: Ó yá.
1: Nínú ìkórè ọlá ọlájẹ̀
2: yìí. Ní ìṣàtẹ́rẹ́ Adétúlà Shopping Complex.
1: Tó wà nílùú Ọ̀wọ̀.
2: Ìrìn gẹ́rẹ́ síwájú Trade Center lójoojúkọ.
1: Ẹ má dààmú kiri mọ́.
2: Gbogbo ọjà tó wà ní.
1: Ní ìkórè ọlá ọlágbègì Shopping Complex.
2: Ló jẹ́ ojúlówó.
1: Ọjà wọn sì dínwó níbẹ̀.
2: Gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tó wà níbẹ̀.
1: Ọ̀gá ni wọ́n sá.
2: Ẹ lọ ra aṣọ níbẹ̀.
1: Pẹ̀lú
2: bàbá.
1: Kéèkì ayẹyẹ yín níbẹ̀ pẹ̀lú
2: snacks,
1: sọ́bò pẹ̀lú soya
2: milk. Ó dáa púpọ̀ púpọ̀.
1: Tọ́gọ́nẹ́ẹ̀sì wà níbẹ̀ pẹ̀lú.
2: Oúnjẹ ibẹ̀.
1: Àjẹkọ́nu lání o.
2: Wà ní pálí.
1: Àtìlẹyọ lẹyọ.
2: Bẹ́ẹ̀ni wà níbẹ̀.
1: Pẹ̀lú original
2: mattress. Àwọn àga wà níbẹ̀ ní oníranran.
1: Láyé lọ́tọ́jọ́ yín níbẹ̀.
2: Kẹ̀sì dúró gbà á lójú ẹsẹ̀.
1: Medical laboratory wà níbẹ̀.
2: Ẹ lọ ṣàyẹ̀wò ara yín
1: o. Àlàáfíà loògùn
2: ọ̀rọ̀. Ẹ lọ fayọ̀ ṣeré níbẹ̀.
1: Lẹ́yìn iṣẹ́ òòjọ́.
2: Ẹ pè wọ́n sórí
1: 0805601668.
3: Ẹ̀tẹ́ tí sí ìkéde pàtàkì yìí. Ìgbéde Carnival 2026. Ìgbéde Carnival 2026. Èyí ni láti pe gbogbo ọmọ ìgbéde ìpè àkókò nílé lóko síbi ayẹyẹ ìgbéde Carnival ti ọdún yìí àti ìkówójọ ti oní mílíọ̀nù mẹ́wàá náírà fún ìdàgbàsókè ìlú wa ní Sátidé ọjọ́ 29. Oṣù kẹjọ ọdún yìí 29th August 2026 ní gbọ̀ngànba Ikowa Adaramola Memorial Hall ìgbéde ìpè àkókò ní dédé aago 12:00 PM 12:00 PM. Àlejò pàtàkì ẹjọ́ náà ni Engineer Jude Ọmọlẹ́yìn Ayíwo the Executive Chairman àkókò South East Local Government. Olùgbàlejò ọjọ́ yìí ni Olóyè Samuel Ajayi Ọlọ́run Gbéjà the Balogun of Ìgbéde Ìpè Àkókò Àṣeyí Ṣàmọ́dún Àṣẹmọ́dún Ṣẹ̀míràn Ọlọ́run Gbèjà Délé Akọ̀wé Akin Ọmọyọlá Alága Ìgbìmọ̀ Ètò Àwọn Ló ń Kéde.
4: Center for Continuing Education, CCE, Federal University of Technology, Akure Futa, invites applications from qualified candidates for its short-term courses, a certificate program in computer information technology, refrigeration and air conditioning, and professional certificates in office management technology, film production, theater and media studies, and Chartered Institute of Local Government and Public Administration. Also available are professional diploma in library management technology, forestry and range management, sports science technology, security operations and management, and advanced professional diploma in security operations management. For more clarification and method of application, you can visit www.cceportal.edu.ng or call 0913-224-6060 or 0903-667-2721. Director of CCE, announcer.

0: ẹ kojú mọ́.
1: Ẹ kú ilé láàárọ̀ yìí, gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa.
0: Ní gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti máa fetí kọ̀rọ̀ wa láàárọ̀ yìí láti kí n pé ojúre mọ́ yín o.
1: Ẹ mọ̀ kú ojúmọ́ o.
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú a lọ lánàá tó tún máa padà lónìí.
1: Olúwa ó ṣe.
0: Kábíyèsí ọba alágbára mọ́ bẹ̀rẹ̀ Èkó tó lò ó.
1: Ayẹ̀ o.
0: Ọba alágbára tí kò fi agbára jẹ ẹnìkan bí kò ṣe pé ìgbọ̀nwọ́ rẹ̀ lásán ló gbọ̀n. Bẹ́ẹ̀ gbogbo ta fún náà agbára òun kò tó náà gún o.
1: Níbo.
0: Bẹ́ẹ̀ gbogbo agbára tí Ọlọ́run sì ní Ọlọ́run ò sílò kò gún bẹ́ẹ̀ ni kò ṣíwá o.
1: Rárá o.
0: Ọlọ́run àdúpẹ́ o.
1: Ayàn o.
0: Ayàn o.
1: Agbé ọ̀gá o.
0: Lórí ayé wa ayàn o.
1: Àdúpẹ́ o.
0: Tó jẹ́ kálágbára ó ti fi agbára kan ti sọ wá dẹni akú rẹ tẹ̀.
1: Ó ṣe o bàbá.
0: Tó jẹ́ kí àwọn alágbára kan ti fi agbára kan sọ wá sọ̀rọ̀ àdúpẹ́ o nítorí pé ìwọ ló ń ṣàbò lórí wa. Ìwọ ló ń sọ ẹnu tó ń sọ ẹsẹ̀ wa. Gbogbo bá ti ń jẹ táwọn ìwọ ló ń sọ wa tó sì ń pèsè rẹ̀ fún wa.
1: Agbára ni o bàbá.
0: Àwọn olólùfẹ́ wa pátá ìwọ ló jẹ́ káburú ó kàn wọ́n.
1: Ṣé o Ọlọ́run.
0: Ẹni tí bí ó kàn tí ó kàn wá ò jẹ́ kí bí ó kẹ́ń tọ̀ wọ́n.
1: Ṣé o bàbá.
0: Àdúpẹ́ agbé ọ̀gá o.
1: Àdúpẹ́ lórí gbogbo àwọn lọ́gà lọ́gà àtàwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́ ilé iṣẹ́ yìí.
0: Bẹ́ẹ̀ni Adúpẹ́.
1: Adúpẹ́ o.
0: Adúpẹ́ nítorí pé òjìárùkú wọlé òjìárù jáde.
1: Adúpẹ́ o bàbá.
0: Adúpẹ́ Ọlọ́run ò ṣe o. Bẹ́ẹ̀ni a sì tún bí ọdún.
1: Ee Káyọ̀dé.
0: A tún ké Sọ́lọ́run ni kó mọ́ tún gbàgbé o. Iṣẹ́ rẹ̀ lórí wa o. Májẹ̀mú rẹ o.
1: Ọ̀rọ̀ àjọsọ ni Ọlọ́run.
0: Ọ̀rọ̀ àjọsọ ni o.
1: Wọ́n gbàgbé o.
0: Bẹ́ẹ̀ni wọ́n mọ́ gbàgbé ọ̀rọ̀ àjọsọ.
1: Wọ́n gbàgbé o Ọlọ́run.
0: Ó ga o.
1: Ó lágbára díẹ̀.
0: Ẹnìkan ló lọ́kàn àtún gbọ́ pé kílò àtọlọ́run jọ sọ. Sọ́wọ́n bó ṣe mọ̀ lọ́run ṣá.
1: Àwọn èèyàn máa ṣe mọ nǹkan táwọn àtọlọ́run jọ sọ. Àdéhùn ti ń bẹ láàrin àwọn àtọlọ́run.
0: Ẹnìkan ó ń sọ lọ́kàn báyìí mo lè ń gbọ́.
1: Òun gbọ́ bẹ́ẹ̀. Ń bí tó wà yìí. Àbètì ìlú Kárabí Ajere.
0: Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Kárì Mọ́dé yìí. Ìbá ọmọ Ọlọ́run ni wá.
0: Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn.
1: Ìrẹ́lá ni. Ajogún lọ́wọ́ bàbá wa
0: ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àdúgbẹ́.
1: Ó ṣe Ọlọ́run.
0: Látọ̀ ní láàárọ̀ tòní àti pé àwọn ìwé ìròyìn ń dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá. Tẹ bá ti ń gbọ́ wa ní dédé àkókò ẹ̀ ti mọ̀ pé àwọn kókó tó súnjọ náà àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa la tún fẹ́ máa dà á lẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ta fẹ́ máa kà sí ti yín. A tún ti kó àwọn ìwé ìròyìn ọ̀hún dé o. Ká tó máa ṣe láwẹ́láwẹ́ báyìí bí ọdún. Tí a sì máa yọ àwọn kókó kọ̀ọ̀hún lẹ̀ mọ́lẹ̀. Jẹ́ kí n sáré dá tọ́mì lórí kejì náà ná.
1: Àdá tọ́mì.
2: Àmọ́ bá mi àgbo.
3: Ayaya kò yá.
2: Àmọ́ bá mi àgbo.
3: Ayaya kò yá.
2: Ògbóyè. Ògbóyè mòye. Ní orúkọ ọba Aláyélúwà.
4: His Royal Majesty.
2: Ọba Williams.
4: Akínmúsayọ̀.
2: Akínládé.
4: Uyì ọba wan.
2: Ìhálùjàgbó of Odeaye Kingdom.
4: Àti ìjàmọ̀.
2: Òjòyè ọkùnrin.
4: Òjòyè obìnrin.
2: Ọ̀dọ́ àti àwọn ọmọjà dédé.
4: Àwọn ọ̀fọ̀ fi yíká kéde fi.
2: Ọdún ògún màdí tó jọ nù déayé o.
4: Lọ́bàdọ́jọ́ kejìdínlọ́gbọ̀n ìyẹn 28th of August 2026.
2: Ọjọ́ yẹn àkọlé ògún.
4: Lọ́bàdà Saturday ìyẹn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29th of August 2026.
2: Abẹ́gun.
4: Àsàdúrà òun ló àtọ́ ọmọjà dédé.
2: Awájú jẹ́ ọmọ òkùtùkùtù.
4: A máa gbọ́ òdede ọmọjà.
2: Ẹ jà.
4: Ẹ kò gòójú títì.
2: Ẹ dẹ̀ dà pàdà ara ọ̀nẹ́ lọ́nẹ́.
4: Ìwọ yíwo bá dẹ̀ ti màkẹ́. Díwo ti kọ tí kún ìkìlọ̀ yìí.
2: Jọwọ́ ti bà ẹ́ ó máa dà bọ́jà rẹ o.
4: Ọmọba Sunday ẹ gbù wá lọ.
2: Ìyẹn díje.
4: Kúlẹ̀ ìgbìmọ̀ asòfin kékeré ní Abuja.
2: Lábẹ́ àsíá APN.
4: Ló tó ṣe ànáńgá.
2: Náà dé ayé.
4: Ìwọ fọ̀ fi ọdún ayọ̀ àṣẹ yín o.
5: Ọ̀bọ̀ Màìjíà. Ọkùnrin kákáká. Ọkùnrin kókókó. Ọkùnrin wàwà wowó ẹ̀kún ṣàná.
6: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Obìnrin yìí ṣe ń gbósùbà kárẹ̀. Bẹ́ẹ̀ lọkùnrin òun tún gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gún yọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀wá yé mi pé lówèlówè ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ ti ṣan tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀s mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka. Ibà.
7: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu leta janla Evergreen, la walara tuntata wenle yenjogbokale, for quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, Fabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, city dory computer accessories, direct from factories, lawa jawa se cheap bed, okosim benkale, lati bayinka weru tebara, bagede jutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, latagbangba lebi oshusi fanfani nyi, telephone 0816-531-6655 tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
8: Are you looking for a school where learning meets excellence? Where comfort meets class? Welcome to Aino Awa International College. At Aino Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers, and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS 2 and SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form just 10,000 naira. Give your child the Aino Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabo, Akure North Local Government Area, or call 0905 112 3372 or 0912 176 7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. I know Awa International College, where future leaders are raised.
9: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló wà náà bí sí gbogbo ènìyàn o, àti pàápàá ọ̀gbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alùsókòtò rèé o, lákòóso kòtò wa lákúrò olóyè mẹ́kùn. Fún ọ̀gbẹ́ni tí ń ra alára túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bí bọ́ọ̀sì lórí ràn-án, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára túta, tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Family Arena wà ní Onyx Building, opposite Mobile Bank, Adeshida Road, Akure, tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank, After Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Lákùrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ báàgì, aṣọ ọkùnrin bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì, ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745 3497. Family Arena, iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
10: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe kan sùn lọ ni.
11: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni, nípa 24/7 Abba Mission, kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo, àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé, 24/7 Abba Mission, kò lọ́tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù, lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀, ìwé àtegbò la fi pèlú rẹ̀, àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà, ó da alágbó ara, 24/7 Abba Mission, láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 0916062-6253, 0916062-6253, orúkọ ọmọ nìjánu ọmọ, 24/7 Abba Mission, gbogbo ìgbà, ìjàwá ìjà òsì, always guiding.
12: Get ready for a life-changing program. Heirs of God Congress, organized as commanded by the Holy Spirit, God's Anointed and Blessed Church International. Otu Tiyao! síbi ètò kan kànkà àpéjú àwọn àròlé ọlọ́run tí God's Anointed and Blessed Church International gbé kalẹ̀ tọdún 2026 àtúnyàtọ̀ ìsọjí ńlá tó lágbára la ó fi bẹ̀rẹ̀ ní Wednesday 26 àti Thursday 27 oṣù kẹjọ ọdún yìí aago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ followed by hours of praises, prayers and prophecies on Friday 28 August by 4 PM. Láwọn àsìkò wọ̀nyí làwọn èèyàn ó máa láǹfààní àti rí wòlíì one on one with God's prophet including Saturday 29. The theme for this year's Eyes of God Congress is Prevailing Kingdom. Mashallah ìwà ń bẹ̀ o torí àwọn àgbà ògbẹ orin àti ìbùkún tòun ti ṣe ìyanu Ọlọ́run dúró dì ọ́. Ọjọ́ Sunday ọ̀dẹ̀ 30 nìsí dúpẹ́ láago mẹ́wàá àárọ̀. All activities take place at church headquarters, number 17 Ìdọ̀rẹ̀ Road, Green Park Bus Stop, Òkè Àró, Àkùrẹ́. Pastor Tóyè Ẹbí Jomore, founder and general overseer, and all the anointed men of God are waiting to release upon you the breakthrough your life really deserves. Be there. Jesus is Lord.
0: Ajọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ló sọ wípé arákùnrin ẹni ọdún 55 kan Ìdòwú Aládé ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti jàjàbọ́ o nígbà tí àwọn ajínigbé tí wọ́n kì í mọ́lẹ̀ ní àgọ́ àrógé eléyìí tó wà lẹ́bàá ìdó àní níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ nípínlẹ̀ Ondo léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó bọ́bọ́rọ́ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún tó sì bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ DSP Àbáyọ̀mí Jimoh tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo òun ló sọ èyí nú àtẹ̀jáde tí ó fi síta lọ́nàjọ́ ìṣẹ́gun nílùú Àkúrẹ́ jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo nígbà tó ń fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí méjì ni wọ́n ti rámú lórí ọ̀rọ̀ ọ̀hún. Jimoh wá ṣe àlàyé pé arákùnrin náà ni wọ́n jí gbé ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tí a wà ní nǹkan aago 6 ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tí ó kúrò ní ilé rẹ̀ tó fẹ́ lọ ra ìpè sí orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ ní káàdì tí wọ́n fi ń pè gẹ́gẹ́ bí ọlọ́pàá ọ̀hún ṣe sọ. Ó ní arákùnrin náà ni ó kùnà láti padà wálé lẹ́yìn ìgbà tó fẹ́ lọ ra káàdì ọ̀hún o léyìí tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní wá kiri kó tó di wípé wọ́n mọ̀ pé ṣe ni wọ́n jí gbé nígbà tí wọ́n kàn sí wọn. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
13: Káyọ̀dé ẹni tí ń ṣe alukoro fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí ló mọ̀ ti sọ kinní kan oníṣẹ́ eré ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ rí yìí òun gan-an lẹni àkọ́kọ́ tó jẹ́ pé ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà jù nínú gbogbo àwọn ààrẹ yìí tá a ti ní lábẹ́ ìṣèjọba àwa ara wa ní orílẹ̀-èdè Nàìjíríà o nítorí pé ó ti ṣe ju nǹkan tí àwọn tó ṣáájú rẹ̀ lọ tí wọ́n ń ṣe nígbà tí mọ́kà tó ń sọ̀rọ̀ yìí lánàá òde yìí ló jẹ́ kó di mímọ́ oníṣẹ́ rí gbogbo àwọn iṣẹ́ yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe pàápàá jùlọ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé àti àwọn iṣẹ́ àfojúrí èyí tó jẹ́ pé ó ti ṣe ó lóun fúnra ẹ̀ ni yóò máa sọ̀rọ̀ nípa ara ẹ̀ nítorí nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe àrùn ojú ni kì í ṣe àrùn inú o nítorí gbogbo ibi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti nawọ́ ja ìṣèjọba rẹ̀ sí ló hàn gbangba sójú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí gan ni ó fi lè fi ọwọ́ sọ̀yà gbangba pé òun ò gẹ́gẹ́ bí ẹnìkan òun mọ̀ pé nínú gbogbo àwọn ààrẹ yìí tó ti ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sì ṣe dáadáa jùlọ onítorí kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nǹkan ti bàjẹ́ gan gidi pàápàá jùlọ lẹ́ka ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ní ọrọ̀ ajé yìí tó jẹ́ pé ó ti dẹnu kọlẹ̀ gbáà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń lójoogun bá o ṣùgbọ́n ṣáádẹ́nu ìgbàfẹ́rẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gorí àlééfà rẹ̀ yìí ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà àti pé ohun gan tí àwọn aṣáájú rẹ̀ ò ṣe ó ti ṣe o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì iná ti ń ṣe bẹ́ẹ̀ kì í sí gbogbo àwọn aráàlú àti gbogbo àwọn tí ń rin pópónà pàápàá jùlọ pópónà àdó sí ìlàwẹ̀ wípé ọkọ̀ àjàgbé kan léyìí tó gbé afẹ́fẹ́ gáàsì ló ṣe bẹ́ẹ̀ tó ti bàjẹ́ tó sì pagidi ojú ọ̀nà tí ò tiẹ̀ jẹ́ kí tí ò fi àyè sílẹ̀ fún ọkọ̀ kankan láti lè kọjá o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní pópónà àdó sí ìlàwẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n sọ wípé ó ti dá lílọ bíbọ̀ pàtí jáge rẹ̀ dúró ní gbogbo ẹkùn ọ̀hún nítorí ìdí èyí ni wọ́n fi ké sí gbogbo àwọn ọlọ́kọ̀ tó sì ń gbà wọ́n lámọ̀ràn pé kí wọ́n yàgò fún pópónà àdó sí ìlàwẹ̀ ní àsìkò yìí tí kán lọ máa wá ọ̀nà mìíràn léyìí tí wọ́n lè gbà jáde lẹ́nu bá ń lo àdó sí ìlàwẹ̀ nítorí ọkọ̀ àjàgbé náà ló ti pagidi ojú ọ̀nà ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àwọn àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì iná ti gbìyànjú láti rí dájú wípé wọ́n mú gbogbo ọ̀rọ̀ náà wọ́n mú padà bọ̀ sí ipò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ní agbègbè wọn ni wọ́n ti wá ojútùú sí ọ̀rọ̀ náà tí wọ́n sì rí dájú pé lílọ bọ̀ kàti jágere yóò tún padà tẹ̀síwájú ní ojú ọ̀nà náà bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ìwà tó ń lo pópó náà ni wọ́n sọ wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó àti àwọn àjọ tó kù léyìí tí wọ́n wá ọ̀nà láti rí wípé gbogbo ojú ọ̀nà ọ̀hún iná padà sọ jìnjìn jágere ẹlọ́ka yòókù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
13: Káyọ̀dé lórí ọ̀rọ̀ pópónà tí ò dáa ní ìpínlẹ̀ Èkìtì èyí tó ṣẹ̀ mú wa ni ó jẹ́ gbà pé mínísítà kejì tó wà fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní orílẹ̀-èdè yìí ìyẹn Bello Ogoronzo ló mọ̀ ti wá ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkìtì lánàá òde yìí tó sì wá wo ipò gan tí àwọn pópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn awakọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n tàn sí ojú pópónà ọ̀hún wọn ni nígbà tí ó ń lọ káàkiri àwọn pópónà tó jẹ́ ti ìjọba orílẹ̀-èdè yìí ní gọ́rọ́ńyọ ló jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí ó ní gbogbo nǹkan èyí tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì pàápàá jùlọ ní ojú ọ̀nà wọ̀nyí ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yóò rí sí torí nígbà tó lọ ṣe àbẹ̀wò sí pópónà Ifákísì Ọyẹ́ léyìí tó lọ sí Kàbà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ àjàgbé àti àwọn awakọ̀ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pòǹrere pé ojú pópónà wọ̀nyí ó mọ̀ ti burú gan jáì nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ń sọ pé ó ti tó nǹkan bí ọjọ́ bíi mẹ́ta léyìí tó jẹ́ pé wọ́n ti wà ní ojú kan bẹ́ẹ̀ tí wọ́n lè lọ síwájú tí wọ́n lè lọ sẹ́yìn o ọ̀pọ̀lọpọ̀ sọ pé abẹ́ ọkọ̀ ńlá wọ́n sùn bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ sọ pé inú ọkọ̀ tí wọ́n náà làwọn ń sùn o wọ́n ní láti nǹkan bí ọjọ́ bíi mẹ́ta sí mẹ́rin ni àwọn ti wà tí wọ́n lè kọjá ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ọkọ̀ àjàgbé yìí tó jẹ́ pé wọ́n sì ti rì sí ojú pópó tí wọ́n lè rí yọ ni àwọn náà ni wọ́n mọ̀ dí gbogbo ojú pópó náà hùn ṣùgbọ́n ṣá nígbà tó mọ sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ fún wọn pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ pé ní kíákíá láì fa àkókò gùn kí wọ́n yá tètè lọ ṣe àwọn pópónà náà nítorí pé àwọn ò fẹ́ láti pé kí nkankan kó lè dá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tàbí ti ìpínlẹ̀ Èkìtì kó lè di lọ́wọ́ nítorí náà kọ́hún ló sọ pé ní kíákíá ni wọ́n máa ṣe pópónà náà tí gbogbo àwọn awakọ̀ yìí ó sì máa rìn bẹ̀ ní gerege ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
14: Ìwọ Sátidé
15: kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park ní Àkúrẹ́ tábọ́rẹ́ ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí máa bọ̀ kí a fi fún yín nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì ó dìgbà.
16: Ishua Community Grammar School Golden Jubilee. Let's come together. Jubilate, celebrate, and appreciate God for the 50 years of academic excellence. Yes. Ojo Monday, 21st of September, by 9 a.m., the opening ceremony, press conference, and sensitization parade. Tuesday, in call, career talk, student mentorship, and educational outreach. Wednesday, inter-sport, innovative match, and other activities. Ishua Community Grammar School. Thursday, medical outreach, community service by 9 a.m. and public lecture by 3 p.m. at Information Center Idofi Ishua. Friday, 25th of September, launch of 200 million CTB development fund, award presentation and other programs. Saturday, 26th by 11 a.m. grand reunion dinner, cultural night, and closing ceremony at Ishua Community Grammar School. Odo Sunday, one Thanksgiving, CACOK Shegu Ishua. KKP Omorire, your financial support is needed. And for any inquiry, call Pastor Benjamin Omoleyin on 0703-230-3246 Ishua Community Grammar School Golden Jubilee. Let's go! Yes!
17: Oruko kan soso to ju gbogbo oruko lo. Oruko ti segun fun ni nipa eyi gbogbo idamu iforo ti do igbagbe tayo e nipa kun si jateniyan. Itusile patapata.

lẹ́ẹ̀kan lọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí AC Kenola gárájì ọlọ́dẹ. Àkókò tọdún èyí ti tó. Àkòrí ẹ̀rí ní orúkọ Jésù. Gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe. Ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ. Odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wòlíì Ezekiah Olúgbóyè Ọládẹ́jì Ajíhìnrere Àgbàjọ Apọ́sítẹ́lì ti Kristi nílẹ̀ yìí àtòkè òkun. Bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì á wà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí. Òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ òru ni lójoojúmọ́ ní sí AC Kenoland kìlómítà 2 omi funfun road gárájì ọlọ́dẹ Via Ilé-ìfẹ́ ńpínlẹ̀ Ọ̀ṣun. Tí a jọ pàdé níbẹ̀, ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ ní orúkọ Jésù.

0: gómìnà ayédáàtiwa ló ṣe ìfilọ́lẹ̀ afárá olókè bẹ́ẹ̀ ni wọ́n ṣe sàdánkátà rẹ̀ fún àwọn iṣẹ́ àkànṣe àti ohun amáyédẹrùn léyìí tó ra wọlé nípínlẹ̀ Ondo. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédáàtiwa ni wọ́n ti gbósùbà rabandẹ̀ fún àwọn ìgbésẹ̀ akin tó ń gbé lórí bí ó ṣe ń mú iṣẹ́ ìdàgbàsókè àti ohun amáyédẹrùn nípínlẹ̀ Ondo ní kókó. Ọ̀rọ̀ ìgbóríyìn fún òun òun ló wá láti ọ̀dọ̀ Pastor Ọlá Àmùdá lẹ́yìn tí ó jẹ́ aṣáájú ìletò kan pẹ̀lú bó sì ṣe jẹ́ abẹ́ṣekáwọ gómìnà tẹ́lẹ̀ rí lẹ́yìn tí ó jẹ́ aláìsí nípínlẹ̀ Ondo Olúṣẹ́gun Àgàgú. Ni ó ṣe sàdánkátà gómìnà nígbà tí ó máa ròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ níbi tí wọ́n ti ń ṣíde afárá alágbèéfò ní pópónà ọba Adéṣidà nílùú Àkúrẹ́ tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo ní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ó ní ìṣèjọba gómìnà Ayédáàtiwa òun ló kún fún ìwúnilórí o àti mímú ọ̀rọ̀ àwọn aráàlú lọ́kùnkúndùn nítorí pé gómìnà òun ló lóyún àwọn àṣeyọrí àwọn iṣẹ́ ribiribi sínú o kí wọ́n sì gbà á láyè kí wọ́n jẹ́ kó lè ṣe iṣẹ́ ọ̀hún láṣeyọrí nípa bí ó ṣe jẹ́ wípé gbogbo àwọn ibi tó di kókó àti ọ̀nà jíjá geere ni gómìnà òun ló mú lọ́kùnkúndùn pàápàá jùlọ téèyàn bá ń wo pópónà àràkálẹ̀ àti àwọn ọ̀nà mìíràn ni ìṣèjọba gómìnà yìí ni ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti mú ní ọ̀kúnkúndùn. Ẹ wo tẹ bá fẹ́ ka kú ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Premium Times àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: iléeṣẹ́ ìpoko ti Dangote ló mà tún ṣe bẹ́ẹ̀ ló ti gbélé owó orí epo láti iléeṣẹ́ rẹ̀ wá o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde ni wọ́n sọ pé ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan bíi 1185 naira ni wọ́n ń gbé epo ọ̀hún láti oríkó ibi tí Dangote tó ti ń pọn epo rẹ̀. Ṣùgbọ́n ní báyìí o wọ́n ní owó ọ̀hún ló ti fòfẹ̀ rẹ̀ tó ti di 1200 naira ìyẹn fún jálá kan o. Wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé bẹ̀rẹ̀ láti òní òde yìí gan tí í ṣe ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tí a wà yìí ni àtúnṣe yóò bẹ̀rẹ̀ sí ní débá iye tí wọ́n sọ pé wọ́n ń ta epo ọ̀hún o. Ẹ wo fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tọgbẹ́ ìyàwó yáyà.
4: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
2: Ní tòótọ́
4: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
7: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́
8: Ìlóbù Development Union,
7: Ìlóbù Àṣàkẹ́,
8: ẹ̀ka ti ìpínlẹ̀ Èdó wípé
7: ìpàdé pàtàkì ẹgbẹ́ yìí yóò wáyé
8: ní Sátidé ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí,
7: ìyẹn Saturday 29th August 2026,
8: Temple Hotel,
7: lọ́nà gbọ̀ngàn
8: Ọ̀kadà Junction, Edo State, ni gbogbo wa yóò péjú pèsè sí láago mẹ́wàá òwúrọ̀.
7: Gbogbo ọmọ bíbí Ìlóbù
8: ní ìpínlẹ̀ Èdó ni kó wá síbi ìpàdé yìí o.
7: Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ẹgbẹ́ yìí lè túbọ̀ gòkè àgbà.
8: Nítorí àgbájọwọ́ la fi ń sọ̀yà
7: àjèjì ọwọ́ kan gbégbádórí.
8: Lẹ́ẹ̀kan sí i,
7: ìpàdé yìí yóò wáyé
8: ní Saturday 29th August 2026
7: láago mẹ́wàá òwúrọ̀
8: ní Temple Hotel
7: along Gbọ̀ngàn Road,
8: Ọ̀kadà Junction, Edo State.
7: Àwọn olùkéde ni
8: gbogbo ọmọ bíbí ìlú Ìlóbù
7: ní ìpínlẹ̀ Edo
8: lábẹ́ ìṣàkóso Chief Wahid Ọláifá
7: àti Chief Bello Yekin.
8: Àwọn ló ní
9: Signasa Nigeria Limited tún gbé dé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. 15,000 naira náà sì ni GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀.
10: Kí ló tún kù?
9: Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. 15,000 naira péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè iléeṣẹ́ Signal Star Nigeria Limited tó bá súnmọ́ ojú lọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DStv lágbègbè rẹ̀. Kò tọwọ́ ọ̀fàyíbọnú, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògùn Ọ̀wọ̀, Tọ́fimọ́ Efrem Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó, Fàlàyé 0810-104-2804. GoTV àti DStv ti gbọ̀pọ̀, 15,000 naira péré ni, má jẹ́ ó fún ọrù.
10: Iṣẹ́ olúwa bá ń sán gìrìrà bí ara ó ń kù gìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God Miracle Ministry. Ìjẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o, torí mo ti disagree.
11: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ yèmí bàbá, ohun gbogbo tí mo fẹ́ kó sọ mí lọ́wọ́.
10: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́mọ òun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìgún tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fì. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣẹ́ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìrínà ìrínà àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbíṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Bá a tètè máa Dr. Alfred Chitua wíṣẹ́ Jésù fún ara ẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti mumi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you go.
0: Bí ọdún
1: Ayọ̀dé
0: akọlù lẹ́yìn tí wọ́n ṣe sí mọ́ṣáláṣí tó wà ní ìjọba ìbílẹ̀ Bọ̀gún ni alága ìjọba ìbílẹ̀ ọ̀hún Mohammed Nasir Abdullahi olómọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kéré tán ọgbọ̀n èèyàn ni wọ́n lọ́rùn ọ̀sẹ̀ gangan tó sì lé ní ọgọ́ta àwọn olùjọ́sìn léyìí tí wọ́n kì mọ́lẹ̀ nínú àkọlù léyìí tí ó wáyé sí àwọn ìlú mẹ́rin ní ìjọba ìbílẹ̀ Bọ̀gún ọ̀hún nípínlẹ̀ Niger níbi tán ti ń gba àdúrà ọjọ́ Jímọ̀ léyìí tí ó kọjá lọ yìí. Gẹ́gẹ́ bí àkọlù ọ̀hún bó ṣe wáyé léyìí tí wọ́n ní ṣe ló wáyé tẹ̀lé-tẹ̀lé ní àwọn mọ́ṣáláṣí tó wà ní Dekara, Pẹ́yà, Sabongida àti Gidanzana níbi tí àwọn agbébọn kọ́rùn ṣiṣẹ́ láabi náà tí wọ́n ti yí gbogbo àwọn olùjọ́sìn ọ̀hún po tí wọ́n sì kó gbogbo wọn lọ sí inú ẹ̀gàn. Abdullahi lè tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ló sọ wípé àwọn tó já láìsí nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún ni wọ́n lé ní ọgbọ̀n níye o nígbà tó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ tó sì ní nínú rògbòdìyàn náà. Gbogbo àwọn tó já láìsí ọ̀hún ló jẹ́ pé inú mọ́ṣáláṣí náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti rán wọn lọ́rùn níjọba ìbílẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ ó ní pẹ̀lú àkọsílẹ̀ léyìí tí òun rí tí òun sì kà ó ní àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n lé ní ọgọ́ta o tó sì jẹ́ pé àwọn tí wọ́n rán lọ́rùn ọ̀sẹ̀ gangan wọ́n sún mọ́ ọgbọ̀n níye. Ẹ lọ́ọ̀ kàyókù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: pàdé
1: lọ́dún
0: pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àti àwọn tí wọ́n jẹ́ mínísítà àti àwọn tí wọ́n tún bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ tó fi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu hàn bí wọ́n ṣe ń bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Atiku Abubakar tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tó sọ níbi tó ti sọ pé tóun bá fi lè di ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027 òun yóò dá owó ìrànwọ́ owó epo padà léyìí tí ìjọba orílẹ̀-èdè yìí ti yọ kúrò ṣùgbọ́n ṣá ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tako Atiku mọ̀ tó wá tẹnumọ́ lánàá òde yìí ò tó sọ pé àní nǹkan tóun sọ òun ò ní kó jẹ́ o ní òun yóò da owó ìrànwọ́ owó epo ọ̀hún òun yóò dá a padà ni nítorí pé nǹkan tóun mọ̀ tó sì dáhùn lójú ni pé kì í ṣe pé bóyá ẹ̀kan fàwù ń lòun yóò ṣe o ó ní díẹ̀díẹ̀ báyìí lòun yóò ṣe é ó ní bí ìgbà tí nǹkan jẹlé lòun yóò ṣe é ó nítorí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n dédé yọ ọ́ kúrò tàbí wọ́n dá a padà lẹ́ẹ̀kan ṣoṣo fàwù ó ní yóò kó ipa tó lágbára gan lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé díẹ̀díẹ̀ ni wọ́n ṣe é tí wọ́n sì ti ṣe gbogbo ètò sílẹ̀ láti lè jẹ́ kó má ṣe pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ó ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ láti pé kí wọ́n sọ pé wọ́n dá owó ìrànwọ́ owó epo wọ́n dá a padà sí ibi tó ti wà tẹ́lẹ̀ rí o ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: lọ́dún
0: káyọ̀dé
1: iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti ṣe àlàyé ìdí abá tí àwọn ọlọ́pàá kan tán fi wá láti ìpínlẹ̀ Kwara láti ṣe ìgbìyànjú àti fi kélé òfin gbé Abdulaziz Adébọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Tani Ọlọ́run nílùú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọjọ́ Ìṣẹ́gun iléeṣẹ́ ọlọ́pàá ló wá ṣe àlàyé pé àwọn ọlọ́pàá tó wá sí Ìbàdàn ọ̀hún iná wá ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí òfin bí ó ṣe rán wọn láti fi tako òfin gbé Tani Ọlọ́run látàrí bí ilé ẹjọ́ ṣe pa á láṣẹ ilé ẹjọ́ májísrèètì léyìí tí ó wà nílùú Ìlọrin òun ló pa á láṣẹ ò tí ó sì fi ẹ̀sùn kan wípé ó sọ àwọn ọ̀rọ̀ kan léyìí tó lè da omi àlàáfíà ìlú dànù bẹ́ẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àjìnládé Ọláyinka olókan ọ̀rọ̀ kẹ́kẹ́ náà àtìjáde tó fi ta lánàá ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àṣẹ tí iléeṣẹ́ pa náà wípé Tani Ọlọ́run ni kí wọ́n lọ gbé wá ni wọ́n kùnà látàrí pé Tani Ọlọ́run ó kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ ọ̀hún lásìkò ìgbà tí wọ́n gba ọwọ́ rẹ̀ léyìí tó sùn mú kí ilé ẹjọ́ pa aláṣẹ pé kí wọ́n lọ fi kélé òfin gbé gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe wá ṣe àlàyé wípé kí ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n sọ fún ẹni tí ó mú ẹjọ́ náà wá pé kó wá sí ìlú Ìbàdàn kó wá ilé ẹjọ́ kan léyìí tí ó bá fẹsẹ̀ rinlẹ̀ láti lọ fi ẹjọ́ sùn níbẹ̀ nítorí wípé èèyàn ò lè ṣẹ̀ nílùú Ìbàdàn kó lọ máa jẹ́jọ́ ní ìlú Ìlọrin ẹ wo ẹ lọ kàyéku o nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: káyọ̀dé ọ̀rọ̀ Atiku Abubakar àti ti ọ̀gbẹ́ni Peter Obi ni ó mọ̀ takora wọn lórí pé bóyá a fẹ́ dá owó ìrànwọ́ owó epo padà bá a ní dá padà ṣé Atiku Abubakar ló ń tẹnumọ́ pé àníṣe tó ń bá fi lè di ààrẹ orílẹ̀-èdè yìí owó ìwọ̀n ìrànwọ́ owó epo yìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó dédé yọ kúrò fà ó lójijì láì jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fura ni wípé òun yóò dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ rí o ṣùgbọ́n ṣáńgbà tó máa ń sọ̀rọ̀ níbi ìpàdé kan léè tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tí wọ́n gbé kalẹ̀ lánàá ni ọ̀gbẹ́ni Peter Obi ló mọ̀ ti sọ̀rọ̀ ó ní lóòótọ́ àti lódodo ó ní kò dáa oríṣiríṣi ìyà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú nípasẹ̀ owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n dédé yọ kúrò láìsí pé bóyá wọ́n wá ọ̀nà àbáyọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè gbádùn rẹ̀ ó ní ṣùgbọ́n o kì í wá ṣe orí bíbẹ́ ni oògùn ẹ̀fọ́rí o ó ní kì í ṣe pé bóyá kí wọ́n tún dá a padà sí ibi tó ti wà tẹ́lẹ̀ ó ní lóòótọ́ àti lódodo ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ná owó èyí tí ó wá láti owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n yọ kúrò ni wọ́n ná dáadáa o ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n jẹ́ kí wọ́n mọ bí owó náà bó ṣe wọlé wọ́n sì jẹ́ kí wọ́n mọ nǹkan gan tí wọ́n ná owó ọ̀hún lé lórí ó ní bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n túbọ̀ wá kó ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni kinní ọ̀hún lórí ó ní ṣùgbọ́n ṣá ìyẹn ò wá sọ pé kí wọ́n sọ pé wọ́n tún fẹ́ dá a padà ó ní tí wọ́n bá ṣe é tó sì jẹ́ pé owó ìrànwọ́ owó epo ọ̀hún wọ́n yọ kúrò bí wọ́n ṣe yọ kúrò yìí ṣùgbọ́n tí wọ́n jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí àǹfààní rẹ̀ jẹ ó níyẹn yóò da gan gidi ju pé kí wọ́n sọ pé wọ́n tún fẹ́ dá wa padà sẹ́yìn o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: lọ́dún
0: káyọ̀dé
1: gbogbo àwọn ló bẹ́ sílẹ̀ tọ́lọ́mọ fọmọ́lẹ̀ ti táwọ́ sájàngbà ti arákùnrin ẹni ọdún 24 kan Rabiu Mukhtar tí wọ́n fi ẹ̀sùn kí pé ó dédé ṣínà ìbọn bo àwọn tí ń ṣe ayẹyẹ ìgbéyàwó nílùú Kano léyìí tó sì rẹ ẹnìkan lọ́rùn ọ̀sẹ̀ gangan tí mẹ́ta mìíràn farapa yànnàyànnà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ló mọ̀ sọ̀rọ̀ látẹnu agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá àwọn ènìyàn CSP Abdullahi Haruna Kiyawa léyìí tí ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ tó sì sọ pé arákùnrin náà ló jáde látinú ilé rẹ̀ nígbà tí orin ti won ko ati gbogbo ilu ti won lu ni bi ayeye igbeyawo na ti o so pe o n diun lowo ati pe won ti yin sokeju lo ba sina ibon gbogbo awon to wa si bi ayeye igbeyawo ohun o wa so pe muta leni to wa ni agbegbe tudun yola ni o gbe ibon pump action jade o le to si bere si ni yin ni adiju yin si gbogbo awon to wa ni bi ayeye igbeyawo ohun selfie a wa so wi pe logan ti won tawo gba iroyin isele ohun ni awon lopa ti ku glisi o ton si lo bi isele na tan fi tako fi gbe muta ati elomiran nigbati iban to lo lati sise labi ohun ti won ri gba lowo re elo kayoku ninu iwe iroyin daily post iwe iroyin punch ati iwe

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Ọpẹ olórí adarí ìdátán pé olórí adarí rẹ àgbà Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sigi dínà ìgbèjẹ
2: yìnyínní ká tún lè ṣe míì sí i
1: adúpẹ́ o
2: àwa ìgbìmọ̀ agádà ní akíntola community
1: ní abẹ́ alága abiona adeleke tí gbogbo a mọ̀ sí òkété
2: là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ oníkòjìkò
1: ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀nàrẹ́bù fẹ́mi ọláfúnmi lóye
2: pẹ̀lú Mayowa Akínfọláre
1: pẹ̀lú Festus Adéfiránye
2: ẹgbẹ́ oníkòkó Akíntola
1: ẹgbẹ́ onígi oríta
2: ẹgbẹ́ onítìpa
1: àti àpapọ̀ Akíntola community
2: àti erin community
1: àríyọ̀ wà nàríyọ̀ tó
2: ìlú tuntun àgọ́ ọ̀sẹ̀
1: pẹ́jọ làwọn bá ń bọ̀
2: adúpẹ́
1: àgọ́ ọ̀bàdàn onídòdò fásipẹ̀
2: tó fi dé gádà
1: pẹ̀lú olóyè dé
2: adúpẹ́ o
1: gbogbo ẹ̀yin tẹ náwọ́ sí wa nígbà tí omi ṣe wá ní sùtá lójú ọ̀nà wa
2: adúpẹ́ lọ́wọ́ yín o
1: àmọ́ òkú nìbọn ń dún
2: a tún rọ ẹ̀yin onídídùn pẹ̀lú ọlọ́rẹ́
1: kí ẹ jọ
2: ẹ má dá wa dá
1: kí ọ̀nà yìí kò lè ṣe é wò kó lè ṣe é gbà
2: a tún rọ ẹ̀yin ìjọba wa náà
1: kí ẹ jọ ẹ mọ́ gbàgbé wa
2: ní ọ̀nà tó gba torí ta lọ sákẹ́tọ́lá dé àríyọ̀ wa nàríyọ̀ tó gbére
1: àtẹlẹ́ tó lọ sí onídòdò wọ fásipẹ̀
2: dé olóye dé
1: a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́jà Akíntola Akínfọláre
2: ọlọ́jà Festus Akínmútìmí
1: olùkéde
2: ìgbìmọ̀ gádà
1: lábẹ́ alága wọn
2: Adeleke Abiona tí gbogbo a mọ̀ sí òkété.
3: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kúta ìtayì. Ìjáfara lè wo.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kúta ìtayì.
3: Wọ́n gbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara ti ibolẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde àjọ NAFDA sì fọwọ́ sí.
5: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtìpupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103 369 434.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
2: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
3: Correct. Jesse fees, na the new natural kanpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside one cup of water, mix am, drink am, na carry go be that. Jesse fees, cool le mind as you dey hustle dey go. Jesse fees, now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesse fees.
4: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
6: ìwé àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ogun, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan, bọ́ fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-06460-6419 07-06460-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-06460-6419 07-06460-6419 Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni ni wọn tun ma da ta kẹbẹkẹbẹ se bi ewe atẹgbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atẹgbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sẹyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kẹbẹkẹbẹ na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yami Lane opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia odi

0: ẹbi tí o pèèrà ara ilé ẹni ní ṣe ni. Ọ̀tafà sókè yìí dóborí bọ́ba ayé ò rí ọtọ̀rún wò ọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní afẹsẹ́gbèjò ó ń tara rẹ̀ jẹ́. Àìmété àìmèrò ní mọ́mọ́ ìyá mẹ́fà kú sóko ẹgbàá fà.
1: Ó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lọ́mọ lọ́wọ́.
2: Rọrí òun rẹ̀ pẹ̀lẹ̀.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní ìdánwòlé ara rẹ̀ ó ló ń bà kò jẹ́.
1: Wọ́n bínú kó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lẹ́sẹ̀.
2: Rọrí òun rẹ̀ pẹ̀lẹ̀.
0: Àgbà tó gbẹ̀bùkà orí ọmọ rẹ̀ ni ó wù lé gbódòrò mi kí n gbálàpàrú mọ́ rẹ.
1: Ọ̀rọ̀ mọ rẹ ò rẹ pẹ́tẹ́.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́tẹ́.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní agbójúlógún ó fi ara rẹ̀ fóṣìta.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́tẹ́.
0: Àgùntàn tó bá bájá rìn yóò jẹ mí.
1: Ẹ jẹ́ ká pa wọ́n ra àgbàlagbà kan bá wa sọ sí.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́.
0: Alẹ́ koko bí ọsán ọgbẹ́ jiná ohun kò jiná. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àwòdì òkè kò mọ̀ para alẹ̀ ń wò hùn. Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá kẹ́nà wọ́n ní bí èèyàn bá yọ́lẹ̀ dà ohun búburú a máa yọ́ wọn ṣe. Ó wu aṣiwèrè kóra ẹrù dọ́jà ara rere rẹ̀ ni ò ní jẹ́.
2: Ọ̀rọ̀ lọ mọ ilé ti
1: jẹ. Ẹ jẹ́ ká sọ.
0: Ṣìkàṣìkà gbàgbé àjọ bí adánilóró ó gbàgbé ọ̀la.
2: Ọ̀rọ̀ lọ mọ ilé ti jẹ.
0: Mo kí Ọlọ́run mo yàn ọ́.
2: Ilé ti jẹ.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó bí wọ́n
0: lọ. Ọba Dẹ́dà ọba Ṣẹ̀dá mo kí ọ. Ọba tí ò ní sùn ọba tí kò ní tògbé láéláé mo kí ọ.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
1: Afọ̀fọ̀.
0: Ọba tí ò ní ṣàárẹ̀ ọba tí ò ní kú láéláé mo kí ọ.
1: Lu sílẹ̀ àtúfẹ́ ló ń ṣe bọ́.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: Ọba aláṣẹ ọba pàṣẹ ọba táǹbẹ mo kí ọ Olódùmarè.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá wọn o.
0: Ìwọ nìkan ní máa sin ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wá rànlọ́wọ́.
1: Adógún bọ̀.
0: Mo kí ọba àlàáfíà ọba ẹ̀sán.
1: Dájúdájú sẹ́ ara ilẹ̀
0: lórí. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò àdàbà ẹ̀yin olólùfẹ́ ètò kọ̀rọ̀ mo kí n pẹ káàbọ̀ sórí ètò tòní.
2: Ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ.
0: Odójú ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gọ́ ọmọ akéṣàṣà kọlọ́rọ̀ gbọ́ tọlọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá lọ́rọ̀ ó ṣe. Adéyẹmí làwa ló kí n pẹ káàbọ̀ sórí ètò tòní.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́ jẹ.
0: Àgùntàn tó bá fojú dìwọ àgbò tójú tẹnu rẹ̀ ni ó kò fẹ́ jẹ.
1: Ọ̀rọ̀ rẹ ò.
2: Ọ̀rọ̀ rẹ ò.
0: Ẹyẹ tí ó sì dorí kodò bí àdán ẹni ẹ̀ ó ṣẹ̀jẹ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n lẹ́ẹ̀sán ògbóògùn.
1: Inú kó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lọ́mọ lọ́wọ́.
0: Iṣẹ́ wo la ṣe tá ní gbẹ̀san rẹ̀ kò sí. Gbogbo abágbélé ayé ṣe lágbẹ̀san rẹ̀ pátápó.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́.
0: Bó ṣe dáadáa ó gbẹ̀san. Bó sì ṣaburú ó gbẹ̀san.
1: Wọ́n bínú kó ṣẹkẹ́ṣẹkẹ́ sọ́mọ lẹ́sẹ̀.
2: Ọ̀rọ̀ rẹ ò rẹ pẹ́.
0: Kò sí bí o ṣe ṣaburú kó kéré tó tó ní gbẹ̀san rẹ̀. Bó bá sì ṣe dáadáa náà bó ti wù kó kéré tó ó gbẹ̀san rẹ̀.
1: Ìbájẹ́ ká pa wọ́n rà.
0: Ó ń ṣe ní ìsín ó ń ṣẹ̀ka ó ń mú jẹ. Ó ń ṣaburú ó ń mú jẹ ó ń gbé mì. Má gbàgbé ẹ̀sán. ẹ̀sán òkè lórí rẹ lórí ọmọ lórí aya lórí ilé lórí ẹbí ẹ̀sán òkè gbogbo ẹni tó bá máa burú ṣe. Bó sì ṣe dáadáa náà ló ń ṣe dájúdájú ẹ̀sán òkè lórí ọmọ yóò ké lórí aya yóò ké lórí ara alẹ́ pàápàá. Kí ló dé tá wa fi dáadáa lẹ̀ tá à ń ṣaburú kiri? Kí ló dé tá a wà dáadáa níbi tá yòówù tọ́lọ́run bàbá fi wá sí? Ipò yòówù tó bá wà kí ló dé tó ṣe dáadáa tó jẹ́ pé ò ń ṣaburú ń bẹ̀? Ẹlòmíì yóò máa rò pé dáadáa ló ń ṣaburú ló sì ń ṣe. Ẹ wo lu ẹlòmíì yóò mọ ọmọ ọlọmọ tira? Ọmọ ọlọmọ ó máa gbé lọ́dọ̀ rẹ̀ àbí kó lọ́mọ ọ̀dọ̀? Bí yóò ṣe máa ṣe sáwọn ọmọ yẹn tó jọ ọmọ ọ̀dọ̀ yẹn aburú jáì yóò máa ṣe dáadáa sáwọn ọmọ tó bí? Yóò máa fa àwọn ọmọ ọ̀dọ̀ àwọn ọmọ tí ń gbé lọ́dọ̀ rẹ̀ yóò máa fi kẹ́ ọmọ ara rẹ̀? Ṣé ẹ ti gbàgbé pé ẹnìkan náà ló bí wọn? Pé wọ́n mọ ọmọ náà pé wọ́n fi tìyìn kò ní kẹ́ fi yà jẹ́? Ẹ̀sán òkè o, mélòó mélòó nínú yín lẹ̀ ń ṣọmọ ọlọ́mọ níṣekúṣe? Tọmọ ó dẹni dáadáa tí ó dẹni ire láwùjọ tí ó dolo tí ó dọlọ́la táwọn ọmọ tí yóò tún wá máa tọrọ jẹ lọ́wọ́ ẹ̀? Ìkà ò pé ẹ̀sán òkè lórí gbogbo ẹni yòówù tí bá ṣe bí, ẹ̀sán ó sì ké náà lórí ẹni tí máa ṣe dáadáa. Ìwọ tó mọ ọmọ sọ́dọ̀, ìwọ tó gbọ́ ọmọ ọ̀dọ̀ láti ka ẹnìkan náà ló bí wọn wọ ẹrú ló bí ní bàbá o, ọ̀nà ló jí o, ìka ọwọ́ wa ni ò ní ò dọ́gba o. Bí ka bá dọ́gba ká nípò náà lówó lọ́lá kò ní fọmọ sọ́dọ̀ rẹ o. Bí ìwọ náà ò bá sì ní kó mọ ọmọ wá kó wọn máa gbọ́dọ̀ rẹ kò ní gbé bẹ́ẹ̀. A ṣe wá ṣe àwọn ọmọ ọlọ́mọ níṣekúṣe? A ṣe ń ṣèkà fáwọn ọmọ ọlọ́mọ tá a sì ń fún àwọn ọmọ tí ọmọ ọlọ́mọ a fi ń kí àwọn ọmọ tí wa? Ẹ rántí pé ẹ̀sán òkè o, bó ti wù kó náwó lérí ọmọ náà tó ọmọ tiẹ̀ tó tó ń fìyà jọ ọmọ ọlọ́mọ, rántí ẹ̀sán òkè lórí ẹ o, yóò ké lórí àwọn ọmọ náà. Ẹ̀sán ògbóògùn o, gbogbo ohun tá a bá ṣe lákeré rẹ̀ ìwọ ọ̀gá aṣẹ́ tó jẹ́ pé olọ́mọ aṣẹ́ sọ́dọ̀ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ kó kọ́ níwà dáadáa ni o, mélòó mélòó nínú ẹ̀yọ ọ̀gá aṣẹ́ tó jẹ́ pé ìwà abú ti ń bẹ lọ́wọ́ yín tẹ́ ń hù lójú àwọn ọmọ aṣẹ́ yín làwọn náà ó hù nígbà tán bá kọ́ṣẹ́ parí? Ẹlòmíì ti máa ń fi fake part pé tí oríṣiríṣi àwọn ayédèrú nǹkan tó fi ń ṣe nǹkan lójú àwọn ọmọ nǹkan táwọn ọmọ náà kọ náà nù ẹgbẹ̀sán rẹ̀ lórí ọmọ tí ẹni a ní ó fojú lówó ẹ̀yà ara ọkọ̀ kó fi síbẹ̀ tó fa ayédèrú síbẹ̀ àbí tó fọ́ tibẹ̀ tó gbé síbẹ̀ tẹni náà wà tó wá l'accident rántí pé ọmọ rẹ náà ń bọ̀ o ní ṣe mẹkáníìkì lọ títí o àti kó ṣeéṣe kọ́ ọmọ ẹ̀ má gbé nílùú ibi tó ti ṣe mẹkáníìkì gan. Rántí pé ẹ̀sán òkè o, ẹ̀sán ògbóògùn o, gbogbo iṣẹ́ ibi tá a bá ń ṣe ẹja jáwọ́ ńbẹ o, nítorí pé àmọ́bí tí irú ìwà bẹ́ẹ̀ yóò ti ló ti lẹ́sàn o, ó lè já àwọn ọmọ tó fẹ́ràn jù, ó lè já àwọn ọmọ tó yín tó lówó jù, ó lè já àwọn ọmọ yín tó ríṣe jù, ó lè já àwọn ẹ̀sán òkè lórí rẹ̀ o. Ẹja jáwọ́ nínú aburú ṣe, ẹja jáwọ́ nínú ọkà, ẹja máa ṣe dáadáa. Ọmọ aṣẹ́ tó bá kọ́ ṣẹ́ rí pé ó kọ́ níṣẹ́ gidi ojúlówó ṣẹ́ má fi ìyà jẹ wọ́n nítorí pé náà àwọn náà ń bọ̀ wá dọ̀gá lọ́la o. Ó lè wá dọ̀gá tẹ́kì wọ́n nílò ìrànlọ́wọ́ wọn o, rántí pé ìwà tó bá wù náà ni wọ́n fi sọ ọ́ lẹ́sàn-án. Torí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti rírú ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi lẹ́nu iṣẹ́ ìjọba téèyàn ó fìyà jẹ àwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀, nígbà tó ọmọ bá jáde tó dàgbà tó dọ̀gá tán tó jẹ́ pé ọ̀gá tó ń fìyà jẹ ni ó wà máa wárà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àti rírú ẹ o, ẹ̀sán òkè. ẹ̀yin òṣìṣẹ́ ọba ẹ̀yin náà ẹ jáwọ́ nínú fífi àjà ọmọ tí ń bẹ lábẹ́ yín láìtọ́ ẹlòmíín yóò kàn tiẹ̀ kórira ẹlòmíín bó ṣe wù yóò kàn kórira láìsí kankan gbogbo nǹkan tó bá ṣe bó ti wù kó dáa tó láyé kò ní praise ẹ kò ní yìn yóò tiẹ̀ máa bu ní gbogbo nǹkan ni ò ní dá lójú ẹ̀ láti pé ọmọ náà ń bọ̀ wá dọ́gà o ọ̀gá kú lẹ́nu iṣẹ́ yóò rìtáyà ọmọ ń bọ̀ wá dọ́gà o lè wá nílò ìrànlọ́wọ́ ẹ̀ lórí ọmọ tiẹ̀ o láti pé ọmọ tiẹ̀ náà tó gbaṣẹ́ yóò gbẹ̀san ẹni tó ń jọ́gà fún náà yóò fìyà jẹ́ bó ṣe fìjà jẹ́ àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ tí ń bẹ lẹ́yìn lẹ́nu iṣẹ́ tọmọ tí ń jọ́gà lé lórí tó bá ṣe nǹkan tí ò burú kò séèwọ̀ kó bá wí o ṣùgbọ́n ẹlòmíì ò ní ṣe kankan àwọn míì ò sì máa ṣe nǹkan wọ́n máa ṣe nǹkan tó jẹ́ pé ó lè ba iléeṣẹ́ jẹ́ ẹ̀ní sọ̀rọ̀ torí pé ẹ ti kórira ọmọ iṣẹ́ ẹ sì máa bàjà ẹ̀sẹ̀ òkè o ẹ rántí pé ẹ̀yin náà ò lọ́mọ ọmọ yóò ní bẹ̀rẹ̀ ní general manager kò ní bẹ̀rẹ̀ ní permanent secretary kò ní bẹ̀rẹ̀ ní gbogbo àwọn director o ibì kan náà ni ó ti bẹ̀rẹ̀ lábẹ́ òun náà ó lọ̀gà lókè ìyá tẹ́ fi jà wọ́n máa ṣe yín ọmọ yín náà ó jẹ́ ń bẹ̀ wo ìpè kọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká hùwà dáadáa ẹ jẹ́ ká gbà pé ẹ̀sọ́ òkè lórí oníkálukú wa ibi tá a bá wù sí nínú wà èyí tá a bá wù nínú wà wa awúdá ni agbẹ̀sán awúláìdá ni agbẹ̀sán bẹ́ẹ̀ bá gbà láyé bí ẹ gbàǹgbà tẹ bá dọ́dọ̀ ọlọ́run ò náà ṣe pọ̀ ọlọ́run lọ́ba ẹ̀sán ká tó wí bẹ́ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ látàyé ni ó ti bẹ̀rẹ̀ ẹ gbẹ̀sán láyé bí ẹ tó gbà lọ́dọ̀ ọlọ́run dọ́bù kàlámìtì ni ẹ gbà láyé bí ẹ tó gbà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá sì ṣe dáadáa náà láyé ẹ gbà láyé bí ẹ tó tún gbà lọ́run torí kò sẹ́ni wa tó lè ṣe ọlọ́run o ẹ má rò pé ẹ lè ṣe ọlọ́run ẹṣẹ tẹ̀ṣẹ̀ yẹn ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ara wa láṣẹ̀ ká tó ṣe ọlọ́run torí kò sẹ́ni tó rọ́ ọlọ́run tí ó faṣọ ẹ̀yà kò sẹ́ni tí ó rọ́ ọlọ́run tí ó fàbùkù kan ara wa là ń fàbùkù kan ara wa là ń ṣàìdá sí ta fi ń ṣàìdá sọ́lọ́run tẹ bá ṣe dáadáa sọmọ ní kejì yìí sọmọ tí ń bẹ lábẹ yín sáwọn aráàlú yín tẹ bá ṣe dáadáa sí wọn ẹ gbẹ̀sẹ̀ láyé ń bí ẹ sì tó gbà lọ́dọ̀ ọlọ́run bẹ bá sì wù níwà kejì nídàkejì náà bẹ bá ń ṣaburú bẹ ṣe gbà láyé kẹ tó kú lẹ́gbàá lọ́run o ẹ̀yin ọba ìlú ẹ̀yin olórí ìlú ẹ̀yin ìjòyè ìlú ẹ̀sìn òkè lórí yín o bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ̀sìn òkè bẹ́ẹ̀ bá sì ṣàbúrú ẹ̀sìn òkè o ṣá ẹ̀ mọ bí ẹ ṣe ń gbé ẹjọ́ ẹlẹ́bi tẹ́ fi ń gbé ìgbé fáláre tẹ́ ń gbá láre fẹ́lẹ́bi láàfin yín níbi tẹ́ ti ń jòkóó tẹ́ ń parí ìjà ṣá ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ń gba báìbù lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n jẹ̀bi tẹ́ sì gbárele wọn lọ́wọ́ torí owó yìí ẹlòmíì stroke ni ó fi wo kó tó jáde láyé àìsàn lẹlòmíì ò fi wò kó tó jáde ya ẹ máa gbà á kẹ máa gbẹ́bi fáláre kẹ máa gbáre fẹlẹ́bi ẹ̀yin ọba ìlú ẹ̀yin ìjòyè ìlú ó ń bẹ lọ́wọ́ yín o torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ là ń gbọ́ ẹ rántí pé kẹ tó kò ní ayé ilẹ̀ gbẹ̀sẹ̀ o ẹ máa gbá ìṣòwò ẹ nà tán ibi ilé ayé nìkẹ́ ti kọ́lé ẹ kọ̀lé ra mọ́tò ẹ wàá kọ ṣíìfù sára rẹ̀ ṣíìfù bíi tíìfù ẹ wàá kọ sára rẹ̀ ẹ gbẹ̀sẹ̀ ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti gbowó bribery tó gbowó aláre tó gbé fẹ́ bi tó gbẹ́jọ́ aláre bi tó gbé fáláre tó fi ra mọ́tò tó dàjẹ́ mọ́tò ló gbẹ̀mí ẹ̀ ẹ̀sán òkè lórí gbogbo ẹni tí bá ń ṣe bi pátápátá po gbogbo ẹni tí ń gbẹ̀bi fáláre tí ń gbàlè fẹ́lẹ́ bi ẹ̀sán òkè ẹ̀yin adájọ́ ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀sán òkè lórí yín o ẹ máa ṣe ìṣó ẹ rí ibi tó dóòtọ́ wà ẹ fi rọ́ bò mọ́lẹ̀ ẹ̀yin agbẹjọ́rò ẹ̀yin adájọ́ torí owó ẹ̀yin owó àbẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ń gbẹ̀bi fáláre ẹ̀ ń gbére gbáre fẹ́lẹ́ bi ẹ̀ gbẹ̀sán rẹ̀ ò kẹ́ tó kò láyé mí. ẹlòmí bó bá gbowó ọ̀tán kó tó kó lẹ́nu iṣẹ́ láìsàn ó ti máa mú ẹlòmí ò yóò ṣàìsàn ìyàsìn kò ní gbádùn ara rẹ̀ lórí ipò tó gbé sí gẹ́gẹ́ bí adájọ́ títí tí ó fi kú owó tó ti gbà àwọn bribe tó ti gbà àwọn náà yóò ti wá dùnà tán wọ́n tó wá gbẹ̀sí ta dúkìá ẹ̀ kò wá níratí àwọn aburú tó ti ṣe àfẹni tó bá níronú nínú wọn ni ó ronú pé kò dẹ̀yìn kò ń ṣe nǹkan báyìí o ẹ̀yin adájọ́ wa ẹ̀yin lọ́ọ̀yà wa ẹ̀yin ọba ìlú ẹ̀yin ìjòyè ẹ máa ṣe ìṣó o ẹ máa parọ́ yín ìṣó ẹ máa gbẹ́bí fáláre ìṣó ẹ máa gbalẹ̀ onílẹ̀ ìṣó ẹ̀sìn òkè lórí yín kẹ́ tó lọ láyé ẹ̀ náwó ti ń bẹ lọ́wọ́ yín náà tán ẹ̀ sì tún náà lérí àìsàn bẹ́ẹ̀ bá sì wáá wá ń bẹ́ẹ̀ tẹ́ ń ṣòótọ́ ẹ rántí pé ọba tí ì jẹni igun lọ́lọ́run o bẹ́ẹ̀ bá kúkú gbowó ẹ̀yìn ibi tọ́lọ́run ó gbé yín dé náà ni ó gbé yín dé ẹ̀sán ó sì ọlọ́run ó sì sẹ́yìn lẹ́sàn rẹ̀ ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ rò pé títẹ́ ẹ̀kẹ́ tẹ́ ẹ̀ mọ̀ rí àbí tẹ́ ẹ̀ ti pàdé rí tẹ́ ẹ̀ mọ̀ mọ́ ò ní ó wà sẹ́yìn lẹ́sàn gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ gbà kẹ́ ẹ fi borúkọ ara yín jẹ́ ọlọ́run wàdà padà fún yín ẹ̀sán òkè o bó bá ṣe dáa bó o ṣe dáa ẹ̀sán òkè. ẹ̀yin gómìnà wa ní pàtàkì ilẹ̀ yorùbá tẹ́ ti ń gbédè mi ẹ rántí pé àwọn tó ṣe dáa lánàá orúkọ wo parẹ́dè ni o ṣùgbọ́n bá ṣe ṣe dáa tó ìjà ìrántí àwọn ọmọ wa gan ká tó wá lẹni tí ò ṣe dáa ẹni tí ò ṣe dáa ó ń ṣe sílẹ̀ fọ́mọ rẹ̀ ni olórin kan láyé ọjọ́ yẹn lé àwọn orin ní ìgbàrà òkè àbí ìgbàrà odò ló ti kọrin náà ó ní ohun ó ṣe síbẹ̀ dèrà rẹ ó ṣe síbẹ̀ ó mò ṣe síbẹ̀ dèrà rẹ ó ṣe síbẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ṣe ẹ̀ṣẹ́ sílẹ̀ fìdí ra yín ni bẹ́ẹ̀ bá ṣe dá ẹṣẹ́ dá síbẹ̀ dèrà yín bẹ́ẹ̀ bá sì ṣàbúrú ẹṣẹ́ síbẹ̀ náà dèrà yín ni o ẹ̀yin gómìnà wa ńlẹ̀ yorùbá ẹ̀sán òkè lórí yín o gómìnà wa londo lẹ́kìtì lọ́sùn lẹ́kọ̀ọ́ lọ́yọ̀ọ́ lógún ní kwara lẹ́dọ̀ níbi tẹ́ ti ń gbédè mi ẹ̀sán òkè lórí yín o bẹ́ẹ̀ bá ṣe dáa ẹ̀sán òkè o bẹ́ẹ̀ bá sì ṣàbúrú náà ẹ̀sán òkè ẹ máa gbò bítíbítí bílíọ̀nù náírà tí tinubu fún yín ní ìsìn ẹ máa nà nínàkúnà ẹ máa kó jẹ́ kẹ́ rò pé ọlọ́run gbàdúrà yín ni àìsàn lẹ́ fi wò bẹ́ẹ̀ bá kó ń bẹ́ o èpè kan o ẹ̀sán ni o owó tó yẹ kẹ́ ẹ fi ṣe hospital káwọn èèyàn ó máa lọ bẹ́ẹ̀ kán máa gba wòsàn àwọn èèyàn ń lọ bẹ́ẹ̀ wọ́n kú ẹgbẹ̀sán lórí gbogbo ẹni yòówù tó bá kú nítorí iṣẹ́ ọwọ́ yín ẹgbẹ̀sán rẹ̀ láyé kẹ́ tó kò ń bẹ́ẹ̀ gbogbo iléèwé tó yẹ kẹ́ ẹ máa fowó yìí kọ́ tí iléèwé dálapà tọ́gìrì ń ya pa àwọn ọmọ tọ́jọ́ pé òjò ń pa àwọn ọmọ bẹ́ẹ̀ ẹgbẹ̀sán rẹ̀ kẹ́ tó kò ń lé ayé ẹ máa ná ẹ máa kó ìṣó ẹ máa kó sínú ṣaka kẹrù pọ̀ ọlọ́run gbàdúrà yín ni ẹ máa kó síbẹ̀ ẹgbẹ̀sán rẹ̀ àpò yín ò yà nǹkan tí ó gbà tí ó yà àpò yín bọ̀ ọlọ́run wò yín ni ó wò yín nira gẹ́gẹ́ bí wákà àwa yorùbá àwa muslim a ní ó wò yín nira ó wò yín nira ọba mi aláwò pa ó wò yín nira ó wò yín nira ẹ máa kó sápò kẹrù pé ẹ ti jẹ̀fà ìfà tí ó yà yín lápò lẹ̀ kó apò òní ọ̀nà tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe téèyàn kọjá bẹ̀ tó láksidẹ̀ntì tó kú ẹ gbẹ̀san lórí ẹni tó kú ni gbogbo ẹ̀ lẹ́rò lẹ́jọ́ ẹ ṣáà máa na ìṣó ẹ máa sọ pé tinubu ti kówó fún yín ẹnìkan tó bá wù yín lẹ́lẹ́ fi ṣe lóòótọ́ ẹ̀yin láláṣẹ wa láwọn ìpínlẹ̀ ẹ̀yin láláṣẹ wa ẹ máa na bó ṣe wù yín àní dá yín lẹ́kùn nǹkan tí ó ti dá yín lẹ́kùn bọ̀ ẹ ti kúrò lórí oyè ńgbà náà ẹ ní rówó ìjọba náà gbogbo nǹkan tẹ kó jẹ ẹnì lẹ́nàá tán ẹ tún eléyìí tẹ ti kó jọ láì tí ì dépò ẹ tún nà lórí rẹ wà ní kò kankan fáwọn ọmọ yín ìpè kan ẹ̀sán ni ọlọ́run ọba ẹ̀sán yóò sẹ́yìn lẹ́sàn o. gbogbo ẹyin ti ọlọ ti ijọba si kowo fun ti ijọba apapọ kowo fun te na bo se ke na te pese nkan to ye ka fi pese te se gbogbo egbesan eso ke lori yin yo ke lori awon omo o e sa ma baluje ke ma se bo se wu yin kan le ko enikan o le mu yin owo to ye ka fi tulu se ma ko je ekun yin ta ko je si ni yo be lojo kan awon kokoro ti nbe ikun yo be ninu sare elomi ga yo ti ma yo de ko to di poko laye nu yin epe ko ododo oro mu so fun yin to ba wuye yi pada tori oba laforiji lọlọrun ele ita ti se sente ba toro aforiji olohun foriji yin ke wa ma se daada ke wa ma se daada ke ma se nkan to da saarin ilu olohun ba fori ese te ti se ji yin yo si ma san yin lesan Wani wa so pe na Allahu ghafuru rahim Oba la foriji Allahun l'Olorun yo foriji yo to saanu yin te ba yi pada ni o be ba si so pe oro enu mi run enu Adeyemi tin so lori adaba yen run awon adaba n bu yin ni o to oro la so fun yin yo ma gun yin lara ni nkan to gun ni lara o to oro ni omo ya meji to ba wole ti won rerin jade won tan awon je ni sugbọn tawọn mejeji ba jade toju won le korokoro o so dodo fun awon ni o ododo la so fun yin bo ba wu yen gbọ gbogbo eyin te do lori patapata asaju nibi yowu tan fori fi so lori si yala nu le ni yala le adanu se ni yala laarin ilu ni yala lorile ede ni be ba se daada egbesan o be ba si se buru egbesan eyin olopa e ma gba bribe te n gba yen so bail is free bo mo pe ti ma rerin nisin bail is free te ko sa go olopa yin yen se lo to se bail is free se yi gbo wo bobe se yi fe la gbejo alare fe lebi te ba ti gbo wo eyin olomlo mi mi rati ita olopa kan nibi aye bi ogun odun so odogbo odun seyin wọ́n lóbìnrin kan bọ̀ láti ìlú èbó wá ní jàǹbá ọkọ̀ àwọn ọlọ́pàá náà wá gbọ́ torí àwọn olè ló fẹ́ dá obìnrin náà lọ́nà wọ́n ṣe gbúrò bá àwọn ọlọ́pàá wá rọ́ọ̀ṣì lọ́bẹ̀ àwọn olè wá sá lọ wọn ò rí nǹkan kan gbà lọ́wọ́ arábìnrin náà arábìnrin náà ṣáà tọ́ka sínú igbó gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ọlọ́pàá kan wà lọ sínú gbóyè orí pé owó ló wà nínú àpòtọ́ lọ́dọ́ tí ọmọbìnrin yẹn ń tọ́ka sí táwọn olè rí gbé ó wá rí pé dọ́là ló wà ń bẹ ó wá ta àwọn èèyàn yòókù oníkan máa lé àwọn olè lọ pẹ̀lú mọ́tò tó yẹ kó fi gbẹ́ni tó láksidẹ̀ntì lọ sí hospital ó gbowó gbé lọlé kò pẹ́ ó fẹ́ ìtì ó ti fowó tó gbé ó ti fi ráwọn máa ń lo èbó ó ti fi tọ́ wọn wọ́n ti dèèyàn wọ́n ló wá sọ pé òun fẹ́ ṣọjọ́ bí oníkàwọn ọmọ wálé àwọn ọmọ wálé ni wọ́n ṣe ń bọ̀ àwọn méjèèjì wọ́n bá láksidẹ̀ntì àwọn méjèèjì bá kú nígbà tí ó débẹ̀ wá rí pé ọ̀gángán bí tí obìnrin yẹn kú sí tí ó ṣàánú ẹ̀ àwọn ọmọ méjèèjì kú sí alẹ́ máa gbà yín ṣó ẹ̀yìn ọlọ́pàá ẹ máa gbowó ẹ̀yìn ṣó ẹ̀sán bọ̀ wá ké lórí àwọn ọmọ yín àtàwọn aráalé yín pàápàá ẹ máa gbá ìṣó ẹ máa gbẹ́bí fálárì ẹ máa gbárì fẹ́lẹ́bí ibi tó yẹ kẹ́ ti ṣiṣẹ́ ẹ má ṣe torí owó gbogbo àwọn tó yẹ kẹ́ mú tẹ́ ẹ̀ mú tó jẹ́ pé àwọn náà ṣẹ̀rù bàlú ẹ máa ṣe ìṣó torí pé ti gbowó lọ́wọ́ wọn ẹ máa ṣe ìṣó gbogbo ẹ̀yìn tí ń ṣaburú ń bẹ̀ ẹ máa ṣe ìṣó ẹ sókè lórí ọmọ yín o ẹ̀sán ògbóògùn ẹyin èèyàn mi ní nàìjíríà ẹ̀sọ́ ògbóògùn gbogbo wa lágbẹ̀sán ṣe tá a bá ṣe o ọlọ́run ní fa àmọ́ ayé amálẹ́mi skọ́lá sára ti àìrọ̀ yàrọ̀ wọ́n àmọ́ ayé amálẹ́mi skọ́lá ti sára ti ṣàrọ̀ yàrọ̀ èèyàn bá ṣàbúrú bó ti kò tóbi àkókèrè tó yóò gbẹ̀sán rẹ o èèyàn bá sì ṣe dáadáa bó ti kò kéré tó yóò gbẹ̀sán rẹ gbogbo aburú tẹ bá ṣe ẹgbẹ̀sán rẹ̀ ẹ̀sán òkè ọlọ́run ọba ẹ̀sán bọ̀ ó lúgọ́ọ́dẹ̀ yìí. olugo eyin le ro pe ise mu je gbogbo eyin te nsaburo ero pe te ba ti ise mu je e ma sa ma ji awon eyan gbe iso e ma lu awon eyan jibiti iso e ma pa awon eyan lekun iso igba te ba fokan bale lori oro te ko jo lona ito igba na l'Olorun o lo nde o Olorun to lugode yi yo de gbogbo nkan te ba yan layo gbogbo asiko te ba lo gbogbo oju kokoro te ba ni gbogbo igba to ba yin owo lori emi omo eni keji re esan bo wa ke o esan bo o gbesan ise to ba se o le jo ni o maro po ti yara yaju o si le dola o si le ma jodun mewa o le ma jogbo odun o le ma jogo jodun sugba ma gbagbe e ni mu je o e so oke ni pataki to ba je pe lori pe o fi ba omo lu mi je abo fi pa omo le mi lekun o gbesan re o wo ba je wo lo ngbe oro awon o le iwo ni baba asale o le iwo ni baba asale awon ajinigbe iwo ni baba asale awon apanilekun jaye iwo lo n satileyin fawon odaran tori pe owo to ri ma gbagbe esan bo wa ke o o le joni o le jola o le jodun mewa o le jogbo odun esan papake na ni tori olorun oba oba esan ni wọ́n gbìyànjú láti ran yín létí ni o gbígbé o ṣe gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ṣe ẹ ṣe parí ẹ ṣe gbé o kò sáṣe gbé ń bẹ o àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà o nígbà míì o ò ní gbẹ̀sán rẹ lójú ẹsẹ̀ yóò dúró yóò máa ṣọ ẹdìgbà tó jẹ́ pé wàá wà vulnerable tó jẹ́ pé ò ní lágbára mọ́ láti ṣe nǹkan kan ẹ̀sán wà yọ sí ọ lójijì ara wọn máa ṣe díẹ̀díẹ̀ tó bá wá yọ sí ẹ lójijì ò wá ní rí solution fún ìrònú ẹ ni ó wà pa ọ ẹja rántí ẹja ṣe dáadáa o ẹja ṣe dáadáa o ìgbà míì kò ní dé nígbà tí nǹkan nira fún ọ á jẹ́ kó ti máa gbádùn wá ti máa gbádùn wá ti rò pé kò sẹ́nìkan tó tọ́ ọ láyé ẹ̀sán wà dé wá ti rò pé ó ti ní gbogbo nǹkan láyé tán ẹ̀sán ó yọjú sí ọ tó bá wá dé tán òní rẹ ni tí ó gbà ọ lẹ o nígbà míì ó lè má jẹ́ wọ́n lè dáwọn tó fẹ́ràn náà ni lẹ́sán ó ti ké lórí wọn o ó lè dáwọn tó fẹ́ràn ju tó fọkàn tán tó gbẹ́kẹ̀lé ó lè dáwọn náà lọ́lọ́wọ́ ti wá sẹ̀sán fún ọ. nǹkan tó yà mí lẹ́nu nípa ẹ̀sán o ní pé ó lè má dojú ẹsẹ̀ tó a máa rò pé ó máa ṣe ni gbogbo bó ṣe ń ṣe yóò máa júṣe fún ọ wá wá máa rò pé ó smart pé ó máa ṣe ni bẹ́ẹ̀ ó ń ṣe pamọ́ ni ìgbà tí ó bá wá dé tó san gbèsè rẹ̀ ìwọ gan ó ṣe sáàfù láfọlọ́hún ó ti gbàgbé gbogbo aburú tó ṣe ńgbà náà nígbà tí ó dé tí ó yọjú sí ọ lójijì ó rántí pé ìwà abi tó wù ó ń pa àwọn nǹkan lẹ́kún ní ìsìn ìwà ọlọ́pàá owó bribe tó lọ gbà lọ́wọ́ ẹnìkan ni ó lọ yáwó eléèlé tó fi gba bribe sílẹ̀ fún ẹni ó ń sunkún ẹ̀ lábẹ́lẹ̀ gbogbo ẹni tí bá sì ń sunkún tí àyàn jẹ́ tó ń sunkún sọ́lọ́run lọ́rùn ọlọ́run yìí gbàgbé àti sẹ̀sán fúnra àwọn tó bá yàn wọ́n jẹ bẹ́ẹ̀ ẹlòmíì gbogbo nǹkan tó ní ló tà láti sanwó kìdápà ìwọ tó ń jọ tó ń jinigbé tó gbowó náà tó ń rẹ́rìn-ín tó ń kọ́ lọ báǹkì tó ń ra mọ́tò tó ń kọ́lé láti pé ẹni tó ta gbogbo dúkìá rẹ̀ inú rẹ̀ ò ní dùn o ẹkún ló ń sun o kò mọ̀gbà tí ó rí gbèsè san o má gbàgbé pé gbogbo ẹnì jókòó tó bá sunkún sọ́lọ́run lórí pé ẹ̀yàn jẹ lórí pé kò jẹ́ yín gbèsè ẹ gbowó burúkú lọ́wọ́ rẹ̀ gbogbo yín lẹ́gbẹ̀sán rẹ̀ ẹyin tẹ gba yan ajaye ẹran ti pe awon obi kan soko ti pe omo won wale o pe won ro omo won mo o awon yoruba ni omo mi ku o sa ju omo mi sonu lo awon obi kan ke tori pe omo won pade pada le o te ti fi se tutu ola te ti pa nipa kupa ẹran ti pe awon omo ti yin na o dagba nkan te se o se na fa awon omo yin se ranti pe aye ijoba wa eyin alase wa se ranti pe awon obi kan sokun lori awon omo won tan rin ajo ti won o de to joku won ni won ko wale se ri pe inu won baje opolo opin ninu won baje lojojumo ti won se sokun so lohun ni koro tori ona te se tori awon akelo te provide awon hospital te se gbogbo awon ona te se gbogbo awon gbogbo nke elo amuludun te se te si gbogbo e te dasapo

kò fáwọn ọmọ ọlọ́mọ torí pé kẹbà lé olówó kẹbà rówó kọ́lé kẹbà rówó ra mọ́tò ẹ rántí pẹ́ sókè lórí ọmọ yín ọmọ yín tiyín náà ò ní dé èèyàn ìmúkúmu tí wọn táwọn ọmọ ọlọ́mọ mú tẹ́ǹtà fún wọn tí wọ́n mú ni ọmọ yín ò mú ilé ìtọ́jú bẹ́ẹ̀ lọ òun náà yóò máa fọrí sòpò ná láàrin títì. gbogbo nǹkan tá à ń ṣe ìnira ló jẹ́ ìnira ayérayé ló jẹ́ fún àwọn òbí mi o gbogbo ìwà tẹ́ ń wù tí ò da ìnira ayérayé ni fún àwọn òbí mi ẹ̀yìn sì rẹ́rìn-ín ẹ̀ ń gbádùn ẹ̀ ń lọ léjó ẹ̀ ń kọ́lé ẹ̀ ra mọ́tò ẹ̀ ń yọ̀ lérí ìnira tẹ́ kó bá wọn kan ẹ sì rò pé ẹ̀ mú jẹ ẹ̀sẹ̀ òkè o bó ti wù kẹ́ kẹ́màdúà gbà tó ẹ̀sẹ̀ òkè lórí yín. ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ rí jàǹbá mọ́tò lójú ọ̀nà tẹ́ ẹ̀ dúró ń bẹ̀ tẹ́ ẹ̀ máa ya fọ́tò tẹ́ ẹ̀ máa ya fídíò dípò kẹ́ran àwọn tó ní jàǹbá náà lọ́wọ́ bóyá wọ́n rẹ̀ ẹni tí ó ta là ń bẹ̀ ẹ má gbàgbé pé ọba ẹ̀sán lọ́lọ́run o ó lè pẹ́ ó lè yá o ẹ máa gbé sórí social media torí kẹbà ní fọ́lọ́ àìṣó ẹ máa gbé síbẹ̀ dípò kẹ́ran wọn lọ́wọ́ tẹ́ ẹ̀ ń yàwòrán àwọn tó yẹ kí kẹ́ran lọ́wọ́ tí ì ṣe ìjàm̀bá nìkan tó jẹ́ pé ilé wọn tó kẹ́ ẹ̀ paná ẹ máa yàwòrán èèyàn jó mọ́ mọ́tò ẹ̀ ń yàwòrán ẹ̀ ẹ máa yá ìṣó ẹ máa gbé sórí social media ìṣó ẹ máa ní fọ́lọ́ ìṣó nígbà tó bá yá fọ́lọ́ àwòtá o ẹ gbẹ̀sán rẹ̀ ṣe mọ̀ pé ẹ̀yìn náà ń bímọ ẹ̀yìn náà rìnrìn àjò àbẹ́ẹ̀mọ̀ ni ọba ẹ̀sán bọ̀ wá ké lórí oníkálukú wa. owó ẹ̀jẹ̀ tẹ́ ń ná gbogbo owó ẹ̀jẹ̀ tẹ́ ń ná lẹ́pọ̀ o torí ọba ọlọ́run ọba ẹ̀sán ni o. ẹ jẹ́ àrò kó tó di pé a ṣe bí ìkà tó ń ṣe ká ó mọ̀ pé òun ṣe ká ẹni tó ń ṣe dáadáa náà mọ̀ pé òun ṣe dáadáa ẹ jẹ́ àrò ká tó ṣe bí o torí ẹ̀ sán ẹ jẹ́ àṣe dáadáa ló pé ìkà ò pé ẹ̀sán òkè lórí oníkálukú wa o bá a ṣe dáa owó yín ìníran ọba mi aláwo pa owó yín ìníran yóò sẹ̀san fúnikálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ 08162519991 08162519991

0: Ẹ̀rẹ̀ kárọ̀ sà.
1: Ẹ kárọ̀ orúkọ yín o.
0: Orúkọ mi ni Wòlíì Dèbìdì Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọ̀kà Kókó.
1: Wòlíì Dèbìdì, ó máa ń gbọ́ yín o.
0: Dádì ni mo gbàládùra òní jábọ́.
1: Àmì.
0: Mi ò fẹ́ kí n máa mísì prógámù yìí. Mi ò dẹ̀ ní mi máa mísì ọ̀dọ́ ìsìnbalẹ̀ ṣiṣẹ́. Ẹ ti sọ ètò ẹ sọ yìí. Ṣùgbọ́n wá ń dùn mí pé gbogbo àwọn aláṣẹ wa láti fi Sínéètì wa, àwọn gómìnà wa, tá a bá gbọ́ wọn ní mú lò. Gbogbo àwọn tó yẹ pé wọ́n fi ti wọn gbogbo bílọ̀n bílọ̀ sí bàbá Tinubu fún wọn. Wọ́n fi ń kọ́ ọ̀tẹ́ẹ̀lì ní àwọn ìlú ẹ̀yìn tí kì í lẹ ṣe Nàìjíríà. Àwọn sítà tó yẹ pé wọ́n tún ṣe, wọn ò tún ṣe. Gbogbo àwọn ṣífù tó wà ní ìlú sẹ́ẹ̀lì kan dá ọjọ́ òtítọ́. Tábàárẹ̀ tó bá ní owó, wọ́n ṣe kíni wọn lè fún ní ẹjọ́ gidi. Gbogbo wọn ti sọ̀rọ̀ fún wọn, ẹ̀ ò ṣépè fún wọn. Ṣùgbọ́n nǹkan tí kálukú bá ti ṣe ló máa gbèrè ẹ̀.
1: Ẹ ṣeun eléyìí mímọ́. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ̀yin tí ẹ̀ ń kó igi dínà lọ́kà àkókò tẹ́ ẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn mọ́tò tí ń gbabẹ̀ ẹ̀yin yóò ti lọ ọ̀kà àkókò ní òkè ọ̀kà ní ìwárọ̀ ní gáràjì ọ̀kà ìjáwọ́ ńbẹ o. Ẹ̀yin ìjọba náà local government tí wọ́n bẹ́ẹ̀ kọ́ta ni o. Ẹ rí nǹkan ṣe sáwọn ọ̀dọ́ tí ń gbowó lọ́wọ́ àwọn truck tí ń kọjá lójú àwọn pópó. Ẹ rí nǹkan kan ṣe ń bẹ, ẹ wá nǹkan ṣe o. Ẹ̀yin náà ó gbẹ̀sẹ̀ o, bẹ bá yíjú padà tẹ́ ẹ̀ ṣiṣẹ́ tó yẹ tẹ́ ẹ̀ ń gbowó oṣù sí. Ọlọ́run ó sẹ́yìn lẹ́sẹ̀ o, state governor, gbogbo yín tẹ́ ẹ̀ wà ń bẹ àyín local government. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń gbowó ẹ̀tọ́ àìtọ́ náà tí owó ọjà fi ń lé gerégeré táwọn èèyàn tọwọ́ wọn ò ká ọjà máa ti ń bọ̀ láti Àbújá. Ẹ gbẹ̀sẹ̀ o. Hello.
2: Hello.
1: Orúkọ yín o.
2: Orúkọ mi ni Wòlíì Tọ́pẹ́ láti Nífira.
1: Wòlíì Tọ́pẹ́.
2: Bẹ́ẹ̀.
1: Àgbọ̀yé o.
2: Bàbá ẹ ṣé, a dára fún yín lórúkọ.

0: tẹsán.
1: Ami.
0: Lórúkọ ẹ̀ ní ṣubú
1: o. Ami o.
0: Ètò yìí a máa ń gbàdẹ gan-an. Ṣé ẹ rí bẹ́ẹ̀ sọ yẹn gan-an? Tó bá yẹ pé àwọn gómìnà wa àti àwọn sẹ́ńtà tó ń gbọ́rọ̀ yìí bá bẹ́tà bá kú dáa. Ẹlòmíì à ń gbọ́ kò ní mú lò. Irú àwọn adájọ́ wọ̀nyí, àwọn adájọ́ wọn gbàrẹ̀ fáwọn àìmọ́ fún wọn lówó. Yẹn tó yẹ kó yóò gbẹ̀rẹ̀ wọn nígbà ìfọ̀ ayé tó yẹ wọn gbẹ̀rẹ̀ fún ẹjọ́. Mo ràn yín lọ́wọ́ kọ Jésù. Iléeṣẹ́ ò ní bàjẹ́. Ọ̀tọ̀ ìsọlọ́sọ ẹ̀rọ múnú yàn dùn gan-an. Ẹni tó máa gbọ́ a máa gbọ́ ẹni tó dẹ̀ ní gbọ́ kò dẹ̀ ní gbọ́. Ẹ ṣe.
1: Ẹ ṣeun wòlíì tọpẹ́ láti fira 0816251999. Hello.
2: Mrs. Ogunfunmiwa láti ìlú Ọ̀rẹ́.
1: Mrs. Ogunfunmiwa ń gbọ́ yín o.
2: Yes sir. Ẹ ṣe bàbá á dára fún yín.
1: Àmì.
2: Bí ó ṣe kan ẹni kọ̀ọ̀kan àtàwọn náà ń pè é gan. Ibikíbi tó lúkúlù kò wá bá dúró sí náà ta ti ṣe nǹkan tí ò dáa. Ọlọ́run máa ṣàìsàn fún wa. Kì í ṣe gbogbo èèyàn ló lè gbá ládùúrà pé gbogbo iṣẹ́ tóun bá ṣe kọ́lọ́run sọ fún un. Ṣùgbọ́n mi tí mo bá yín sọ̀rọ̀ gbogbo nǹkan tí mo ṣe lábẹ́ ọ̀run ní kọ̀rọ̀ ní gbangba kọ́lọ́run ó sì ẹ̀sán ẹ̀ fún mi. Ní ìlú Ọ̀rẹ́ tí mo wà yìí, mo rí ẹni tó jẹ́ pé ó gbéra ìní ìránṣẹ́ Ọlọ́run. Ó kọ́ mọ́ṣáláṣí sẹ́gbẹ̀ ilé ẹ̀, ó dẹ̀ gbé cooperative kalẹ̀. Ó dẹ̀ fowó àwọn tó ṣe cooperative lọ́dọ̀ ẹ̀. Ó fi kún wọn lójú, ó dẹ̀ kírun lójoojúmọ́. Mo dẹ̀ sọ fún gbangba. Mo fà á lọ sọ́dọ̀ àgbàfà ní Ọ̀rẹ́ pé ó máa gbẹ̀sẹ̀ kó tó lu wo àlùjọ náà. Inú bí ní ọjọ́ yẹn títí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí owó mi wà lọ́wọ́ ẹ̀ kò san fún mi. Gbogbo kì í ṣàwọn gómìnà kì í ṣe president nìkan. Nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń ṣe lábẹ́ ilé tó jẹ́ nǹkan tí ò dáa. Ọlọ́run máa fa gbogbo ẹ̀ fọlúkúlùkù wa. Bàbá ẹ ṣe o, a dára fún yín.
1: Mrs. Ogunfunmiwa, ẹ ṣe o láti Ọ̀rẹ́. 0816251999. Hello. Ẹ̀ma
3: ẹ mà ní wáyé lágbọ́ ọlọ́run ẹ sọ tòun náà ẹ sọjọ́ mẹjọ lágbọ́ ọlọ́run lókè lókè láti fi tàgbó lábẹ́ ìjànú ọwọ́ alágbára ní gbòòrò ayé lóòótọ́ ìrìn àgbà àwọn adarí wa ilé ìwòsàn wa kọ́ bá wa túbẹ̀ ṣe dáadáa wọ́n tún gba àwọn èèyàn dáadáa ká ṣe òótọ́ síra wa ká fẹ́ràn ara wa ibi tí ìfẹ́ bá ti wà bẹ̀rẹ̀ àlàáfíà ti ń jọba ọ̀rọ̀ tẹ́ sọ lónìí ó ta bó lóta bá le jù mò ń bẹ gbogbo wa àtàwa àtàwa ará ìlú àtàwa aṣáájú wa kí gbogbo wa kájọ nífẹ̀ẹ́ ara ojú tìfẹ́ bá ti wà bẹ̀rẹ̀ àlàáfíà ti ń jọba ókè wọ́n ní kí mọ́tò máa gbàbì kan mọ́tò tún gbàbì kan àwọn tún gbowó bẹ̀ ní sáà ìdìbò tẹ̀sán yẹn ṣe é kó máa rí bẹ́ẹ̀ kò ní pariwo lánàá ó tún pariwo ẹ̀yìn ìfẹ́ wa bẹ̀ ṣe dáadáa gbogbo ẹ̀ kì í ṣèjọba nìkan ẹ jẹ́ ká tù wàrà wa ṣe òpòlọpọ̀ ojú èsì wọn lákòókò àmọ́ ṣe o ẹ̀yìn tẹ́ bá kówó jẹ ẹ̀fọwọ́ ṣe nǹkan tó dáa sáré ìlú o ẹ kò ṣe takuntakun.
1: 0816251999 ẹ ṣe o jọgẹ 0816251999. Hello.
0: Ẹ ká sọ.
1: Ẹ ká sọ orúkọ yín o.
0: Báwúṣí tó confam láti ìlú Ìfira.
1: À ń gbọ́ yín o Báwúṣí.
0: Ọ̀gá mi kú ètò sà.
1: Ẹ ṣeun.
0: Àní wa yín ti o.
1: Àmì o.
0: Ayé òde ní gbóyún.
1: Àmì.
0: So bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa bá ṣe ń gbọ̀n wọ̀nyí. So Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Ilé yín gan ò ní bàjẹ́. Ẹ̀yin fúnra yín gan Ọlọ́run máa gbé yín ga. Irú ọ̀rọ̀ tẹ máa sọ fún wa ní ijọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. Ó máa jẹ́ ọ̀rọ̀ tó wà tó máa jẹ́ kókó tó jẹ́ tó da ò lè máa gbọ́ tẹ máa sọ. So Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àti pé èèyàn ṣe eré o ẹ tó ṣe eré ajẹ́ ńbẹ̀ ẹ tó ṣe burúkú ajẹ́ ńbẹ̀. So kò sí ètí ò lẹ́sàn ẹ kó ètò bá ṣí láti ilé ìfira ni ẹ kó ètò sà.
1: Ẹ ṣe o 0816251999.
4: Ẹ dúró ọ̀gá mi.
1: Ẹ káàárọ̀ orúkọ yín
4: o. Ẹ máa káàárọ̀ o, ẹ máa kújọ́ mẹ́ta, ẹ kú ètò.
1: Ẹ ṣe orúkọ yín.
4: Orúkọ mi ni Kùkùbákù láti Òkìtì Pupa.
1: À ń gbọ́ yín o.
4: Ọwọ́ ayé ò ní ká yín o.
1: Àmì o.
4: Ọmọ ayé ò ní gbẹ̀yìn mú yín o.
1: Ẹ àmì àmì àmì.
4: Gbogbo ọ̀rọ̀ tẹ́sán òtítọ́ ọ̀rọ̀ ni. Kíní ti wọ́bọ̀ láti ìgbà tí èèyàn bá kú. Bá fi òkú ẹ̀ tábàtọ̀ pé kéèyàn jáde kó wá sọ nǹkan téèyàn ṣe láyé. Àbóyè sà. Pẹ̀tẹ́ lomi rí bẹ́ẹ̀ nìkan sì bàjẹ́ kò ní sọ. Hello sà.
1: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
4: Ní agbègbè alẹ́ lọ́jọ́ mẹ́ta wọ́n fi òkú kan. Wọ́n ní kéèyàn jáde. Èèyàn ò lè jáde. Bọ́mọ ẹ sọ pé ẹ jáde. Bọ́mọ ẹ fọ́ra ẹ ṣe jáde. Báwo wà tó dáa kó tó jáde láyé? Tó bá yẹ pé orúkọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Àyípadà wà bàbá ẹ kú ètò Kùkùbákù láti Òkìtì Pupa.
1: Ẹ ṣeun ẹ ṣeun 0816251999. 0816251.
5: Ẹ̀lú ẹ̀ nà kí ètò.
1: Ẹ ṣeun orúkọ yín o.
5: oruko temi CCD alakure lo nba iso lati seta alakure
1: ki la poruko yin
5: CCD CCD
1: CCD alakure agboyin
5: alakure lo nba iso
1: agboyin
5: keri ati sele keji e lo won ni emi idu be se so be se ti oro o si wa leti be o se be so won si ele ti ati gbogbo wa na ni eni to ba si wo ko gbo ire a mo pe won ni a se ti to ibi agba osika abe ami a se ti to ibi ikani awo ibi ni won ma ma ka si oni ikani e so awon eyo ti won gbo ko gbo eni to ba de wo to gbo ti o fi se abi ti o abi ti o ti o ye gbo kokan de a je pe eloku be ti gbegbe ti o ti ko ku lati e pe a se dada ka fi jade laye tori pe ko le ri kan pele igba ti wa adara o
1: ese o sisi je alakure ese o 0826251999
6: hello sir
1: hello ekaro
6: ekaro
1: oruko yin o
6: omo ogbon olorun lati laje
1: omo ogbon olorun an gbon yin o
6: omo ogbon olorun o kiniji
1: omo gbọ ọlọrun pe meji
6: kiniji oke imaji ai mo dupe lọwọ ilọjọ mejo ti meje te ma nsoro yi bi n ba jade to ba ti to akoko ti mo ba ma ko program yi ma bere mo lati wa sile gbogbo okun to n gboro yi awa ti a lọwọ fun lọwọ ibi o ye ka isoru ka yo owo wa kuro ni nka tori pe ki ko si nkan kan teni a si laye ti o ni gbere bo se ile o ma gba bo se buburu o ma gba sugbon ke eniyan n rere san ti pe lojo kan o ma faye sile nigba to ba faye sile di kan to n lo o ma gba idajo gbogbo eda to n gbo oro re ogbo yi eje ka ronu o mo dupe lowo eyin ade emi
1: ese o ese o ogbon olorun lati laje ese o 0826251999
7: Hello.
1: Hello, Caro. Caro, oruko yin o.
7: Abayo mi, Oyelesi, lati Olokun Arigida Akoko.
1: Baba,
7: e ku ise Oluwa.
1: Ese
7: o. Tete so yi, ko si ko ti yan ba se toni kere e. Bo se laburu ni akere e, bo se dada ni akere e. Beni, o so kan si pe ti moto ba Lazarus ni kokan ba se elomi a se wa gbe handset jade. Olotu mo ti tori e ba handset eyan je ladugbo mi bi bayi. Moto lazeta awon eyan wa nbe to ki bebele wa gbe set wa be si ni camera won mo ani kilo fe gba lori e o saaju awon eyan o saaju moto bani ola ku shanu wa oro ni pata awon loselu wa na ola ko won si ona ko sinu won ko shanu wa ni na ladugbo loto ejoba wa be won o oduko abo ta ti lina lele ari sese o ejo abe won ni ese o
1: ese o ese o 0826251999
8: Hello.
1: Aseun.
8: Comrade Olu Isijola to confirm lati owo.
1: O to confirm.
8: Yeah, Comrade Olu Isijola lati owo. Mi o mo be yan se ronu to wo te ni faye sile. Won ronu pa ma faye sile. Ti won ni pe kon jogun aye. Won te padanu orun. Won ro de be. Opolopo lo ma nlo sibi ta tin se Christian wake up. Eyan to ku mo boya ko te ni aljana wo won ma se pe baba ere baba ke olorun nikan lo ma joda o be je ka huwa to ma du ade joba o ke je ka huwa be ni pe gbogbo nkan aye yi pe a te ni fi sile e je ka huwa ijoba orun olorun ran wa lowo o e peto
1: o
8: re jolis jola lati owo
1: ese o ese o 0826251999 Hello.
7: Hello.
1: Hello, oruko yin o.
7: Wesco lati pe akoko ni o.
1: Wesco an gbo yin o.
7: Mo ki pe ma ku eto.
1: Ese o.
7: Olorun lead ma fun ise o.
1: Ah, ese o.
7: O kan fe pe akiyesi gbogbo awon orilede si iwe fi han. Ori ogun o le meji. Ese ikankan la si ikejila. Ki kaluku lo ka. Lagbara Olorun. Ele ti kaluku ba se Olorun so leto e.
1: Amen.
7: Emo je lagbara Olorun.
1: Ese o.
7: E ku eto.
1: Wesco ese o. 0826251999.
9: Hello.
1: Hello, oruko yin o.
9: Oluyade lo so lati oja lo loke aro ile seyin ni baje o.
1: Oluyade.
9: Oluyade lo so lati oja Isoro Market loke aro.
1: Oluyade, okay.
9: la ma wa pelu yin
1: ami o
9: ola de ma fun yin logbo e ma di oye ola ma ton yin sona ola de gbe yin ru laarin awon soyo soro ogo yin abuyo eni te ba so fun to ba gba o gba fun ra e ri ti o ba de gba na to je ti awa fa lu fe ma ton je o ku fo lohun bo ti nkan ti mo sa mo ni pe ton ba so o to oro fun to ba gba o si e lanfani awon momo e a je nbe iwo ton ba de so o to oro fun to ba de gba na wa de ti je awon momo na a je nbe but e je ka ma wo daada e de je ka ma gbo toro to toro ba ti nju ha ti nju ba ti nju e je ka ma gba ke ti fun le ma je o ma gba ko si jade e ku eto olawon apelu gbogbo wa o ya de lo so lati o ja lo lo ke arun ise yin ba je o
1: 0816251999 hello hello ruko yo
10: apeto
1: aseun
10: ato ayin ogba
1: ami
10: jima ni owo lati kajola paraga ni
1: jima
10: eni owo
1: angbo yo
10: eri olohun ko gba nu wa ni won gbe lawyer kan wa si ori radio njo kan won bere pe nigba ti won da ejo kan ti won da ni e lare won tun wa gbe lo ile ejo mi won lo tun je bi se awon adaju akoko won o kawe to ni abi won o mo we wọ́n rí èsù fún mi àwọn adájọ́ tó kọ́ ní lágbájájì ẹ̀bí táwọn ló tún lọ sùpírìmù o adájọ́ mi wá ló jáde táwọn takọ́kọ́ àwọn òkà wétó àdúhùn àmọ̀ wétó ọlọ́run ní kó gbà wá nàìjíríà tó ọpọlọ yóò ní dàrú ọlọ́run kó bá kó sí wọn nínú bó ṣe bẹ́ẹ̀ léwí ló bá lè dùn wí ó bá jọba wí ó bá wà tá àjọba wí olúkálukú ó kíyè sínú ilé rẹ̀ ẹ kú ètò àdúrà wọn gbà
1: Hello.
11: Hello.
1: Hello, oruko yin.
11: Akaro.
1: Akaro.
11: Okodoro lo nso.
1: Oruko yin, ki loruko yin?
11: Ni lati gbogoda.
1: Ni yi lati gbogoda nbo yin.
11: Okodoro lo nso fun wa o. En ti ba leti ni. Poti kan ti mo mo ni pe Bibeli ti so pe ni won pa ti won ti ko lati ni imo Olorun ninu won. Pe wa fi won sile lati ma se ti ko to irira awon orisirisi nkan ti ko to yen awon ti ko ni emi Olorun ninu la ma se awon nkan ti en soro wa se fun awon arabi kon ma tesiwaju ṣugbọn Olorun ba koko lo
1: e se pe e se o ni lati bokoda e se o to ko to di pe mo ro pe asiko tin lo die die nisin ani ki aran awon ti won ni won da oko duro ni lu akoko ka koko tan gba 30,000 40,000 lori awon awa koko kan pe awon ara ilu le n fi ya je o tori owo ti won gba yen o tun ko lori oja tan ko bo ni ilu ni te ba fi ya je wa ara wa la n fi ya je o e je ka sawo nu e ka wa dara tori pe egbesan re o mo dupe lowo odo ni David Solomon la toka koko wo le tope lati fira Mrs Ogunfunmi ni wa la tore joke lati ta ogbolu bo si to confirm lati fira kukubaku lati kiti popa CCJ alakunre latakure omogbon Olorun lati laje Abayomi Oyelesi latari gidi comrade Oluisijola latowo Wesco lati oka koko tori ade latakure Jima Oni Owo lati Kajola Paraga ati ni lati igbokoda ati gbogbo eyin te fe pe sugba ti pe yin o wole lojo mejo e ja pade lori ti oko oro titi lojo mejo na Adeyemi la wa loke pe Olorun wo mayin o God bless Nigeria.

0: láìjẹ́ ìgbọ̀njọ tàbí ìgbà ẹ̀rùn. Rí dájú pé òrùlé sumo àti sumo ppg òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé sumo àti òrùlé sumo ppg tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀, owó rẹ̀ ò sì gani lára. Kàn sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Òrùlé sumo àti òrùlé ppg aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.

0: àwọn èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tún láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní. Ẹ̀tọ́
1: ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
0: Ní tòótọ́
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
3: Èmi ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.

0: big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
7: 0707-484-3351. Tó sì ríbi tá ń rè dandan ni kó ń tá ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláùsá Ventures tún ti dé o láti ìlú Kano. Bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wo òfin ni nílá. Òní wọ́n tún gbé wá lẹ́dùn àwọn máa sọ gbogbo aṣọ òkun ayé. Aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
8: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ̀ ń fi gbọ́ mi, kò ní di tẹ́ máa náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláùsá Ventures.
7: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá, ọ̀rọ̀ ojú ni. Kí ni pàtàkì ojú lára gan?
8: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá, ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí ti ká fi mú ọ̀rọ̀ ojú.
7: Aláùsá, Aláùsá, gbogbo Kánò, gbogbo Nọ́ọ̀tì ni wọ́n ti mọ ti jẹ́ Aláùsá ń pa àtọ́jú ojú. Láìpẹ́ yìí, ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
8: Pẹ̀lú ògùlọ́dọ̀lọ́.
7: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
8: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni, àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
7: Bó wa lélẹ́yìí ṣe rọrùn? Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Aláùsá náà ni?
8: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
7: Bó ló ṣe jẹ́ pé lórí ojú olè yìí ni ẹ mú bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn?
8: A lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
7: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
9: tí ó? Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
7: Ní ètò ìtọ́jú ojú, àyẹ̀wò ojú yóò fi wáyé, ibo ni yóò ti wáyé?
10: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
9: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
8: 0706047-8037.
7: Ẹ bá ń tún pè.
8: 0706047-8037.
7: Ìbá bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
8: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
7: Ojú ọ̀pọ̀ máa wa mi.
8: Lẹ́lòmíì àti dẹ̀ntí orin
7: náà. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
8: Bẹ́ẹ̀ni.
7: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
8: Lóríṣiríṣi.
7: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan. Bọ́bá tó jè nǹkan gbà mí. Ato ni ó súnmọ́, bọ́bá sì súnmọ́, àlọ́ jè. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe
8: fáwọn
7: èèyàn?
8: Pẹ̀lú
7: ògùlọ́dọ̀
8: bẹ́ẹ̀ni N3,000 péré.
7: Lẹ́yìn 1,000, èló ni wọ́n ṣe àyẹ̀wò?
8: Kò sí nǹkan kan mímọ̀.
7: Èló ni wọ́n ṣètọ́jú?
8: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
7: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
8: Láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́.
7: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù, kò ní sanwó kankan.
8: Rárá pa.
7: Ẹ sì ní ṣe ìjọba lọ́ran yín.
8: Iléeṣẹ́ aládàáni.
7: Ẹ já sí ma, ibo lẹni ìtọ́jú yóò ti wáyé?
10: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A Division nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
9: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
8: 80 37.
7: Ẹ bá ń tún pè.
8: 070 60 47 80 37.
7: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tà lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójú tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ́dọ̀ yín?
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
7: Ẹ bá ń tún pè.
8: 070 60 47 80 37.
7: Ilé iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
8: Ilé iṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
7: Lábẹ́ dókítà
8: Dauda Kwande.
7: Ojú òní tì í ṣá. Orúkọ tí ga ti jẹ́.
8: Orúkọ tèmi ni Dr. Maruf láti ilé iṣẹ́ Aláhúsá Ventures.
7: A gbọ́ pé ilé iṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin ń sọ Yorùbá bóò ló ṣe jẹ́?
8: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé iṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
7: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́?
8: Bẹ́ẹ̀ni sá, èmi ni
7: mo máa mọ bí wọn ó ṣe rìn.
8: Bẹ́ẹ̀ni.
7: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́ sẹ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
8: Bẹ́ẹ̀ni sá.
7: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
8: Bẹ́ẹ̀ni sá.
7: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́ relédèá o àní wà lóòkun ayé ẹkú kan.
0: Ọkọ̀ọ̀kan ọ̀dà má sọ mi.
11: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
12: gbọ́dẹ tó ń fi wí àtẹ̀gbò ń sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
13: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
14: Ó ṣe àtọ́kùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-64-19 070-64-60-64-19.
13: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
14: Ó ṣe àtọ́kùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yọ dàbí epo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kẹrin ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbọ̀hún náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
0: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
14: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. Ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ titi di alẹ won tun fi ese rin loko won fi ese rin pada wa le be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun inna mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si ntosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu isin ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won to lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olohun ti won na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbegbo ope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa o ni di fi afia origba
11: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo yi isinu si je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulu ọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí baba oke ogun lónìí ẹ máa pe 0706460649 0706460649 baba oke ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: Adaba, 88.9 FM, helps you turn your dreams into reality.
1: Iléeṣẹ́ tó ṣe, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.
2: Àgbẹ̀ ọmọlódé má gbọ́dé bẹ̀rẹ̀ o.
3: Ètò àtàtà tó máa ń mèlú tètè ní tún ti dóde. Ulénú se. Àgbàgbàbù yẹ kẹ́ omi bíbí ilẹ̀ tún yẹrí yẹrí ètò. Níbi tí akíkanjú àpèdè ara ni. Henry Ọ̀jágbọ̀n mi ti máa ń fètò aládòsápẹ́ lọ̀rọ̀ àtẹ̀dẹ̀ sí ti ọmọ aráyé. Káàsà tòsè yìí tún ti dé. Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ nlètò yìí máa ń kọ́ ni sà. Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkànlẹ̀ èdè tó jẹ ti ń gbèsè. Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àbọ́yà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn láti máa gbọ́. Òjòjò Wednesday lágogo méjì sí méjì àbọ̀. Ìletò yìí máa ń milẹ̀ tìtìtì lórí rédíò Àdàbà 88.9 FM. Ó yà Henry Ọ̀jágbọ̀n mi ò mí kíbíkẹ́ àgbà nínú àwọn pèdèpèdè tún ti balẹ̀ gíjà. Ẹni tó máa parí àti ẹ̀mí lọ̀rọ̀ tí ń ṣe ti lóore. Èyí náà lè kàn sí wọn láti fèròngbà ọkàn yín hàn bí láti polówó ọjà lórí ètò 0803-472-5933. Ulénu se. Ètò àtàtà tọ̀sẹ̀ yìí tún ti wọlé dé. Ẹ má mí sí ẹ̀.

Eto eto eto le nu se ran to wo no ko erin ba mi fuja ti ba mi fo gwagwa mi ko jira no ja fere olule sule jajudi ka sode omo olule asule yule ragunrin eri olawo yin re o omo baba peter o jagbo mi mo ti to wa lori eto le nu se alele ma lo apapa mo ku obirin kole kolo kolo ja nbe yin ma se ma se o to mi se o mo ran ma ma ibukun jo lo pa o ki ran o edumare o juba o olore le da mi ma juba o dede agbagba li la li la li la mo so kan ran mo so obirin ma juba ran o mi ma fo kan se o an legbe mi mo juba o aya na yimi majuba na o kata kata kata bori bare ya gba gungun gungun gungun bori bare je gba awore somo lode ni ani bode baware ara ka tu tro wele jo be mi jori ji jo nga jori mo kede de nga ba mi wode ari te mi tope oma baba eri oja gbo mi owode sadiq owode kayode engineer emoye owode bami michael owode no ma ti owode ni be anu le de owode ni be ode ade wa male ede ra pa wa ti wa je ode an ka han wa ode ti ni ibaseju ya na elu ni be yi ora ye wa eti mi gbo wa eti han adi run ra se yan ina se yi run yi ba ma fa ni wa ma ka se ni oli kata kata kata ese ti mi to eyin mi ka me de megbi kalagba megbi kaloba megbi kamile omade pe a ko wa se ke a ma se gudugudu meje o lori bare mo ki ran o ni no se yi yo be ni pe o pari ni o se ke koja no se koja yi ibo ya be mi so pin ti pe ba wa ran ma jan kan lo ba wa le la ogbo mu yan raye ba wa oye kan arije mo pade one se gomina wa eto wa si elu kan mo to wa la fogbon kan ri mo wa bi o ero mi ke anje bi npa yan ero mi fo ebi npa yan aya odu se o mi si ti o mo de kokon fun ran ni gbangba mo wa wa bere alaye pelu mi o je mi fun ara mi ji mi ka wo mo wo o te ma leto lu ko ru ko mere tan bi ni bo mo ti wa ka fun ran ni be mo ma ri run o eyi sa lo o me ja lo tire ni be o me de wa la pa lo tire o laye to ko mi bo mo ta gun gi bayi e so ke won igbe mi fi gun gi ni me lo dugo na kari ji mi wo ko tori e na mo le o ma fi wo ko ji mi rin mi lo nu ko ni mi lo na ja mi lo leto mi lo ni gbekun emi lo ni ya le kale emi lo ni odigbo emi lo ni ya ona orele ẹgùn gbòyòwò kò já tí lówó mi ká mo kí ran o èmi lọ nẹsẹ odò tó èmi náà nẹsẹ odò dédé ẹ mo fojú mi rírí pátápátá rí kọkàn níbẹ mo mi wò yín àmì sí òmúrẹ rẹ bó tẹ sọ pé báńkà gbáyé mi ṣe gbà ohun ti ṣe pé ìjọba bílẹ ìjọba pínlẹ ìnáwó nẹhùn ìjọba bílẹ àwọn náà èmi ṣe ní báà bá ṣe àbí ìrànwọ̀ bá ń kówó ní
ìmọ̀ kó ní papá mo bírọ̀ mo tẹ̀ wá rí pé inú yìí èrò mi fẹ́ ni sí pé yí ká pẹ́ owó ńà ìgbọ́n bá dọ̀jọ́ ọ̀la kẹ̀ àwọn àrí àtọ́wáfọ́ ṣèwọ́ mi pẹ́ owó ńà àmì jẹ pọ̀tọ́ àmì mọ pọ̀tọ́ àmì gbùnfẹ́ pọ̀tọ́ àfi dédé owó mi mọ ọtẹ́ pọ̀tọ́ pé ó mà nígbà náà jí sí irun mo wá kàbí òfin pé ó kò jẹ́ màdé obìnrin rẹ̀ arákùnrin èyí wá pa mẹ́rin jù nígbà mo ń bá fọ́nà ara ẹ̀ sí pé ìgbà yìí àmì kọ́ndọ́ọ̀mù yìí àna jà yìí nígbà láéláé ní ayé dr rahman mímíkò èsì gómìnà tẹ́lẹ̀ dédé ayé ya ní ìjọba ẹsẹ̀ wá gbé ìjọba nìjẹ́jẹ́ ànánibé dédé ẹmí ké tanrin fọ omi gbọ́n owó kónà kó tẹ̀mí kọ́rù yìí ya bí ayádégbé mi létí tó bínibà ti ń pa ìwọ̀rọ̀ ní bíríjì báyìí òun kẹ àwákàrí lò báyìí àmà rọra o yọnẹ́jà dàgbà ìmàlàkà fọgbà gbẹjọ nẹrun ojú òun lè ṣe ó tún rán aṣerun lẹ ojú ariri bó bá tó gbà yá awáka fọjú olùkákún rírun ajẹ àáká pin ló gan ọgbọn ẹhẹn mọmọ gbà ìyàtọ hàn gbà àfọgbà àká mú díẹ díẹ hun olùkálukú yá lè jẹ bó ti ṣe pé yá kan ìkùnjá yóò bá ń bámú yìí ojú òun wà bẹ wá sójú yẹn o mo dẹ̀ lọ́nà mi ṣe mo rí dédé irun bọ̀bọ̀ mi ṣe ilé ìwòsàn mo tẹ̀ wá sọ pé ní tèmi yìí máa fọ̀ nípa òun mo rí yóò fún ààrẹ tó ṣàlàyé mo yí ibà mi gbé àrin ènìyàn wa rẹ dé ó jí mi fò hàn dr lọ́kì olùmísí ayédà ti wá ìṣe gómìnà wa yí mi fò hàn pé dédé irun yìí bàbá mi yọ mi rùn àmà àmà jẹ́ jágbé níbẹ̀ la ká lo oògùn o má tó bẹ̀ lo oògùn yálọ ẹsẹ̀ tàwa èyí à ní yàlẹ̀ lajẹ náà yàrá sí test òun test bá gbé jáde òun oògùn rẹ̀ jáde ni o oògùn bàrán yìí pàpà kò tó yàtọ̀ lẹ́ra èyí mo tọ́ mi wá bẹ́ yìí mo tọ́ wá pè dr bayomi lọ́gọ̀ pé ṣàlàyé hàn mi yí fẹ́ torí gómìnà fún ààrẹ èsì mà nípa ọ̀rọ̀ olóògùn dèrán yìí ó sì dr bayo lọ́wọ́ jàká orísọ ga ilé iṣẹ́ yìí ṣùgbọ́n dr bayomi lọ́gọ̀ ṣàlàyé hàn mi yí mi fún àyàwó hàn ó dẹ̀ fi tó mi tí sorodi yí ni pé ọ̀pọ̀lọpọ̀ ráyé láka lo oògùn bọ̀bọ̀ yìí tọ́ ìyànà ọ̀nà márin olóyìnbó pè wọ́n expire ayé wa máa expire o àyè yàrá tó lọ health center comprehensive gbọ́kọ̀dá yàrá sí test níbẹ̀ ìyàn ẹ bá dẹ̀ ya níbẹ̀ á gbẹ̀dọ̀ gbogbo náà hàn ọ̀nà bá ti gbogbo àpè mí o yá mórúkọ olúwa rẹ̀ basic health center òde màyẹn basic health center ayé tòrò tèyàn òdúlé pé èyàn ilẹ̀ pẹ̀tẹ̀ èyàn òbéélá èyàn òdòólá èyàn mòlúùtẹ̀rìn èyàn ìparẹ́ èyàn sáàmù pẹ̀pẹ̀ èyàn òde ètí kan ok mẹ́tìrí tó dá owó mẹ́ra wúyẹ níbẹ̀ yìí o tí èyàn máa ń tẹ̀dó o èbúrú ìyàn máa ń tẹ̀dó yàn wá gbégun rẹ bẹ́ẹ̀ bá ní jìnnà jù àwa ṣe test àwọn èèyàn yìí mi ṣe olùwòsàn abẹ́lé àmàlọ́ra àmàpá ìyàwó àwọn akónà ẹ olùkákún ilẹ̀ mi gbé àpamọ́ à ń gbá pẹ̀tì káàkiri pé èèbúrú àmà yìí àmàlọ́ra o ilé ayé mà bẹ̀ sọ o owó mà yìí kẹ̀ mà yìí nínú àwọn bàmí ti fọ́nràn mi òun bàmí fọ́nràn mi lè yẹn ni ẹ má là gbẹ̀dẹ̀ mú ké rọ. Àdámà ó ti yé jù ọmọ ìyá gbé pọ̀n ó yóò tẹ àrọ̀ gidigba ọ̀nà ìwà gbé kànkẹ́ kó tẹ̀ má lẹ̀ àdámà ó yé jù òrìrí ẹ̀rẹ̀ ó yé jù
mo mayi a mi lo ogun kan binu ji bobo ya n gba iwo ran yi ana ma ogun eyo kan o mi so pon mo goji ah baba sama fun ami ni gba lai gba mo pade re ni edun baba jolo mi emi ta record ni jore o keri un mi o fun ara mi o pe ero aye ba mi o aba mi pe sanari mi o ero aye ba mi o sanari mi yawo ya bo ba ya be ba Michael on wo pile hen on wo fo ese pe omo loro olubo lekun omo talaka bo e ba la processi ya jere pe o ba mi lu awo mo ran mi ba me pile un mi ya ka re ni gwaju ji ma da be ni ko gbe yeye egwo mle an gbo mlariti

Ɛ ŋuɣani bi pilivu tɛ le do a bawa o fɔ n lɛ n fɔ n lɛ baa gbɔ ŋu o hun ɔne gbɔ ŋu o gbɔ yi ɔfɔ ne be yeti ko nɔkɛ. Mais ne faut y tirer ni beaucoup et de rien tori ami to agbalagba meni to na yiju mi lo sugba me ma bibile ono mo emi ka o akagba na yanju mo eju dupe un to ti lo laba ẹlẹ́dà ṣùgbọ́n ó fọ lẹ̀ ó fọ ìrì àmà náà máa mú ẹ o ètí dà gómìnà o sọ̀sọ̀ gólò ìrìn alẹ́ yìí o bí a bá lẹ̀ dán ẹ̀ yábà mèrè tí dédé wájú pẹ́ ó ń wá ọjà yìí ni lọ́gbájú o mádàmù ẹ̀nàyé ìrìn egbò jòdì yàà fẹ́ jí gbé ni jọ́lọ̀ kan tẹ́ fún wa mi fọ́ gbé ni bó báyìí yìí mi la fún wa fọ́ gbé ni bó báyìí yìí tó dédé ọ̀nẹ́ yọ́bà náà lọ́bẹ̀ náà yìí mo wo ń wa bẹ́ẹ̀ ni mo lè fọwọ́ ọ̀yà mo wà ṣùgbọ́n a bá fọ títọ́ ó dẹ̀ sọ̀rọ̀ títọ́ ìyẹn ti tó bí wo gbòó ẹ̀sẹ̀ ni ní wa se jẹwọ rẹ bó ẹsẹ jẹwọ rẹ ya amúrẹ àmúyọ náà sí ojú ń bà yẹn a máa bòyá ọtí rẹ nígbà láéláé bó ti se gbéjì kàn rẹ ìwọ ìwọ tèmi tèmi ó fọ ayé ni o onítàn rẹ jẹ ọ̀nà máa tẹ̀ tó wá sọ pé ìbọn ti yà yìí kó o ti yà èmi o mo fa mi balẹ̀ o náà bẹ́ẹ̀ tọ́ Elédùmarè ṣùgbọ́n ọrùn mẹ́ẹ̀bá sí ọrùn mẹ́ẹ̀bá fọ a máa fọ máa mi ogo máa yé alágbèdẹ mo kéé rọ mo mírú sẹ́ yọ ọmọ dọ́kùnrin mi sí kí n máa kọrin yìí ń gbàlàjẹ́ fọ mo mírú sẹ́ mi sí má sí ó tọ́ mi sí òmùrẹ́ má bó wá pè wọ́n máa burúkú sójú pupa báyìí ẹ láyọ gírẹ wá gbàwó bá lọ sósíà mídíà yóò kọ yín níbí kọ yín náà kọ tí gbé kọtọ náà kankan gbà wo dédé wa lọ mi wo òun fún àlọ lọ mi wo bó bá sé rire àpàtẹwọ òun bébì tó wà lá sé rire àá sì wù kọkọ òun ọ̀nà mẹ́kẹ́ fún wa mi pé éhà kòkò bí bá hà kòkò ibẹ̀ sì bá mi tó yá mi tọ̀wọ́ lóró o àmì tó bẹ̀ yàrá tọwọ́ lówó tán ya pọ́là ní ẹ̀sùn òdì tó gba adé sínú bọ́bọ́ mi sì yí ó ti dandan mẹ́gbọ́ àní yé láyé ojú yí wá fẹ́ ṣùgbọ́n ó ra sí rere ó ra sí rere ajé akẹ́mi ti yí sí rere bó ti ṣàwárá lé rẹ̀ ẹ o alé joseph wí tán gbé joseph ta ní dáyì ehun ó fi yàtọ̀ sí judas mo dẹ̀ bí rọjọ́ kí n lénu ṣe pé kẹsẹ̀ hàn fọ́ judas ṣe èyí olùkakún bẹ mí kéèlè júdà sí o à ń lọ sọ́ọ̀sì àmì gbàdúrà lóríwó júdà sí kó sì kẹsẹ̀ rẹ̀ ó gbógun ti jésù èyí àmì ṣe báyìí èjù tí èyí à ń ṣe náà yé jésù bó ti mí kàn máa ní kéèjì ẹ má gbélé bú pẹ̀lẹ́rùn rẹ àti wà rẹ àti ṣe rẹ yìí àrọ́rá o ilẹ̀ àmì sùn ilẹ̀ mi máa lọ́jọ́ mi kàjọ olùkagun ajábọ̀ òwò sí ni o gàrí lè porí o ọjọ́ ń bá yí rọwọ́ ojúra ma michael kó o lù torí mẹ́gbọ́n tó yàn makabara rẹ̀ gba michael pilẹ̀.

Títún ìrànlọ́wọ́ títún ìgbéga títún ọlá títún ìbùkún títún Olúwa yóò kó àjọ rẹ̀ fún wa ìyípadà títún Olúwa yóò jẹ́ kí ó dé bá wa. Lábẹ́ bó ti ń rí àárín àwa àti Ọlọ́run kò ní dàrú. Together we shall make eternity Aori Christi ká torí kú o. Lágbára Ọlọ́run bí Jésù bá ti dé níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀rí ha. Ibo lẹ́tírí Olúwa yóò gbélé gbogbo wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì lórúkọ Jésù.

0: Olúwa dá sọ̀rọ̀ ayé Jábésì. Olórí burúkú padà dolóríire. Ó dá sáyé Hana. Ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́. Nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Cari Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílu Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún dídí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́. Àkòrí ètò la pè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prọfẹ̀tì Olúwa gbé mi dìde Israel násì aka ẹni ń wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà àwọn ogun ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Pè fún rẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 ó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
1: Gẹ́gẹ́ bí a ti sọ fún wa láti ẹ̀wá ẹgbọ́ àwọn ìsínilóye àti àkíyèsí pàtàkì yìí kí a tún lọ sí ìrírí wa àti àdúrà àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkú ní ọ̀sẹ̀ kejì ní oṣù kẹwàá ní àjọ̀dún Vision and Visionaire tí Olúwa fi gbé wa dìde fún iṣẹ́ rẹ̀ ní ìjọ Apọ́sù ti Kristi ní àgbáyé. Mo pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí ẹja gbé omi wa òróró wa àti prayer point wa àwòrán wa síwájú wa fún àdúrà. Mo gbàdúrà bí a ti ń ṣe èyí ọwọ́ Ọlọ́run fún iṣẹ́ agbára yóò ṣe lórí gbogbo ẹ̀fọ́ wa. A ó dẹ̀ rí àmì lórúkọ Jésù Kristì Olúwa wa. Bí a bá sì tún fẹ́ bá wa ní ìpàdé bóyá counseling a fẹ́ rí wòlíì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a lè kàn sí wa ní olú ìjọ wa ní Èkó. Bákan náà ní ti ìlú Àkúrẹ́ ní Odo State, ibi tí a ti lè rí wa ní CAC Greater God orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Ẹgbọ́ ìrírí mi nítorí pé oṣù ẹjọ́ oṣù bíi nà tó oṣù gbéyàwó mi. Ẹgbọ́ ìrírí mi nínú ìgbéyàwó ní ọjọ́ tí mo ṣe ìgbéyàwó ó mẹ́ta ló mú inú mi dùn jù ní ọjọ́ ìgbéyàwó mi. Bí a ti ń jó wọnú church wọ́n tú kinní kan sí mi ní orí ìlà àtìyàwó mi torí mi ò ní ìrírí rẹ̀ rí. Àwọn èèyàn sọ pé fleet ni fífun báyìí. Ó pọ̀ nígbà tí wọ́n tún sí mi lórí tí a dé orí pẹpẹ tá a jókòó mo béèrè pé sótítà ni àwọn ní kò gbọdọ̀ pọ̀ jù wọ́n ní bí ẹ̀yẹn náà ni inú mi dùn. Èkejì tó múnú mi dùn ni pé wọ́n ní kí ìyàwó mi ó sọ fún mi bó ṣe máa treat mi tá a bá délé. Ó sì kúnlẹ̀ ó fún mi ní wáìnì ó kúnlẹ̀ ó fún mi ní kè orí.

A ní ìrírí tá a padà sílé ní odidi oṣù kíní oṣù kejì. Ọwọ́ mi nìkan ni mo fi ń jẹun. Kò fún mi lóúnjẹ, kò fi oúnjẹ sí mi lẹ́nu. Kò dé fìlà fún mi tí n bá fẹ́ jáde. Mo ṣàánú tìṣù gbogbo ẹ̀ pé kíní yóò máa rí bí a ṣe jọ sọ lórí ọ̀tá. Mo mọ̀ pé ó yẹ kẹ́nìkan lè máa rẹ́rìn báyìí, ṣùgbọ́n mo gbàdúrà rí pé ọ̀rọ̀ ìgbéyàwó rẹ yóò pa ọ lẹ́rìn bí o ṣe ń gbóni lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù. Gbogbo rẹ kò sì ṣe nígbà tí ó di oṣù méjì sí mẹ́ta. Mo wá pé mọ́mì ọ̀tá mi ní ìbànújẹ́ tó lágbára látọjọ́ tí a ti ṣe ìgbéyàwó á ó ní gọ́fọ̀ bíbá tì kò sí tó jọ bẹ́ẹ̀ ọlọ́run yẹ ká rúrú ẹ̀. Ó ní kí ni só ṣẹlẹ̀, mo wá ní ohun tí mo rí ni pé ní ọjọ́ tí a wọ ọ̀tá ẹ sọ pé ẹ máa fún mi ní oúnjẹ lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ máa dé fìlà fún mi bákan náà ẹ kúnlẹ̀ láti gbé kéèkì sí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ló bá rẹ́rìn pé dáàdì ṣe ọwọ́ ń dùn ẹni. Ìbéèrè àkọ́kọ́ tó bẹ̀ ni. Ìbéèrè kejì oníṣòwòsàn àìsàn ni. Ìbéèrè kẹta oníṣẹ́ ọmọdé ni ẹni. Finally, ó wá ní gbogbo ọkùnrin àwọn tó wà láyé ọkùnrin èèyàn ìgbéyàwó mélòó ló máa ṣe bẹ́ẹ̀. Mo ní tí gbogbo wọn ọba síbẹ̀ kò wáyé ìgbà tó ti mọ̀ wípé kò ní rí bẹ́ẹ̀ ó yẹ ká ti jọ sọ ní ọjọ́ tá a ṣe wedding. Gbogbo ẹ̀yin obìnrin ṣé bẹ́ẹ̀ lórí tòótọ́ àwárẹ̀yìn. Ní tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni wípé lónìí ọ̀pọ̀lọpọ̀ wa nínú márèèjì wa ní ìgbéyàwó wa ṣé ìrísẹ́ ìtàn la fi bẹ̀rẹ̀. Ṣé n ta sọ lọ́jọ́ ìgbéyàwó ṣé ó ẹ̀sùsì nínú márèèjì wa? Nítorí pé májè ìtàn yìí o, okun tó bá ti àfẹ́ẹ̀tì márèèjì yóò àfẹ́ẹ̀tì ìdílé àwọn ọmọ, yóò àfẹ́ẹ̀tì láìfù, yóò àfẹ́ẹ̀tì vision, yóò àfẹ́ẹ̀tì spiritual journey wa, yóò àfẹ́ẹ̀tì orílẹ̀-èdè, yóò àfẹ́ẹ̀tì ìjọ, yóò dé àfẹ́ẹ̀tì ayé fúnra, yóò àfẹ́ẹ̀tì ìlú, yóò àfẹ́ẹ̀tì ohun gbogbo. Lẹ́ni ogun tí gbogbo àgbáyé ń jà, ìpínlẹ̀ májẹ̀mú òdúró, májẹ̀mú ìgbéyàwó ti wó, ó ti ṣubú ẹ̀yìn ọmọ Ọlọ́run. Ṣé bá a ṣe jọ pinlẹ̀ṣẹ̀ ìgbéyàwó nìgbéyàwó wa ṣe wà? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run àwa ní ọwọ́, ṣùgbọ́n mo ń sọ ìrírí yìí fún ẹ̀yin ọmọ Ọlọ́run láti kẹ́kọ̀ọ́. Mẹ gbogbo ẹ̀yin obìnrin ayọ ọkùnrin ṣé bá a ṣe jọ bẹ̀rẹ̀ àtúntàjọ sọ sósìn wà bẹ́ẹ̀? Torí gbogbo kan ti dámèjì báyìí o, orílẹ̀-èdè ti dámèjì, ìjọ ti dámèjì, ọ̀tá àwọn ọmọ náà ti ní júrì, ìran náà ti ní júrì. Ẹja lọ wo ìgbéyàwó o, ibẹ̀ ni nǹkan ti wọ́ o. Bíbélì wípé Psalm 11:3, bí ìpìnlẹ̀ bá bàjẹ́ kò sí ohun tó lódodo yóò ṣe o. Ẹja wá gbàdúrà méjì àwa àyànfẹ́ yìí ká tó gbọ́rọ̀ Ọlọ́run. Àdúrà àkọ́kọ́, Olúwa má jẹ̀mú ìgbéyàwó, má jọ dojú ogun kọ mí látòmí lọ. Àdúrà ẹ̀kejì, gbogbo ohun tó bá mi bẹ̀rẹ̀ ìgbéyàwó mi tí ó jẹ́ ogun Olúwa pín èmi àti ẹ̀ níyà. Àdúrà ẹ̀kẹta, ogun ìgbéyàwó mi tó ti àfẹ́ẹ̀tì ìdílé mi ìyẹn ayé àwọn ọmọ mi Olúwa fàánú bá mi ṣe. Àdúrà ẹ̀kẹrin, orúkọ Jésù, Olúwa ìgbéyàwó mi, ìgbéyàwó àwọn ọmọ mi, ìran mi mẹ́rin jára ànúgbàdé ìkórìtà tá a níjà ogun o. Àdúrà karùn-ún, oore ọ̀fẹ́ téèyàn fi ń dúpẹ́ ìrìnàjò ìgbéyàwó, Olúwa yọ̀ǹda fún èmi àti àwọn ọmọ mi àti ìran mi mẹ́rin. Oore ọ̀fẹ́ tá a fi ń dúpẹ́ fún ìrìnàjò ìgbéyàwó. Àdúrà ẹ̀kẹfà, Olúwa má jà yóò fi ìgbéyàwó gbomi gé lójú mi o, má jà fi gbomi gé lójú àwọn ọmọ mi, má jà fi ṣe ìdààmú fún wa. Àdúrà ìkeje, Olúwa jẹ́ kí ìrìnàjò ìgbéyàwó mi tayọ́ ránú gbà, jẹ́ kí n sì ránú gbà
fi ní ìrírí ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn. Mo gbàdúrà fún gbogbo wa, ìdílé wa, ìgbéyàwó.

0: Wa yóò ràánú gbà. A ràánú gbà dé Èkó ta tí ìgbéyàwó wa ti ayérayé kò ní fi ní ìrírí àbámà. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
1: Nígbà tó ló wá dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́, nínú agbára àti ipá tó ló wá fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipá rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipá rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 sí ọjọ́ 23 oṣù láago 7 sáago 9 àárọ̀ ojoojúmọ́. Àkòrí ètò la pè ní pa ẹlẹ́gbọ̀n mi lẹ́nu mọ́ níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel Nursery aka ẹni ń wọ́lọ́run yìí wà yàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipá rẹ̀ ká. Pẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 ó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihàn.

0: Ẹja lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Amos 3:3. Ìwé Amos orí kẹta ẹsẹ̀ kẹta. Bíbélì wí pé ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. Mọ àkọlé ọ̀rọ̀ wa tòní ni ìgbéyàwó. Ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. A ní oríṣi ìgbéyàwó mẹ́ta. A ní Law and Covenant Marriage. A ní God ordained marriage. A sì ní accidental marriage. A ní ìgbéyàwó òfin àti májẹ̀mú. Kí ni ìgbéyàwó òfin àti májẹ̀mú? Ó ní ìgbéyàwó tó jẹ́ pé a lọ nú pẹpẹ. Ìyẹn ni ìgbéyàwó májẹ̀mú. A jọ sọ pé ìyàwó kan ọkọ kan láfẹ̀ẹ́. Bóyá lòròkà àbí bíbélì, ìgbéyàwó ní májẹ̀mú nìyẹn. Kí ni ìgbéyàwó olófin? Òun ni ìgbéyàwó a lọ sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ̀ ìjọba. A fọwọ́ sí ìwé pé a jọ fẹ́ra ìyàwó kọ̀ọ̀kan kan, a sì ní dára wa. Ìyẹn ìgbéyàwó onímájẹ̀mú àti olófin. Ìgbéyàwó tẹ́nìkan kan ò lè wọnú ẹ̀. Ìgbéyàwó èkejì ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ. Kí ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ? Ó ní ìgbéyàwó Isaac. Ìgbéyàwó tí òbí ọkọ òbí ìyàwó jọ papọ̀ tí wọ́n san owó orí ní ọ̀nà kọ̀ṣọ́ lúkálukú tí wọ́n dẹ̀ gbéra sílé. Ìyẹn gangan ni ti Ọlọ́run. Kò sí òfin bẹ́ẹ̀. Kò sí májẹ̀mú bẹ́ẹ̀ bí kò ṣe pé ètò Ọlọ́run ni ó wà lórí ẹ̀. Ìgbéyàwó ẹ̀kẹta òun ni accidental marriage. Ìgbéyàwó tí a ti bímọ ká tó ṣe. Kí ni ìgbéyàwó tá a bímọ ká tó ṣe? Ìgbéyàwó unfortunate bí ìgbéyàwó Joseph. A ti bí Jésù. Bóyá ìgbà ta lóyún Jésù ta ni Joseph tó lọ ṣe ìgbéyàwó. Ìyàwó ìgbéyàwó tó jẹ́ pé ìgbéyàwó kìí ṣe ti Jésù. Mo kà sọ ni láti ṣe àlàyé o. Ìgbéyàwó tó jẹ́ pé bóyá ọkùnrin ó ṣe àṣìṣe àbí nítorí ìdíkà àti èkejì wọ́n ti jọ ń bímọ kí wọ́n tó lọ san dáárì àbí owó orí ara wọn. That is accidental marriage. Ìgbéyàwó ẹ̀kẹta ni. Ohun tí mo fẹ́ mú jáde lórí àlàyé mi ní gbólóhùn ti ìgbéyàwó lónìí. Kí ni à ń pè ní ìgbéyàwó? Ìgbéyàwó dúró lórí àlàáfíà, ìṣọ̀kan, ìrànlọ́wọ́, ara wa àti ìfẹ́. Ẹni ìgbéyàwó tí ò sí ìfẹ́, tí ò sí ìṣọ̀kan, tí ò sí kára wa lọ́wọ́, tí ò sì sí ìwà láyé Ọlọ́run nú ẹ̀, ìṣọ̀kan, ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run, ìgbéyàwó yẹn ti kúrò lójú ọ̀nà. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé
1: nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó lu wa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta Ọ̀bẹ̀lẹ́ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje sáago mẹ́sàn-án àárọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́gbọ̀n mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel nursery aka ẹni ń wọ́ Ọlọ́run ìwà àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Fún ẹrẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 ó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
0: Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé ìgbéyàwó gbọ́dọ̀ ní ìfẹ́, ìgbàgbọ́, òtítọ́ àti ìrànlọ́wọ́ dání. Kì í ṣe ọmọ àti ayé tá a wá ní kan ní ìgbéyàwó. Ohun tó ṣe kókó ni pé sóòótọ́ wà ń bẹ̀, ṣé àlàáfíà wà, ṣé ìṣọ̀kan wà, ṣé ìfẹ́ wà, ṣé wà láyé Ọlọ́run wà. Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹjẹ́ tí ò bá àwọn tí a sọ yìí, ẹjẹ́ á dá padà. Ẹni méjì á lè jọ rìn pọ̀ láì jẹ́ pé wọ́n rẹ̀. That is only the rain is so can go to one if I go to one or tita to do the go to one in a low one, I go to one Oluwa yo wa pelu wa igbeyawo ti ayeraye bi aba fe se ta fe ni rere e agbedo ni iwa mimo agbedo ni igbaloka agbedo iwe adaju pe a pin a pelu olorun mo gbadun afun gbogbo wa ti agbe eto loni igbeyawo wa idile wa ayeraye wa lori ana olorun gba ti a fi mu ori dele leyin opun gbogbo lori igbeyawo ati dele ati rajo aso olorun a je ka so eri ati ope loruko jesu kristi oluwa wa amin lekan si mo dupe lo gbogbo eyin omo olorun ti en gbo eto yi ti ede dide ni ona kana keji fun to sojo ebi mi te ran mi lowo mo dupe pupo finally mo tun fi akoko yi kesuwa 21-22-23 ni ososun e ma je ki agbagbe ni ori oke cse greater god dasi olorun olorun ipare ka ti akure bra F2186 irakare ste 2 orita obele akure e ma je agbagbe ago meje aro si mefa ni ojo meta yen na ni o luwa yo wa pelu wa mo fi akoko yi tun so fun wa wi pe bi aba fe pe wa abi afe ri wa address na le ti re wa ni awon ojo yen mo gbadura fo mi wa ororo wa prayer point wa awura wa ati edun okan wa loruko jesu onise ayo ko je wa kare anu tutu gba ore ofe tutu iranlowo tutu ogo tutu ati gbogbo radio station to gbe eto yi ibapade tutu together we shall make eternity our christian catholic loruko jesu christi oluwa wa amen.
2: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ bọ́ta ni Bangbe nǹkan mi àti ìrírí àwọn ìràwà ayé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate, Jàkóyó Bus Stop, Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọmọ ní number F2186 Kiriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbemi Dìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú wáyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ogun. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn-án òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣòru àṣálẹ̀ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣòru àṣálẹ̀ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Ìpàdé àdúrà tá a fi sọ ní ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbemi Dìde Israel Nasiri sáyé. Prophetic night máa wáyé láago mọ́kànlá òru Monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin. Gbogbo èyí awí ní Greatest God Chapel number 4 God's Grace Estate, Jàkóyó Bus Stop, Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ kọkànlélógún, ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ni ìpàdé àdúrà dási Olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní Bangbe nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday. Ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ la ti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ sán sí mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ àwa wá 94.1 FM òkìtìpupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa. àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà. Ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Bákan náà ni kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísọ nígbàgbọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa, ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí. FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name TAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́, ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasir.
3: Oh no, one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure. Akure.
4: Àmì àṣẹ Ọlọ́run bá mi mẹ́sàn-án sókun ayé ojú ni má lè ara ojú bá má lè kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláùsá Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni nílá òní wọ́n tún gbé wá lẹ́dùn àwọn mẹ́sàn gbogbo aṣọ òkun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní di tẹ́ máa náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláùsá Ventures.
4: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
5: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀ torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
4: Aláùsá Aláùsá gbogbo Kánò gbogbo náàtì ni wọ́n ti mọ ti jẹ́ Aláùsá ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹdẹ ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
5: Pẹ̀lú ògùn lọ́dọọlọ́.
4: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
5: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
4: Bó o wa lè léyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Aláùsá náà ni.
5: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
4: Bó o lọ sì jẹ́ pé lórí ojú o lẹ̀ yín ni ẹ̀ mú ń bà á dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
5: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
4: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
6: tí ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
4: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
7: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
6: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
5: 070-60-47-80-37.
4: Ẹ bá ń tún pè.
5: 070-60-47-80-37.
4: Ìbá bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu.
5: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
4: Ojú ọ̀pọ̀ máa wa mi.
5: Lẹ́lòmíì àti dẹni tí ò rí
4: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
5: Bẹ́ẹ̀ni.
4: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
5: Bẹ́ẹ̀ni sà.
4: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
5: Lóríṣiríṣi.
4: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó jè nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́ jè. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
5: Pẹ̀lú ògùn lọ́dọ̀
4: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
5: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
4: Lẹ fẹ́ kàn náà wá.
5: Lọkùnrin lóbìnrin lọmọdé
4: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
5: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
4: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
5: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
4: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta ọ̀hún, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
5: Kò sí nǹkan kan mímọ̀.
4: Èlò ni wọ́n ṣètọ́jú.
5: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
4: Aago mélòó lè tó yẹ́ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
5: Láti aago méje àárọ̀.
4: Aago méje àárọ̀.
5: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
4: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù kò ní sanwó kankan.
5: Rárá papọ̀.
4: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
5: Iléeṣẹ́ aládàáni
4: sọ. Ẹja sí ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
7: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
6: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí àti ọjọ́ Friday on the 28th ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
5: 80 37.
4: Ẹ bá ń tún pè.
5: 070 60 47 80 37.
4: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tà lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójú tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín?
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
4: Ẹ bá ń tún pè.
5: 070 60 47 80 37.
4: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
5: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
4: Lábẹ́ dókítà
5: Dáúdà Kwande.
4: Ojú òní tì í ṣá. Orúkọ tí gan ti jẹ́.
5: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
4: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́?
5: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
4: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́?
5: Bẹ́ẹ̀ni sá,
4: láti ìkẹ́ àmọ́ bí wọn ó ṣe rìn.
5: Bẹ́ẹ̀ni.
4: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́ lọ́fẹ̀ẹ́.
5: Bẹ́ẹ̀ni sá.
4: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
5: Bẹ́ẹ̀ni sá.
4: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ á o àní wà lóòkun ayé ẹ kú ù kàn.
8: Ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
9: Libẹ̀ libẹ̀ má fọwọ́ kàn.
10: ADABA 89 Adaba.

0: ṣe wa ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Auntie, you are enjoying no? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
5: Jesty Fizz? I never leave home without it.
6: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
7: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yìí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú, àgọ́ àtàwọn abúlé. Kíkún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélàmí MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé. Gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìgbafẹ́, ilé ìtura, ilé ìwòsàn, ibi ìtajà, ibi ìjọsìn gbogbo. Àbí àwọn tó ní ilẹ̀ bí. Gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà ní tòsí etí omi. Àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá. Ń là ń rọ̀ yín pé ẹja súnmọ́ ẹ̀yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele. Ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo. Sọ́ra kó má fara kátà òfin. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyé gbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn. Tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín, ẹ máa pe 0803-847-0009 àti 0703-122-3590. Bó sì ṣe kẹ́ẹ̀ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní Alágbàká Lákùrẹ́. Ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o. Àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
4: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
6: 0707-484-3351. Tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Alonso Ventures tún ti dé o láti ìlú Kano. Bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni la. Òní wọ́n tún gbé wá. Lẹ́dùn àwọn máa sọ gbogbo aṣọ òkú ayé. Aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ̀ ń fi gbọ́ mi, kò ní di tẹ́ máa náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alonso Ventures.
6: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá, ọ̀rọ̀ ojú ni. Kí ni pàtàkì ojú lára gan?
7: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá, ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí n ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
6: Alausa Alausa gbogbo Kano gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti máa ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú. Láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Ẹ sì ṣètọ́jú wọn, kálukú wọn, wọ́n sì wà lálàáfíà.
7: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
6: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan?
7: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
6: Bó o wa lè léyìí ṣe rọrùn? Ìjọba ló gbé léyìí kalẹ̀ ni, àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni?
7: Iléeṣẹ́ aládàáni náà ni, lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
6: Bó o lọ sì jẹ́ pé lórí ojú, o lè yín ní ẹmú bàádà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
7: A lọ́nà méjì, nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
6: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú
8: tí ó yí ti ń bẹ̀rẹ̀? Ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
6: Ní ètò ìtọ́jú ojú, àyẹ̀wò ojú yóò fi wáyé, ibo ni yóò ti wáyé?
9: Ètò yìí yóò wáyé ní Adégbénlé, ní ẹgbẹ́ A Division, nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
8: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
7: 070-60-47-80-37.
6: Ẹ bá ń tún pè.
7: 070-60-47-80-37.
6: Ìbá bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
7: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara, látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá à mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
6: Ojú ọ̀pọ̀ máa wa mi.
7: Lẹ́lòmíì àti dẹni tí ò rí
6: nàmọ́. Ìmí ọ̀ máa wa pin, ìmí ọ̀ máa wo bàlàbàlà.
7: Bẹ́ẹ̀ni.
6: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
7: Lóríṣiríṣi.
6: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan. Bọ́bá tó jè nǹkan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́, bọ́bá sì súnmọ́, àlọ́ jè. Ṣé gbogbo eléyìí lè ṣetán láti ṣe fáwọn èèyàn?
7: Pẹ̀lú ògùn lọ́dọ̀
6: lọ́dọ̀. Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
7: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
6: Lẹ fẹ́ kàn náà wá.
7: Lọkùnrin lóbìnrin lọmọdé
6: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
7: Bẹ́ẹ̀ni 3,000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
6: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
7: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
6: Lẹ́yìn 3,000, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
7: Kò sí nǹkan kan mímọ.
6: Èlò ni wọ́n ṣètọ́jú.
7: Àyẹ̀wò ọ̀fẹ́, ìtọ́jú ọ̀fẹ́ ni.
6: Aago mélòó lè tó yọ̀ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
7: Láti aago méje àárọ̀.
6: Aago méje àárọ̀.
7: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
6: Wọ́n má sì ti dé tẹ́gbà fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
7: Rárá pàpọ̀.
6: Ẹ sì ní ìṣe ìjọba lọ́ran yín.
7: Iléeṣẹ́ aládàáni.
6: Ẹja sẹ́nà, ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé?
9: Ètò yìí yóò wáyé ní Adégbénlé, ní ẹgbẹ́ A Division, nínú ọgbà Cultural Center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko.
8: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 27th, ọjọ́ 27th oṣù kẹjọ tá a wà yìí, àti ọjọ́ Friday on the 28th, ọjọ́ 28th oṣù kẹjọ tá a wà yìí bá bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
7: 070 60 47 80 37.
6: Ẹ bá ń tún pè.
7: 070 60 47 80 37.
6: Ìpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tà lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Ẹlẹ́dùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ́dọ̀ yín?
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
6: Ẹ bá ń tún pè.
7: 070 60 47 80 37.
6: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
7: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
6: Lábẹ́ dókítà
7: Dauda Kwande.
6: Ojú òní tì í ṣá. Orúkọ tí gan ti jẹ́.
7: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
6: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́?
7: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
6: ojú yọ lẹnu káwọn náà wá láti wá ṣàyẹwò láti wá gbà tọjú lọfẹẹ ṣùgbọn ẹgbẹrún mẹta péré náà gbà fọọmù ẹjẹ yọǹda yín làwọn náà ti gbọhùn o ẹjẹ agbéra láti jàǹfààní ojú ọ̀nà ẹlẹ́dẹ̀ á o àní wà lóòkun ayé ẹkú ìkà ni.
2: ọkùnkùn ọ̀dà má sọ mi sọ.
10: My guy, you say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action. On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
11: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
12: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
13: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
11: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
14: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
11: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
15: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
11: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
15: Mamadol ni.
11: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
16: For number one radio, Adaba FM,
17: Adaba FM,
16: 88.9, Akure.
18: Live it, live it, Makoko.
19: ADABA,
20: 88.9, Adaba.
21: Alhamdulillah, nahmaduhu, wa nasta'inuhu, wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina. ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفو الله وبا أترى يكدفو أنبوى محمد صلى الله عليه وآله وسلم الله باتي ó kádàrá nínú ọlá nínú àrùn rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò àjẹdáyà ilé tí ó ń dé sí etí gbọ̀nyín látòrí ìkànnì àdàbà etí pọ̀npọ̀ fm tí ó kalẹ̀ sí ìlú ìlàlámọ̀kí ní àkúrẹ́ olóyìnbó. Tó èmi ọmọ ìyá yín abu aiman alasani níbi kalẹ̀ wà yóò sílẹ̀ agodo láti mọ tokò ìtòrún ìtòwò ọ̀hún abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìgbóni ìta tí ń rí láti ìwáṣẹ̀ ẹlẹ́wọ̀n bá àlékọlákójọ kò fi sínú mizanu hasana ti wà àti àwa tí a wí àti àwa tí à ń gbọ́ nílé ibrahim ti ya arhamar rahim ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe nípa ìdí àti okùnfà tó ṣe sábàbí ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mànúbí ádámọ̀ tí wọ́n fi ṣe kèfìrí pẹ̀lú ọlọ́run ọba àlékọlá tí wọ́n sì fi dágunlá sí ẹ̀sìn wọn òun náà ni àṣejù àti àhọ́bó nípa àwọn àyọ ọlọ́run nípa àwọn àyànfẹ́ ọlọ́run nípa àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala. À ń ṣàlàyé nípa ìpín àwọn èèyàn nínú ìjọsìn aqsamu nnaasi fil ibada afaani wannaasu fil ibadati tarafan wa wasat waminuhum almufrit waminuhum almufarrit waminuhum almutawassit fani mẹ́ta làwọn èèyàn nínú iṣẹ́ ìjọsìn sísàkalẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ìpín alákọ̀ọ́kọ́ òun náà ni almufrit òun náà ni àwọn tó yẹ pé aláṣiṣẹ́kù àwọn tí wọn ṣe tó waminuhum almufarrit òun ni àwọn aláṣẹ ilé tí a lè pè ní aláṣẹ jù nínú ẹ̀sìn waminuhum almutawassit ìpín kẹta òun náà ni àwọn tí wọn wà ní ààrin gbùngbùn wọn ṣàṣe jù wọn ṣàṣe ètò ṣùgbọ́n wọn wà ní ààrin gbùngbùn tí a ò bá gbàgbé ẹ̀yin olùgbà nínú ilé a ṣàlàyé fúnra wa ní ìjókòó tó kọjá wípé mẹ́ta làwọn èèyàn wọ̀nyí àwọn aláṣẹ jù wà nínú ẹ̀sìn àwọn aláṣẹ ètò wà nínú ẹ̀sìn àwọn tí wọ́n ń bẹ ní ààrin gbùngbùn wà nínú ẹ̀sìn a dẹ̀ tún sọ fún wa wípé eléyìí ló fà á tó jẹ́ pé àìṣe déédéé ń bẹ nínú ọ̀rọ̀ tí a mọ́ sọ pàápàá jù lọ́dọ̀ àwa tá a jẹ́ yorùbá wípé àṣe jùlọ làwọn ò fẹ́ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ ni ó yẹ ká tún fi ojú kejì náà kún kí ni ojú kejì ẹ̀yin olùgbà nílé òun náà ni àṣe ètò tá a bá ti ń sọ wípé ọlọ́run ò fẹ́ àṣe jù ní ẹ̀sìn ọlọ́run ò fẹ́ àṣe jù ní ẹ̀sìn òdodo ni kò súrọ́ ńbẹ̀ ká tún mọ́ fi sí wípé ọlọ́run ọba ò fẹ́ àṣe ètò nínú ẹ̀sìn èyí tọ́lọ́run ọba fẹ́ náà ni dọ́gbandọ́gba eléyìí òun náà ni ikọ̀ ìpín ibi tí a ti dánu dúró ní ìjókòó tó kọjá òun náà ni pẹ̀lú ògo ọlọ́run a tún mọ́ bẹ̀rẹ̀ láti orí rẹ̀ àfààní fàdínú láhìn bẹ́ẹ̀nù lọ́ghálì fi yí wọ́n já fi àlè wọ́n ní ẹ̀sìn ọlọ́run ọba àlékẹ́lá ń bẹ láàrin ẹni tó ṣàṣejù sí ẹ̀sìn ọlọ́run wàlìjáfíàn àti ẹni tó ṣe àṣe ètò sísàkánu ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wà káwọn ìsànù mọ́tẹ́dínlá wọn ni ká wá sọ wípé èèyàn dúró déédéé ìtumọ̀ rẹ̀ ni wípé láyé mílù ilà háàdá wàlà ilà háàdá kò ní fì síbí kò sì ní fì sọ́hùn wọn ò ní bá lórí fẹ́ǹsì àṣejù wọn ò sì ní bá lẹ́nu ọ̀nà yàrá àṣe ètò háàdá wàlúwájì wàmọ́ wàlúwájì wàlúwájì wàlú ẹ̀tìdàlì wọn ni èyí tó jẹ́ ọ̀ràn èèyàn tó dáa jù tí a lè fún ní sàdánkátà òun náà ni èyí ti ń bẹ ní ààrin gbùngbùn láìlà háàdá wà láìlà háàdá kò sí lọ́dọ̀ àwọn aláṣẹ jù kò dẹ̀ sí lọ́dọ̀ àwọn aláṣẹ ètò wọn ni eléyìí òun náà ni ohun tó tọ́ tó sì bójú mu tó yẹ kí a bá mùsùlùmí ní ìdí rẹ̀ èyí olùgbà ní ilé àfa tẹ̀síwájú àfa sọ wípé ọ̀la ayẹyẹ yusuf taṣẹ́ dodo fìdí kò sí ìgbà láàyè fún wa láti mọ lé koko láti mọ ṣàṣejù nínú ẹ̀sìn wà ní mo bá lága bákan náà àwọn nǹkan tí wọn rán wa ká sọ pé afẹ́tẹ̀bà àti àwọn nǹkan wọ̀nyí ìyẹn nìkan kọ́ wà láà ta á wọnù bákan náà kò yẹ kí a mọ̀ fi ẹ̀sìn ṣe awẹ́wà bákan náà kò yẹ ká mọ̀ fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ wà á dá mi mo bá láti ká mọ̀ tiẹ̀ wà á kùn lá pẹ̀lẹ́sìn ká mọ̀ kùn lá pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ká mọ̀ kùn lá pẹ̀lú ọ̀rọ̀ ànábì sàlàsàlà balkun wasatọ bẹ́ẹ̀nà háàdá wà háàdá àfààní ìmọ̀ràn mi fún ọ òun náà ní pé kí ni ìwọ mùsùlùmí òdodo wà ní ààrin gbogbo àfààwà tẹ̀síwájú àfààní wàlúgolówó láhù aksámù kẹfìrọ wọn ni ẹ̀rí ń tá à ń pè ní àṣejù oju to po on lo ba wa o aseju ipin to po on lo pin si o minha o nbe ninu re alghuluwu fil aqida ke ya tayo ala inu adi so kan wa minha o nbe ninu re alghuluwu fil ibada ke ya tayo ala inu josin wa minha o tun wa ninu e alghuluwu fil muamalat ke ya tun tayo ala ninu ibajo si gbogbo awon kan yi lona meteta ti akakale eleyi o na ni aseju wo ni okan ojo kan bakana al amthilatu alayha kama yeli afani ki awon oro woni ko le ye wa a o mu awon apejuwe ati akawe wa ninu awon oro ti afa so yi ti a si ma fi idi kokan mule amal guluhu fil aqida afani e ri ntin je aseju ninu adiso kan ama falu ma tashadda fihi alul kalam bi nisbati ifbati sifat asala ifo ani awon joko to koja pe olohun ba subhanahu wa taala o ni awon iroyin ti aso pe olohun ba ni ke ola ni o ko si agbanrin abe akida adisokan nipa wi pe in to olohun ba pera re ka jo mo be in ta nabi sallallahu alaihi wasallam ba so pe olohun ba ni ke ola nje ka fi le be ka mo fi kun ka mo yo kuro nbe itọlọrun ba so ko nje ka fi ile be ka mo fi kun ka mo yokuro nbe sugbon nkan to ba ninu nje ninu islam wa yi o na ni pe kinu ni awon asiko kan ni aipe si asiko ti awon sahabi anabi sallallahu alaihi wasallam ti won lo awon eyan lati ile rome won wonu esin debi pe islam wa foka kaakiri orilede agbaye awon eyan to wa wonu esin yi awon nkan to ti n be lara won ninu imo philosophy won gbe wa won gbe wole sinu islam eleyi na lo fa o lo bi imo so awon oro asogbonu to se wi pe imo fe jindo ninu igbe oro irori kale eleyi ta pe ni philosophical ideology awon kan won yi o tasarroba o rapala wonu kilo wonu islam latodo awon eyan won yi debi wi pe o pada wa ko iparun o ko ba won debi wi pe adabihim hadha ta'ammu ila wahidin amrayn nkan meji ohun ni nkan to pada sele si won ikan ninu meji ni nkan to sele si won alakoko imma tamfil ohun na ni pe awon nkan to lohun ba ni ke la so wi pe ohun ni ninu iroyin won se ifbatu re wi pe o ni lododo won fi nle pe ododo lohun ba ni awon nkan ye ko si sepa si iroyin awon nkan ti olohun oba alekola to da ikan niye awon iko keji ta na parun o na ni kini o alu ta'til awon ti won lo sibi negation awon so wi pe awon o ni fi ni le wi pe olohun oba subhanahu wa ta'ala o ni iroyin kankan o awon so wi pe ko ni iroyin kankan tori wi pe firarun min at-tashbih won sa fun ife fi olohun oba jon ti olohun oba aleke ola da won sa fun awon nkan wonyi awako hu fi tatin awon abo sinu total negation awon wa so wipe to gbogbo awon iroyin o awon o ni fi nle fun olohun oba subhanahu wa taala imma annahu mathalu llaha bi khalqihi dala ko je wipe won fi olohun oba aleke ola we awon eda ti olohun oba aleke ola da fakolu won so lenu wipe hadha mana ithbatu sifat wipe itumo eleyi na ni wipe afesirin ni wipe olohun oba alekola o ni awon iroyin fakalawo fil ithbat won wa tayo ala won koja aye lori wipe won fe fi idi ododo mule lori awon iroyin ti olohun oba subhanahu wa taala to fi yinra re hatta athbatu mana fallahu an nafsihi debi wipe won to wa fi ese awon nkan to se wipe olohun oba subhanahu wa taala o so fun awa fun ara wi pe awon kan yi ki se to won se kini won fi nle fun olohun oba tabi ka so wi pe atoluhu won ti e so wi pe olohun oba ni tola ko ni iroyin kankan wa ko lu awon so wi pe hadha mana at-tanzih woni eleyi ituma re ni wi pe ayo olohun oba ni tola kuro ni bi kini o musabahatu al-makhluqat ayo kuro nibi ifijo awon nkan ti o da wa za'amu wa lero wipe anna ithbata sifat wípé ká fẹsẹ̀ rinlẹ̀ pé ọlọ́run ọba àlékọlá ní àwọn ìròyìn
17: tẹ̀síbí.
21: Wọ́n lérò wípé ìtumọ̀ rẹ̀ ni pé àfiwé ìtọ́lọ́run ọba àlékọlá dá fánà fáwọ́mọ́ àfúbátà ọlọ́hùn lọ́sì yìí látẹ̀dẹ̀ eléyìí wọ́n á lọ kó sí agbọ́nrin ìmọ̀ kan fún ọlọ́run ọba àlékọlá ní tí ọlọ́run ọba àlékọlá tó fi rinlẹ̀ fún ara rẹ̀. Àfà tẹ̀síwájú àfà ní làákínà ummatali wasat wọ́n ní ẹ̀rí àwọn ìjọ àárín gbogbo ìkọtàsọdọ́t fi ìdálẹ̀kà àwọn gangan àwọn ni wọ́n ṣe déédé níbi tí a ń sọ yìí falam tata amma fil ifbad wọ́n jíǹdò nínú fífi ẹsẹ̀ àwọn ìròyìn yìí tí ọlọ́run ọba àlékọlá tó fi ròyìn fúnra rẹ̀ yìí wọ́n jíǹdò nínú ẹ̀ wálá fi nàfi wọ tẹ̀sí bákan náà wọ́n sì tún jíǹdò nínú kí wọ́n mọ̀ sọ wípé ọlọ́run ọba àlékọlá ò ní àwọn ìròyìn tó fi rinlẹ̀ fúnra rẹ̀ àwọn wá dó lórí àwọn ọ̀rọ̀ bí ó ṣe wá ní ọ̀gbọ̀n dán ọkọ́ọ̀lù wọn sọ wípé láìsàlánà ànàzídà àlàzáàlìkà a ní fi léyìn tí ọlọ́run ọba sọ yìí o fálámì yahlikù látara àdìẹlẹ ọlọ́run ọba àlékọlá ó fi wọn mọ̀nà wọn sì wà ní àárín gbùngbùn wọn sínú àwọn ìjọ tí ó parun bálkánú aláṣírọ́tì mùsítẹ́kìm àfààní àwọn wọ̀nyí o wọn bẹ ní ojú ọ̀nà tó tọ́ wàlámà dákàlà àhùlà ìfúrus wa rúù nígbàtí àwọn fúrus àwọn persians àti àwọn rome tí wọ́n wọnú islam sọ́ọ́rù yàtà àmọ̀kúnà fi àdìhí àlùmọ́ọ̀ ìgbà yẹn gan gẹ́gẹ́ bí àti sọ́síwájú ìgbà yẹn gan ni àwọn àlámọ̀ ríta ń sọ yìí ló tó wá ń jẹyọ wàyújáde lúna mùjáde láti wà múná dọ̀rọ̀ tí ń látẹ̀ǹtẹ̀hí àbàdà débi wípé àwọn èèyàn wá ń ṣe debate lọ́tún lọ́sì wọ́n ṣe debate lọ́tún lọ́sì wọ́n ṣe fanfa wọ́n fa lọ wọ́n fa bọ̀ látẹ̀ǹtẹ̀hí àbàdà débi pé àwọn debate yìí kò sí kí ni o kò ní di end hátà dọ̀ orí eléyìí náà wà débi wípé àwọn gan wá sọnù nasalu allah salamata wal afia abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ sọ̀wánù abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kó mọ fura ṣe kò ń bẹ́ẹ̀ dáadáa wàkúlù ìràdáàtì lẹ́tí àwòrádàá àlùmọ̀tà àkírùn ìlẹ́hàbí yìí àlùmọ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn èèyàn tó yẹ pé wọ́n wá lẹ́tà nínú àlùmọ̀ yìí tí wọ́n padà mú wá tó yẹ pé àwọn nǹkan wọ̀nyí láìsà aláwí kìnnùsùs kò sí níbàámu sí ihun tí ọlọ́run ọba àlékọlá sọ àti ihun tí ànábìwá muhammed sallallahu alaihi wasallam tó sọ ní agbọn àwọn nǹkan tá à ń sọ yìí nípa ìròyìn ọlọ́run ọba àti àwọn orúkọ tí ọlọ́run ọba àlékọlá ń jẹ́ lánú yóò rí dá àsọ̀hábà àlẹ́bíná ọmọlúwàṣà tí a bá sọ wípé àwọn tí wọ́n jẹ́ àárín gbùngbùn tí wọ́n wà láàrin gbùngbùn tí wọ́n tọ́jú nínú àwọn àlùmọ̀ òun náà ni àwọn sàábé tí wọ́n jẹ́ ọmọ ilé kí wà nẹ́bíwá muhammed sàlàsàlà gbogbo orú àwọn ọ̀rọ̀ ìfibàtù àti náfúyù àti tẹ̀sín àwọn sàábé ò mọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbogbo ẹnikẹ́ni tó bá tó ti wá dúró lórí ibi tí àwọn sàábé tí wọ́n dúró lórí lọ́jọ́ kìíní àná náà lónìí àwọn wọ̀nyí náà ni alùwàsà àwọn ni wọn kìí ṣe aláṣejù wọn sì kìí ṣe aláṣetò ìpín alákọ̀ọ́kọ́ nìyẹn nípa ọ̀rọ̀ bóun làṣejù bóun ní ti máa ń wọ ọ̀rọ̀ àkídà àfà tẹ̀síwájú àfà ní amọ̀lùgùlù wú fílẹ̀ ìbàdà ẹ̀rí àṣejù àhọ́bó nínú ìjọsìn fàhùwà àtàṣàdùdù fi hà òun náà ni kí a máa lé kókó nínú ẹ̀sìn ilé kókó tí ò ní àkọsílẹ̀ òun nìkan tá à ń sọ yìí o ilé kókó kíyẹn lé kókó lórí tí kò ní pé kò lẹ́rìí kankan kó kàn máa lágídí orí gbígbẹ kò sí nǹkan kan kò sí nǹkan kan lọ́pọ́lọ́ yóò kàn máa lágídí yóò kàn máa lágídí tẹ́ ẹ bá sọ fún pé báyìí ni yóò rárá náà ní tí mo fẹ́ ṣe náà lé ihun tó dẹ̀ lóun fẹ́ ṣe yẹn akíìmù dẹ̀lìlì ihun tí ò lẹ́rìí ni kò ní fújà kò ní dẹ̀lìlì yóò sá máa ká gidi borí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àṣejù nínú ìjọsìn òun làwọn eléyìí àfà tẹ̀síwájú àfà ní kagulúwul khawarij gẹ́gẹ́ bí àṣejù àwọn al-khawarij wọ́n ní mọ̀tẹ́zìlà àti àwọn al-mọ̀tẹ́zìlà àwọn wo ni khawarij àwọn wo ni mọ̀tẹ́zìlà a sọ níbàámu sí bí yóò ṣe yí wa pẹ̀lú àwọn ọ́díẹ̀nsì tí ọlọ́run ọba àlékọlá kàdàrà kí a máa dojú ọ̀rọ̀ wa kọ wọ́n ní pé inna man fa'ala kabiratan min al-kabair huwa kharijun anil islam
17: àwọn khawarij àwọn sọ wípé ẹnikẹ́ni tó bá ti ṣe ìyá ẹsẹ̀ tó bá tóbi nínú islam bóyá ó ṣe sìnà ni o bóyá ó jalè ni o ó sá lójú ogun ni o gbogbo àwọn kabaili tí anabiwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ bọ́n bá fi lè ṣe báyìí àwọn wọ̀nyí náà sọ bẹ́ẹ̀ àwọn khawarij wọ́n sọ pé ẹni bá ti lè kó sínú ẹ̀ ọwọ́ àkárìjó anil islam ó ti kú ònú islam náà ni ó dà lọ́dọ̀ tiwọn azambu kulluhu sawa gbogbo ẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn béèyàn bá jí rúlà pẹ́ńsù lásán àti ẹni tí ó pa èèyàn lọ́dọ̀ àwọn khawarij nǹkan kan náà ni wọ́n ẹ rí i pé haza àtàṣà dúdú fílẹ̀ ìbàdà eléyìí ìkọjá ńlá imú nǹkan le koko onílé nínúkínú nínú ìjọsìn gbogbo àwọn eléyìí wọn anzalallahu biha min sultan kìí ṣe nǹkan tí ṣẹ̀rá islam wa tí a kò faramọ́ bákan náà àwọn ni àwọn tó yẹ pé a pè ní alimọ̀tẹ́sílà alimọ̀tẹ́sílà yìí àwọn sọ wípé mọ̀fàlà tàbí ìrọ̀tán ọwọ́ àbímọ́nsílà tí bainal mọ́nsílà tàbí alìmánu alkofur wọn ní ẹnikẹ́ni tó bá ṣe ìyá ẹ̀sẹ̀ ńlá wọn ni a sọ wípé ẹni yẹn ó wà láàrin agbọn méjì alìmán agbọn ìjẹ́ olùgbàgbọ́ walkofur àti agbọn ìjẹ́ kẹfìrí fàhádà tàṣà dúdú àdá ilàlìfìlà àfààní eléyìí náà àṣejù náà ni àdá ilàlìfìlà tó yẹ pé òun náà padà sokùn fa ìparun fún gbogbo àwọn tí wọn dúró lórí ìlànà bẹẹ wàhádà tàṣà dúdú kọ bàlàhù tàṣà olùmùjíà wọn ní ẹrí àwọn àṣejù tá à ń sọ yìí àti ti àwọn khawarijo àti ti àwọn mọtẹsílẹ ẹ wá rí èyí tó tún á jẹ ìdàkejì rẹ òun náà ni tàṣà olù àlùmùjíà òun náà ni ìpò ẹ̀sìn ló mi àwọn múrìjíà àwọn múrìjíà yìí kí làwọn sọ àwọn ní inna al-qatla wa zina wa sariqa wa shurba al-khamri wa nawaha min al-kabair àwọn afẹsẹ̀ ń dẹ̀ yí pé bíyẹn bá pààyàn bíyẹn bá ṣe sìnà bíyẹn bá jalè bíyẹn bá mutí àtàwọn nǹkan tó jọ inú àwọn kabair látú kúrọ́jù min al-islam gbogbo àwọn ẹ̀sẹ̀ wọ̀nyí lè sọ wípé a torí ẹ̀ mú yàn kó nu ẹ̀sìn wà látún kọ́sùn mílẹ̀ ìmọ́ni ṣe á gbéyàn bá sì ṣe kankan mẹ́ ìmọ́ni rẹ̀ ò dínkù pàápàá bó ti wùlẹ̀ kó mọ ní tí àwọn kan fẹ́ lò ní pé al-ikrar yẹ́fí ìmọ́ni al-ikrar àwọn táwọn pè ní múrídíà yìí àwọn gbà wípé gbéyàn bá ti lè sọ wípé òun nígbàgbọ́ nínú ọlọ́run kálásì ó ti parí ẹ̀rí wípé eléyìí ìyẹn ló fà á tó jẹ́ wípé àwọn gbà wípé ìmọ̀ni ẹni tó bá ń ṣe ìkan nínú àwọn ìyá ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ ìmọ̀ni rẹ̀ àti ìmọ̀ni mọ̀láíkà jìbìlì nǹkan kan náà ní méjèèjì gbogbo eléyìí pátápátá àsọgbọnú tí ò ní iyì méjì pàápàá ni wọn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tí islam ti ó mú wa gbogbo ẹnikẹ́ni tó bá nílò àwọn òrùrí wọn bá ń lẹ́ra wọn mọ́ islam ẹ jẹ́ kó mọ ẹyẹ wa wípé àlè islam mímú bàrí islam ò mọwọ́ mẹsẹ̀ nípa wọn o gbogbo ẹnikẹ́ni tó bá kángun sí àwọn agbọn tá a sọ yìí islam mímú bàrí islam ò mọwọ́ mẹsẹ̀ nípa wọn o islam ò mọwọ́ mẹsẹ̀ nípa nǹkan tí wọ́n ń pèpè sí nítorí náà ni wọ́n sọ wípé mọ̀láíkà jìbìl àti ẹni tí ó bá ń ṣe ìyá ẹ̀sẹ̀ ńlá nǹkan kan làwọn méjèèjì nínú wípé kálukú wọn náà ní kíni o ni wọn nígbàgbọ́ eléyìí irọ́ pátápátá gbáà ni wàhálà láì fi lè hakí kọ́ wọn ní àwọn tá à ń sọ yìí o yusufu náà ní kẹfìrì mi náà nas fihàdà zaman àwọn ni àwọn tó yẹ wípé wọn ń ṣe àwọn nǹkan wọ̀nyí ní ọ̀tún fún àwọn èèyàn ní àsìkò tí a wà yìí wàlà ṣak kò dẹ̀ sí èméjì anahada tatọ́rùfù bìtàṣáhù wọn ní eléyìí ìkọjá àlà nínú ìbomi pa ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala òní wàláwàl tatọ́rùfù bìtàṣáhù alákọ̀ọ́kọ́ òun náà ni ìkọjá àlà nínú àṣejù nípa ẹ̀sìn àfààní wàmọ́dàbù àlè súnmẹ́tì eléyìí nìkan tí a fi parí ẹ̀ àfààní wàmọ́dàbù àlè súnmẹ́tì wọn ní ẹ̀rí ìlànà àwọn onísúnnà eléyìí tí à ń pè wá sí anna iman òun náà ni wípé n tá à ń pè ní ìgbàgbọ́ yazid ó máa ń lékún wayankusu ó máa ń dínkù wàfá ìlùlù màásíyàtì ẹnikẹ́ni tó bá ń hùwà ẹ̀ṣẹ̀ náà kísùl ìmọ̀ọ́nì ìgbàgbọ́ rẹ̀ ń doro ìgbàgbọ́ rẹ̀ ń dínkù bìkọ́dárì màásíyàtì yìí pẹ̀lú lẹ́bù bí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá ṣe gbókan sí ẹ̀rí
21: eleyi o na ni igbagbo to wa ni arin gugu to duro to igbagbo eleyi ni o so fun aye pe en to ji pension classmate e ninu class e le fi wo en to se zina igbagbo yen ni igbagbo ahli sunnati wal jamaa eleyi o na ni o wa ni arin gugu beyan ba dese ese re igbagbo re o dinku ni ba mu si bi ese ba se ni pon si a ni so wi pe ki se muslimi a de lo so pe o ti ku olu islam la yukhruju min al iman a gbo so pe eni o ka fa iwe re ya kuro ni awon olugbagbo ko si nkan tin je be sugbon pelu ogo lohun ba subhanahu wa taala deyin gba ta ba danu do ni bi to ba di ijoko to nbo abi lohun ba subhanahu wa taala bi manhi wa fadli wa karami in kana fi umr bakiya nas'alu allah subhanahu wa taala an yumri dalika bẹlọwọ ba subhanahu wa taala kọlọwọ ba alikola ko je ti ato jeri opolopo ojo ati odo ni ile ipe ka si wulo fun esin olorun ba alikola pe ba je mejo pelu gan olorun ba a tun mo tesiwaju lori agbon eleketa o na ni aligulu fil muamalat isaseju ni bi ibara eni da nkan po awon kan wo yi o na ni a mo gbe ewo njoko to nbo pelu gan olorun ba subhanahu wa taala o ni ka jere pa lenu sugbon o fa ona fun oje ti dujo mo ti datun lo pade lori eto ni towa eto alhidaya imi omo ya yin abu aiman alasali lo nki wa wi pe liqahu na bil asali assalamu alaikum wa rahmatullahi wa barakatuh dadan
19: oh number 1 radio adaba fm adaba fm 88.9 akure
20: them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
22: Don't call me auntie.
20: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
23: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
24: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
25: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
26: Correct. Jesse fees, now the new natural kanpe bubble powder for one-time relief when chest dey burn you or food not really work out well for belle. Just add Jesse fees inside one cup of water, mix them, drink them, now carry go be that. Jesse fees, cool your mind as you dey hustle dey go. Jesse fees. Now from the house of Justeed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Justeed.
27: Duro na unko tora multivitamin ye. Bere lo warare. Nje ufa omo re ni ashara lore to.

0: àdìdì ṣepọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjáwá ìjà. See?

ṣe dórí àwọn for charity and social development. Ìlú máa ń kí yín o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Iléeṣẹ́ yìí jẹ́ ìkan gbógi. Nínú àwọn charity homes tó gbọ̀rọ̀ rẹmi jẹ́gẹ̀ tó tóbi jù ní Áfíríkà. Olúwa ọba dìídì gbé e kalẹ̀. 6 kilometers 4 ìdarí road Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ni. Torí kò lè jẹ́ àǹfààní fún wa nílẹ̀ Nàìjíríà. Ẹni tó lúwa bá fi èrò rere yìí sí lọ́kàn ti ṣe àṣeyọrí láti gbé e kalẹ̀. Ó wá kù sọ́wọ́ ẹ̀yìn ẹlẹ́yin jú àánú ti wá ṣe àtìlẹ́yìn. Fáwọn ọmọ aláìlóbìí. Àtàwọn less privileged people. Ìwọ ní ìwà kópa. Torí irú èyí ń bẹ lára attribute. Tọ́lọ́run fi máa ń dáàbò bò ni tó dẹ̀ fi ń gbọ́wọ́ ẹni sókè. Dorian o. Alárinà Tọ́lọ́run ọba rán láti wá play role of intermediary. Between less privileged and highly placed people. Gbogbo bí agbára yín bá ṣe mọ náà lẹ lè lò. Láti ran ẹlòmíì lọ́wọ́. Kí ìwọ náà ó lè máa bójú rere Ọlọ́run àti ti ènìyàn pàdé. Bákan náà látún ní event center. 1000 capacity fáwọn tó bá fẹ́ ṣayẹyẹ ní Dorian o. For more information, call 0906-3777-777 or 0803-581-2154. Dorian o. Ẹ máa ṣe o.

0: náà àwọn tó bá dé pé bóyá ìgbà tá à bí wọn
1: ẹgbẹ́nu sí ògẹ́dẹ́
0: bóyá ìgbà táwa táwa tí ìyá wọn bí wọn ìyá ń ṣe aláìsí àdẹ̀wà rí wípé bàbá ò lè kò ní agbára àti tọ́jú irú ọmọ bẹ́ẹ̀ lè ṣe méjì ó lè ṣe mẹ́ta irú àwọn bẹ́ẹ̀ wà lọ́dọ̀ wa a máa ń tọ́jú wọn à á gbà wọn á dẹ̀ máa tọ́jú wọn à á dẹ̀ ní àkọsílẹ̀ láàrin àwa àti àwọn òbí tó bá kó tó bá gbé owó ọmọ bẹ́ẹ̀ wá a máa bá wọn tọ́jú wọn dé àwọn míì wà tó jẹ́ pé bóyá ìyá kú bàbá kú wọ́n wá fi sọ́dọ̀ bóyá ìyàwó bàbá wá ń fìyà jẹ irú ọmọ bẹ́ẹ̀ irú ẹni tó bá rí ẹni bẹ́ẹ̀ à á gbà wọn sọ́dọ̀ wa à máa tọ́jú wọn.
1: Ọ̀dà tí a bá wá wò ó báyìí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lóríṣiríṣi mo tún rí pé àsìkò ìgbà kan wà tó yẹ pé àwọn òpó kan àwọn òpó àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn amúkún wọn máa ń wá tí ẹ máa ń ṣe ètò kan fún wọn bóyá lọ́dọọdún àbí ní àwọn sábà ẹ̀sà ní àkókò kan sí àkókò kejì tí wọ́n á pín oúnjẹ pín gbogbo ẹ̀ fún wọn ẹ báwo lẹ tún ṣe rí eléyìí sí sára iṣẹ́ yìí náà ni ẹniwé ara àwọn tí ò ní tó kù dẹ́ káàtó fún ni wọ́n ṣùgbọ́n ẹ ṣàlàyé díẹ̀ lórí eléyìí.
2: Ara iṣẹ́ wa náà ni àwọn arúgbó torí ẹlòmíì wà tó yẹ pé arúgbó yẹn àwọn ọmọ ẹ̀ gan ọwọ́ wọn ò ká nǹkan kan àti jẹun àti mu ó di wàhálà fún wọn ẹlòmíì náà àwọn arúgbó yẹn àwọn ọmọ gbogbo ti kú kò ní olùtọ́jú so ìyá wa tí ó ní ọkàn ìfẹ́
1: tó lẹ́yìn ijó àánú
2: tó lẹ́yìn ijó àánú tí kò fẹ́ kí ẹnìkankan jìyà ó wá rí pé kí lòun tún lè ṣe láì yàtọ̀ sí àwọn ọmọ aláìní ó wá wí pé àwọn arúgbó ló ṣe dá ọdọọdún ní àsìkò christmas tó ọdún bá ń parí a ya ọjọ́ kan ọjọ́ méjì sílẹ̀ nínú ọjọ́ méjì yẹn ó ní ọjọ́ kan tó máa fi tọ́jú wọn tí wọ́n á gba àwọn dọ́kítọ̀ tí wọ́n á wá yẹ ara àwọn arúgbó yìí wò pé ṣàlàáfíà ni wọ́n wọ́n á fún wọn lóògùn tó tọ́ wọ́n á dẹ̀ fún wọn lóúnjẹ á tún fún wọn lówó á dẹ̀ tún raṣọ fẹ́lòmíì nínú wọn nínú àwọn iṣẹ́ tá à ń ṣe nìyẹn lára àwọn arúgbó ọ̀dọ̀ wa.
1: Kódà adúpẹ́ lọ́dọ̀ olódùmọ̀ rẹ̀ ẹ̀yìn ara ilé àǹfààní máa wà fún yín láti pè wá sí 08162519991 kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pè wá kí làwọn kan tá à ń expect látọ̀dọ̀ ara ìlú because gẹ́gẹ́ bí ńgbà táwa ṣe ìwádìí jìnlẹ̀jìnlẹ̀ a rí wípé iṣẹ́ yìí kò ń ṣe àdáṣe ẹ̀yọ ẹnìkan tí màmá wa bá ń ṣe àwa náà tún máa ń sọ pé àwọn ará ìlú torí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ẹlẹ́yinjú àánú ṣùgbọ́n tí wọn ò mọ ọ̀nà tí wọ́n lè gbà láti lo ẹyinjú àánú tó lówó ọba fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n rò pé wọ́n fẹ́ help àwọn èèyàn wọ́n lè gbé ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ọmọ márùn-ún ọmọ mẹ́fà kí wọ́n lọ ra ọtí fún wọn kí wọ́n ṣe fàájì fún wọn kí wọ́n fún wọn lówó kí wọ́n ṣe àwọn nǹkan kan tí ò ní kó ipa nípa ọjọ́ ọ̀la ṣé téèyàn bá ready irú àwọn ọmọ wọ̀nyí torí wọ́n ní àwọn ọmọ kan wà gan tó yẹ pé ẹni tó bí tó jẹ́ pé aláwọ̀n ọpọlọ ni tí wọ́n dẹ̀ gbé tí wọ́n wá ń tọ́jú ẹ̀ wọ́n rí èmí tó jẹ́ pé wọ́n ní ojú ẹsẹ̀ tí wọ́n kàn bí náà lọ drop ẹ̀ sí gọ́tà tí ò síbi tí wọ́n lè tó ẹsẹ̀ ẹ̀ sí tá à dẹ̀ mọ nǹkan tẹ ṣẹlẹ̀ ní tó bá dé dórí àgọ́ ọ̀hún àwa débẹ̀ tẹ bá rá àwọn ọmọ wọ̀nyí bí wọ́n ṣe ń sọ òyìnbó tí wọ́n ṣe fine tí wọ́n rẹwà ẹni tó bá rí ọmọ nírú ọdún yìí ń sìn tó bá tọ bí ọdún méjì tó bá padà wà kò lè mọ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti máa ó ti máa robust ọjọ́ kan wà tí mo wá darí ètò kan bẹ̀ táwọn ọmọ wọ̀nyí ń kọrin tí wọ́n ń sọ òyìnbó tí wọ́n ń ṣe àwọn playlet oríṣiríṣi orí mi wú ńjọ náà ẹyin tí àwọn tó bá wá lójú àánú tí wọ́n fẹ́ wá ṣe àtìlẹ́yìn náà wípé àwọn náà máa fẹ́ o ẹ bá wa gbà o ẹ bá wa fi raṣọ ẹ bá wa fi ro oúnjẹ ẹ bá wa fi ra kinní kan fún àwọn ọmọ eléyìí nǹkan ìdúró ṣe é ṣe.
2: Ó ṣe ṣe ó ṣe ṣe irú ẹ̀ torí bí ìyá wa báyìí ó nìkan ni àti rí àwọn tó ràn wá lọ́wọ́ tó ta bá rí èèyàn bẹ́ẹ̀ ní ìlú wa ń bì àyè ṣí sílẹ̀ fún wọn láti wá kò sí ẹ̀bùn tó kéré kò dẹ̀ sí ìyí tó tóbi jù bó ṣe.

0: wọ́n bó ṣe oúnjẹ, bó ṣe aṣọ, bó ṣe bàtà, bó ṣe pé kẹ́nìkan wá kó nítò àwọn ọmọ méjì o, mo fẹ́ fún ọ ní scholarship. Gbogbo ẹ̀ àyè ṣí sílẹ̀ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ní àǹfààní tọ́lọ́run dẹ̀ fi sí wọn lọ́kàn láti ràn wá lọ́wọ́ ní lórí ahùn.
1: Ó dà, tí a bá wá rí àwọn tó fẹ́ pè wá, àyè ṣí sílẹ̀ láti pè wá. Ẹ jẹ́ kí àwa náà ká jọ dá sí ètò yìí. Ìdí ni pé wọ́n ní ohun ti hello.
2: Ẹ máa kú ètò bàbá.
1: Ẹ ṣe púpọ̀.
2: Ọlánìpẹ̀kun láti Arigidi Àkókò.
1: Ọlánìpẹ̀kun láti Arigidi.
2: Ìmọ̀ràn tí mo kọ́ fẹ́ gba arábìnrin yẹn ni pé kọ́ máa jẹ́ kí ètò yìí kú, kọ́ máa wá sórí rédíò yìí lemọ́lemọ́ kí àwọn ayé lè máa rántí. Torí ẹlòmíì bó ṣe ń gbọ́ lónìí báyìí kó tó dọ̀la ó ti gbàgbé.
1: Ó ti kúrò lọ́pọ̀.
2: Ẹ máa wá lemọ́lemọ́ kí àwọn èèyàn lè máa rántí. Lẹ́yìn náà ẹ bá wa sọ ibi tí iléeṣẹ́ yín wà àti account number tí àwọn èèyàn lè máa fowó sí. Ọlọ́run a máa ràn yín lọ́wọ́. Ẹ ṣe ẹ pé ètò ọlánìpẹ̀kun láti Arigidi.
1: Ẹ ṣe ẹ rí pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ṣé rí mo rí bá orílẹ̀-èdè tó lójú àánú bíi ti Nàìjíríà wọn ò pọ̀. Bí a ṣe ní ojú àánú lálẹ́yìn ojú àánú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ọ̀nà wo lòun fẹ́ gbà láti display ojú àánú tóun ní yẹn. O ṣe bẹ́ẹ̀ rí báyìí. Ẹni tó dá wọ́n dẹ̀ ní kẹ́ máa wá sórí ètò yìí lemọ́lemọ́. Nàìjíríà a máa ń ṣàánú ara wa ní pàtàkì nílẹ̀ Yorùbá. Ẹyin tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ dá sí wa, ṣé ẹ ti gbàyè o kó má di pé ṣe la wá sórí rédíò, a wá sórí rédíò láti wá máa tọrọ nǹkan o. Ẹyin lẹ béèrè fún ara yín. Kódà ó tẹ wù wá gan, tẹ bá lè wá kẹ wá wo iléeṣẹ́ yìí. Àràgbá yamúyamú, mo rẹ́ni tó béèrè pé tó bá jẹ́ pé òtẹ́ẹ̀lì ni wọ́n fi lé ìkọ́ni, wọ́n dẹ́dẹ̀ yà máa ta nǹkan tó ń jẹ́ owó. Ọ̀nà ẹ̀dọ̀rìn ló wà lápá ọ̀tún. Wọ́n tún wá ṣe ètò kan lélẹ́yìí tí mo fẹ́ kẹ́yìn ọmọ Nàìjíríà kẹ gbọ́. Wọ́n kọ́ ọ̀lù kan síbẹ̀. Ẹ̀yin tí ẹ bá bóyá ọmọ yín ló fẹ́ ṣe ìgbéyàwó, bóyá ìpàdé ńlá kan lẹ fẹ́ ṣe àbí àríyá kan lẹ fẹ́ ṣe, ẹ wá sí Dorian Home, ẹ wá lo ọ̀lù wọn. Lówó pọ́kú ni wọ́n tún fi ṣe, torí ẹlẹ́yin ju àánú ni wá ń bẹ̀. Ṣé wá rí owó tẹ bá fi tẹ bá ti rẹ́ tẹ san. Àwọn owó wọ̀nyí ń bẹ lára owó tá a tún máa lò láti máa fi tọ́jú àwọn ọmọ tó wà ń bẹ. Àmọ́ táwọn ọmọ wọn yẹn lè dà lọ́jọ́ ọ̀la o. Ìyẹn gbàpò tó tún jókòó. Ṣé wá rí àtúngbètò kan bọ̀ láìpẹ́, mo sì fi yẹn pamọ́. Iléeṣẹ́ Dorian Home iṣẹ́ ni wọ́n ṣe. Bàbá mo wá fẹ́ kẹ́ tún gba àwọn ará ìlú wa nímọ̀ràn nípa pé kí ni patí àwọn náà tí wọ́n lè kó láti sọ́pọ́ọ̀tì Dorian Home.
3: Ẹ ṣe olótùú nípa ọ̀rọ̀ ìrànlọ́wọ́ wa, òun náà là ń sọ lẹ́ẹ̀kan yẹn. Ẹnìkan ò lè dá ṣe ìtọ́jú gbogbo ènìyàn. À ń wá kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá, ṣùgbọ́n a tún fẹ́ kí àwọn ènìyàn náà kọ́ ràn wá lọ́wọ́. Níbi kò sí nǹkan tó kéré jù gẹ́gẹ́ bí arábìnrin wa ṣe sọ lẹ́ẹ̀kan yẹn. But at the same time, kì í ṣe pé kẹ́ fún wa lówó wa by cash. A ní bank tẹ́lẹ̀ sanwó yẹn sí. Because ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé tó máa fún wọn lówó, wọ́n lè lọ́nà fúnra wọn. Ṣùgbọ́n a ní bank tá à ń sanwó sí. Bákan náà tó bá ṣe ní nǹkan bí àwọn ẹlẹ́rìí dòdò ni, bisikíìtì ni, ráìsì ni, ẹ̀wà ni, anything tó bá jẹ́ pé ẹnu ń jẹ, ẹ kò wá fún àwọn ọmọ wọ̀nyí láti máa fi ṣe ìtọ́jú wọn. Àwọn ẹlòmíì gan, wọ́n máa ń kó aṣọ wá, wọ́n máa ń kó bàtà wá tá a kó fún àwọn ọmọ wọ̀nyí, àti nǹkan ìṣeré gbogbo wọ̀nyẹn ló wúlò fún àwọn ọmọ wọ̀nyí láti lò fún ìgbéga àti láti máa lọ síwájú, àti tara ni o, àti tẹ̀mí ni o, pé àwọn ọmọ wọ̀nyẹn a máa ní ìlọsíwájú.
1: Ọ̀dà ẹnìkan tún wà lóde kejì. Ó dà ipá àwọn èèyàn ti ń pè wá 081-6251-999-1. Hello.
4: Comrade Olú Ìsìjọlá.
1: Bá mi gbé sókè lọ́hùn.
4: Comrade Olú Ìsìjọlá.
1: Comrade Olú Ìsìjọlá.
4: Olú ń sọ̀rọ̀ láti ọ̀wọ̀.
1: Láti ọ̀wọ̀.
4: Mo fẹ́ kẹ́ mọ̀ pé ohun tí a ti fún Olúwa ti Olúwa ni. Gbogbo ohun tí a sì ní lọ́dọ̀ Olúwa ló ti wá. Kò sí ohun tó kéré jù, kò dẹ̀ sí ohun tó tóbi jù tá a lè fi ṣe ìrànlọ́wọ́ àwọn èèyàn. Èèyàn ìkíní ìkejì ni pé ó yẹ ká máa ṣàánú ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ní. Síbẹ̀ ni sọ pé tí rọ́pọ̀ ènìyàn la ṣe da iná ná. We cannot all be governor. We cannot not all be venerable in the church. But torí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ní àǹfààní la ṣe da ìwọ̀ yìí lọ́lá. Tọ́lọ̀ bá dẹ̀ da iná ná. Dandan ni pé kí wọn náà kó dá lómi lọ́lá. Ẹ kúrò lẹ́wọ̀ Comrade Olúfiọlá láti ọ̀wọ̀.
1: Ẹ ṣe púpọ̀. Àwọn ètò kan wà, ẹ wo iléeṣẹ́ rédíò wà yìí. to je pe ti won ba fe gbe to kale won ni lo so wo la kan bayi awon na wo pe pa wo ni won le ko won je se daada si wa nigba ta fi wa bu fun time e wo ru emi ti won soro yi awon eto kan wa to je pe ah e lo mu owo nla wa kini kan sugbon kini pa ti won na fi fair position e to wa to fe fi nigba te soro nipa aso le kan yen ki se aso aloku to ti faya to ti gbo ero iru eyan ko lanso aso tutu aso to date ti won fun awon omode o le je pe taso taso ni wo tori bibele igbe kale gege bi oga yen se so pe ran eni to ba ni pa ti se ran lowo fun ohun lo gbodo se fun leni keje won ni bo ba nsowo to wa ti je eni to leyin ju anu o ma ojere bi shortage ba waye oluwa ba bo bi o se di won ni bo ba subu o ma re eni to mo bi odide en ti won so nipa leyin ju anu niyan eni kan tun wa lodi keji to n pe wa 081-6251-9991 Hello.
5: ti won wa sibe yen irugba ti won ba nse ayeye ni pari odun won ma npe awon iyan nla nla ohun le kabiyesi so yen pe inu won dun ngba ti won de gbagede bi ta soro npa iye number yen ba bi pe ka won yen ugbo Sterling Bank e ko sile o
6: the number bank wa oni 0092279033 Sterling Bank to ba ti de Sterling Bank oruko to ma gbe jade ni
5: Dorian Home
6: lekan si 0092279033 Sterling Bank oruko to ma gbe jade ni Dorian Home
5: oni e ti bo yen e je ki won to wa lode ke won ni ojo ale ti rodo akoko ti lo e so oruko yin fun wa mama
7: oruko mi ni Victoria Oluwatoyin Emmanuel lati Dorian Home Matron ni mi
5: e se pupo eyin
6: ko ma so idowo ari oro oruko temi emi ni manager Dorian Home
5: aye si wa fun yin lati ma pe wa nigba ta ba pari eto eyin ti e ti ba wa da si oro yi loni o je ki inu mi o du je ko ri wa ogun gbogbo n to ba le se lati ran mo eni keji e lowo ma gbagbe lati se o Dorian Home nkin o e je ka jo gbe laruge Tomogun Olubumi loruko temi e tun loro kan lati so
6: e mo kile fi phone number mi
5: oya
6: phone number mi o ni 080-358-12154
5: lekan si
6: 080-358-12154
5: to ojo mejo latun ma pade o lori eto eyin ju anu iwo na je leyin ju anu o mo dupe pupo lowo ile ise radio adaba Tomogun Olubumi loruko mi e ku kale
8: oh number one radio adaba fm 88.9 akure.
9: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
10: Them say Monkey Smart, and because of three near. But now Monkey will jump past the IB quick see.
11: Don't call me auntie.
10: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
12: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
13: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
15: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
16: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
18: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wẹwẹ bi won ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami, jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
6: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
7: Number 1 radio. Adaba FM.
8: Adaba FM.
7: 88.9. Akuru.
9: The world moves at a fast pace, and news breaks with the same speed.
10: Sometimes you find the news, and sometimes the news finds you.
9: All stations can keep up. At Adaba FM, we not only give you news at a speed of nanoseconds, but we also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
11: That's why you love us.
9: Adaba 88.9 FM. Your go-to station.
12: The time is 6 o'clock.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
4: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
3: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
5: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
3: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
6: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
3: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
6: Mamadol ni.
3: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
7: Life is exciting on Adaba FM.
8: Aroko Patunde o, Aroko Patunde o, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Aroko Patunde o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ kan pàtàkì àdáyébá tọ́lúwọ́ bá fi jíǹkì àwọn ọmọ adarí hun. Ọ̀lẹ́ ò lè ṣiṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú, akọni ọkùnrin ló lè mẹ́gàn. Ó yẹ gbogbo àgbẹ̀ pátá lọ̀rọ̀ yìí kan o. Oògùn àtàtà tá a pè ní Over Power ló ń jẹ́ bí ìdẹ́fun kòkó, obì, ọ̀gẹ̀dẹ̀, iṣu, àgbàdo, kaṣú, ewébẹ̀ àti gbogbo nǹkan ọ̀gbìn pátá. Oògùn Over Power ó ti wà káàkiri orílẹ̀-èdè yìí o, táwọn àgbẹ̀ ń rà ní wìtìwìtì. Iléeṣẹ́ Futures Chemical Affairs ló jẹ́ alágbàtà káàkiri gbogbo Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, orí nọ́mbà yìí ni ẹ pè sí 08171891202. Oògùn Over Power, ọ̀rẹ́ àwọn àgbẹ̀ ló jẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Oògùn Over Power ló.

0: ẹ kú lẹ gbogbo ọmọ Nàìjíríà ìlú kùnrin ìlú bìnrin.
1: Ọba làlẹ̀ ó ṣe mọ̀, àgbẹ̀ lọ́ba ọba làlẹ̀ ó ṣe mọ̀.
0: Ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. Mo kí yín o, mo kí yín o, mo kí yín, mo kí yín, ẹ kú ìgbìyànjú, nítorí pé aláròjinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláròjinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi dé fúrúgbìn lẹ́fàyọ̀ kalágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yendeyende bí idẹ. Má lọ mọ́ kí yín o, ọmọ ọlọ́dẹ Ògúnbíyí tìlú ẹ̀ta igbájú Èkìtì Kwara, bọ̀dá ẹlẹ́nu lebe.

0: ọ̀rọ̀ lẹ́gbọ̀n bó la ṣe ń lò ó bó la ṣe ń lo lò wọ́n ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mísì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan kò láwàá mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi finú o so mo bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti egbò la fi ń fò náà fi ń titi ẹ̀ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wa ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńdò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ẹ̀sì ọ̀nà tá à máa ń gbé gbà rèé ọ̀nà tá à máa ń gbé gbà rèé a bá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite onìkan là á lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì ńlá kọ̀kọ́ lọ fífin a fífin gbogbo ewé ẹ̀ mọ yẹ̀pẹ̀ mọ lẹ́lẹ́bẹ̀ a bá ti wá fín tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá ti ri pé ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọmọ o ò láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣeta lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí ì tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ohun ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti rí kó ti tú kò lè ga mọ́ ó ti dópin a wà lọ fin báwọn a lọ fin kó tó dàpá fẹ́ mọ́ yọ ọmọ yẹn a ti mọ́ yọ ọbẹ̀ yẹn díẹ̀ díẹ̀ a wà lọ fin bẹ́ẹ̀ daba ti ri sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ wọn a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín mò ń bọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpá àmọ́ nǹkan garawa díẹ̀ díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: àgbẹ̀ kò sàgbẹ̀ kò sórí lẹ́jọ́ àgbẹ̀wé àtọ́jú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọ́.
2: ẹkùn dédé àsìkò yìí o iléeṣẹ́ funtos modern farmers ọbalàgbẹ̀ globally iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló rànmẹ́ sí gbogbo àgbẹ̀ pátápátá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni ẹ̀yin àgbẹ̀ ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín ẹ wò ó tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ bá a bá ṣe ń ṣiṣẹ́ wa kárí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ funtos modern farmers ọbalàgbẹ̀ globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ ọba làgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tó ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ funtos modern farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀

0: man lo mo den yin ka mo tin lo le aye ja ofo si omo baba oluode o dojo mejo aye ja number mi leyin eto na ni 081 6 meta 5 kan 8 meta 5 kan 081 6 meta 5 kan 8 meta 5 kan number te mo pe mi si leyin eto nu eyin ni te tun pe mi pe san ma nlo fun ope won ma nlo fun ope o to ba dojo mejo a tun ma salaye mo se nlo fun ope fun yin ko to dojo mejo e ni ku mi oni ku a jijo fa ku degbera o da bo
1: Gagol plus
2: banko pi
1: ekun oko korikori
2: sakatura nso nso jambala
1: agba lo amun tin da to lenu ibi
2: kikoko mo ri fogun ojo
1: ka tun mo wo koko
2: ewo ni ka mo lo irin ka mo lo gi ka mo lo file
1: kikoko mo digi
2: kikoko mo pon fere
1: kara koko ko mo fresh korikodi kodi
2: oh my god
1: e wa wo awon agbe to ba ile ise fun toast modern farmer o ba lagbe gbowopo
2: won se ni ifokan bale lori gbogbo ere oko won
1: Gagol plus
2: ki bagi jaki baraje
1: baba se nlo
2: bi abari oko to sun meti odo to ni abata
1: ogunju atojo merin ni gbako
2: babari oko to jina si eti odo
1: ini ogbon ojo din ojo kan ni
2: eyin agbe je mo soko mo
1: ewo ni ka mo fi oko ni ojo marun marun
2: bo se wulo fun koko
1: la nlo fun tomato ata
2: watermelon ati kukumba
1: gbogbo nkan ti abagbin ti oye atojo le baje
2: la nlo ki ogo plus fun
1: ile se fun toast modern farmer oba lagbe
2: ini ta
1: 07054514477
2: agbe roko bodunde
3: oba lagbe agbele adoju
4: Kuntos modern farmer oba lagbe ore agbe oba kan agbe alatileyin agbe gbogbo ruki ta le ma pele ise fun Kuntos modern farmer
5: oko lu ba mu lara mu
4: ile ise to mo bi ti bata tin ta agbe lese
5: mo nkan ti agbe ni idin ni gbogbo igba
4: ile ise yi lo n pe gbogbo eyin agbe pe ke fokan bale
5: to ni gbogbo kan po obiriko lo ni dede awo ko fun eyin agbe
4: ame fokan bale ona abayo ti de
5: ile ise fun Kuntos modern farmer oba lagbe
4: oni ka so fun gbogbo eyin agbe pe
5: 50% discount
4: gbogbo ogun ti sagbe lore
5: tin jade ni ile ise wa
4: ida adota lati jako lori ikokan
5: edinwo yi si ti bere lo lowo lowo
4: ya to fi da adota
5: lori ogun te ba ti ra
4: bi ideri e gangan
5: ni gbogbo ebun wa te mo je
4: e ba ti bo ideri e le ti ri ebun
5: o wa ni ran ogun kankan kun mo je
4: ebun bi muto ayokele
5: okada to tun yan yan
4: riji nla kan gbangba
5: ero amule tutu
4: lu fan
5: moto blue
4: lo natin lo chat
5: ero efin ko lolokun ojo kan
4: lu plasma television
5: gbogbo eyin gbojumo lawujo otokunlo
4: e je ka se ran lowo fun awon agbe
5: e se fun Kuntos modern farmer oba lagbe
4: e se tin ta grow mighty o fa power ri ati fo
5: green star
4: o tete lo ran ogun ko le bebun
5: 08062383886
4: le kan si
5: 08062383886
4: oba lagbe
6: Life is exciting on Adaba FM.
7: Ah, auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
8: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
7: Correct. Jesse fees, na the new natural kankwe bubble powder for one-time relief when chest dey burn you or food not really work out well for belle. Just add Jesse fees inside one cup of water, mix some, drink some, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees, now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesse fees.
9: Alake, ibo lo nyara lo baye lowuro yi. Ore, oni lojo gbigba bere ajesara nile iwosan abele wa. Mo mu omo mi lo gba bere ajesara re ku orun to yo. Ti gbogbo igba lomo re yo mo gba bere ajesara ni. Be ni o, mi o le fi ile romo mi sere. Abere ajesara nda abupo awon omo lo di sawun arun to lewu bi igbona polio, ikofe ati diphtheria. O rorun lati toju omo bayi. Ju ka ma se itoju arun pelu owo gobo eleyin wa ola. Awon osise ilera na ma ran mi leti apopo lati gba bere ajesara to kan fun omo mi.
10: Gbogbo omo lo leto si abo kuro lowo awon arun ti abere ajesara le dena. Abẹ́rẹ́ àjẹsára kò léwu ó múnádóko ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn pè wá lórí aago 0916-824-5000 ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀ ó yẹ ẹja àjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀ ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
11: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ ẹgbọ́n náà ibùsùn ń kọ̀.
12: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
11: O tún ń ná owó náà níjàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sunun àlàáfíà ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀ rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Nọ́ ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
13: Kuka, adding comfort to life since 1959.
14: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
15: Ọbẹ̀ tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn.
16: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
14: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
17: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
14: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
18: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
14: Ọkọ ṣoṣo ló lè jẹ́
18: mamadol ni.
14: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
19: Dem say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye, they quick see.
20: Don't call me auntie.
19: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
21: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
22: Live it. Live it. Mafo.
23: ADABA.
22: ADABA. ADABA.
24: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
25: Gerege, làgọ́ méje lù.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ̀ka lẹ́ mo kí àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ́ làmú wa fún yín láti kàn ní Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà. Tà ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájú náà ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti ṣe àgbéyẹ̀wò lórí àdéhùn àwọn tí ó gba iṣẹ́ àkànṣe ojú ọ̀nà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣíde sísọ lójú eegun àwọn ọkọ̀ bọ́ọ̀sì tó tóbi 100 tó jẹ́ pé ó ń lo iná fún àwọn òṣìṣẹ́ ọba. Ilẹ̀ Gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè France ni wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn fún àwọn ọmọ ogun lórílẹ̀-èdè Ukraine.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàṣẹ báyìí kí wọ́n ṣe àgbéyẹ̀wò lórí àdéhùn àwọn tí ó gba iṣẹ́ àkànṣe ojú ọ̀nà káàkiri orílẹ̀-èdè yìí látàrí bí àwọn ojú ọ̀nà Benin sí Asaba bí ó ṣe ti sapá kan jà mọ́ báyìí. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde David Umahi òun ló pa àṣẹ yìí lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà ọ̀hún níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo ojú ọ̀nà náà àwọn onímọ́tò ibi tí wọ́n ti ń kojú ìnira súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àti ìnira ń bẹ̀. Umahi ọwá sọ dímọ̀ pé ìyẹn ṣe ni ó fi àìdùnnú ẹ̀ hàn sí àwọn tí ó gba iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ Benin sí Asaba náà tó sì fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọ̀hún wípé wọn ò ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà pàápàá jùlọ ó ní àwọn tí ó gba iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n tún fa àwọn títì èyí tó jẹ́ ti ọlọ́dà tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún tó wá pakún ìṣòro èyí tí ó ń kojú àwọn onímọ́tò tó sì jẹ́ pé iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ iṣẹ́ òde ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ ṣáájú láti mọ́ ṣe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Umahi ó ní àwọn ojú ọ̀nà ọ̀hún ni ojú ọ̀nà ó sì dáa díẹ̀ kó tó di pé wọ́n fà lé àwọn tó gba iṣẹ́ àkànṣe náà lọ́wọ́ ṣùgbọ́n tó fi kún wípé iléeṣẹ́ náà ìyẹn ló ti wá ba ló ti bàjẹ́ pẹ̀lú àlàyé pé ó ṣeéṣe kí wọ́n fi kélé òfin gan gbé wọn fún bí wọ́n ṣe ti ba dúkìá ìjọba jẹ́. Mínísítà ọ̀hún ó tún ní ìjọba ó ní kò ní yin bẹ́ẹ̀ tí ò sì ní bẹ́ẹ̀ tẹ̀tì láti gbé ìgbésẹ̀ tako àwọn tó gba iṣẹ́ àkànṣe ọ̀hún lórí ìwà tí wọ́n hù pàápàá jùlọ lórí iṣẹ́ àkànṣe ojú ọ̀nà náà. Olórí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà Godwin Akpabio ló ti ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìṣèjọba rẹ̀ ni ó ti ní àwọn àṣeyọrí eléyìí tó lè fihan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ètò ìdìbò ọdún 2027. Akpabio ní ìṣèjọba tó wà lóde yìí ló jogún àwọn ìpèníjà ètò ọrọ̀ ajé kó tó èyí tí ó ní àwọn ìpínlẹ̀ bíi 37 ó ní wọn ò lè san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn àtàwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba ìkú ìdà ìṣàkóso lọ́dún 2023. Ẹ̀ tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Akpabio lórí ọ̀rọ̀ ètò ìròyìn Jackson Wisdom inú fojú ọ̀rọ̀ yìí ló fi léde nu àtẹ̀jáde tó fi ìta. Akpabio ó tún wá sọ dímọ̀ pé ilé-ìgbìmọ̀ asòfin kẹwàá lórílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ti ṣẹ́ takuntakun pẹ̀lú àlàyé pé wọ́n buwọ́lu àwọn òfin èyí tí ó túnbọ̀ mú kí ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó nítumọ̀. Olórí ilé asòfin ọ̀hún wá rọ àwọn asòfin èyí tí ó jẹ́ pé wọn láǹfààní láti padà sí ilé asòfin kọkànlá kí wọ́n túbọ̀ fara wọn jìn fún ẹgbẹ́ òṣèlú APC àti ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti sísọ lójú eegun àwọn ọkọ̀ bọ́ọ̀sì tó tóbi 100 ti ń lo iná lábẹ́ ètò Renew Hope Mass Transit Program láti lè jẹ́ kí ìrọ̀rùn kó tún bọ̀ dé bá àwọn òṣìṣẹ́ ọba láti pínwọ́ ìpèníjà tó ń kojú àwọn òṣìṣẹ́ ọba àti ìgbáyégbádùn wọn. Ìyẹn ṣe ni àwọn ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún ni wọ́n ṣíde rẹ̀ lónìí ni Eagles Care nilo Abuja pelu en to je olori awon osise oba nile yarabirin Didi Wilson Jack eyi ti o se apeju ituna gege bi eyi ti o se pataki pelu akitin ati le mu igbaye gbadun de ba awon osise oba bakan ewe ni Wilson Jack o tun se apeju sisi so loju egun awon oko bossi ti nlo ina oba na toto bi okorun gege bi ebun eyi ti o je pe o wa lati eyi to wa fun awon osise oba lasiko re gege bi o se ti ku bi wa ti bi o se ti to bi wakati 24 mo eyi ti sa re ti o tenu bipo gege bi olori awon osise oba bakan ewe loni eto irina oni ise ni o je ohun ti awon osise oba na ti won nawo si to si ni o se pataki bi won si ti gbe awon ko bossi ti o mo gbe won ohun kale eyi ti o mu adinku de ba isoro to n koju awon osise oba minister foro ohun amusagbara nile Nigeria Joseph Tegbe inu ti fi lede bayi wipe ijoba apapo lede yi ni lero lati se afikun owo ina yi ti awon ilewe to je ilewe giga 25 iye ti won lo to fi mo tawon ilewosan ijoba lede Nigeria ti won lo ina eleyi ti won pese fun won to je renewable energy yin ti ni tegbe ohun inu foju oro yi inu fi lede loni lasiko ti won sede ti won si so loju egun ina renewable asset ohun eleyi to je pe won se nilo Abuja gege bo se wi oni owo na ni o tun ba se iranwo fun ijoba lori pipese awon ina na kaakiri orilede Nigeria eni to je oludare alamojuto ilana pipese ina oba lawon igberiko ati ilu nla ohun lawon ilu nla iji ni Aba Aliyu noti tenumo oro ti minister na to so saju eto idibo odun 2027 ise ni awon lajo iko to je ti lajo ina ti tunbo se atileyin bayi fun ipe kan ti won pe wipe ki awon oludeje fun ipo are lolede Nigeria tawon ti o fe dipo osilumu lolede ye ona ni ki won so ati ma bo won ati ma se bo won fun awon molede Nigeria ati wipe awon molede yi won ni eto gan lati mo ohun ti won ti se seyin eto eko won gan ibi ti won ti wa to fi mo awon igbese ti won ti gbe seyin ko to le di pe won dibo fun won awon iko arewa awon na yin se ni won fi lede iwe pe awon loselu ti won fe lewaju ti won fe je ki won dibo fun won lolede Nigeria ni ki won mo gbaradi lati so ohun ti won ti se saju ati nkan eleyi to je pe won ni bakan ewe inu won fi lede pe oro iwe eri awon oludije wi pe otayo oro iwe eri awon oludije abi awon nkan mi bi ko se awon nkan ti won ti se gan na saju oni ki won so fun anfani akuyawo oro ti won so ye o na ni awon eyan ni won ti soro lori e wi pe o se pataki lati je ki awon oludije ohun ki won mo ibi ti won ti wa gan awon igbese eleyi ti won gbe saju lolede ye bakan na ni Eco Pan Nigerian Delta Forum yini Pandev ati Middle Belt Forum lawon na ni won fi lede pe awon molede Nigeria yo se ayewo awon ti won fe dije fun ipo oselu lolede ye ara Bola Ahmed Tinubu no ti se apejuwe awon awusa lolede Nigeria gege bi oporibiti ti awon na ti won kopa to joju ninu isokan ati ilosiwaju orilede ye Tinubu no foju oro ilede ninu atejade kan eyi to gbe sori itakun X re loni lati se ayeye ayajo awon awusa eyi ti o je pe won se ni afin daura are ohun o fi lede wi pe ede awusa gan na gbile eyi ti o si je pe o sona isokan ati o sona isokan lolede yi yin se ni ayajo awusa de ohun o no je pe won mo se ni ojo 24 osu kejo ododun ontaja to tobi ogorun nije lati apa ijoba ibile iwo orun ariwa akoko ni pele ondo ni won ti tewo gba owo iranwo bayi eyi ti o se iranwo fun eto kowo won ni labe eto elo soloja eto ohun oni iko GMT ninu egbe oselo All Progressives Congress APC ni pele ondo ni won ni iwaju e pelu eni ti oje minister foro abele nile yi olubumi to je ojo to si nse agbateru re nibi eto ohun to waye ni oke agbe akoko ni to je alamojuto eto elo soloja arabirin lola fagbemi lo ti soro igbagbo wipe owo iranwo ti won fun ohun yo to bo se iranwo fun eto ko awon eyan ti won je anfani e bakan na loro awon to je anfani owo na atawon iya loja wipe ki won ri daju pe won se atileyin to lowura fun are Bola Ahmed Tinubu saju eto dibo odun 2027 ekan omo egbe oselu APC ni oke agbe ogbeni Fafunmi Lade Adetilewa o gborin fun eto na to ise apejuwe minister foro abele tuji ojo gege bi eni to fara re jin fun eto isejoba are Bola Ahmed Tinubu fun idagbasoke lara awon ti o je anfani eto ohun na dupe dupe pe okun lori eto na ti won gbe kale bakan na ni awon iya loja ohun lawon na sedede lati tesiwaju lori atileyin won fun are Bola Ahmed Tinubu ti won eto ni awon ti gbaradi lati dibokun kekeke fun are leto dibo odun 2027 ile ise olapa ni ipinle Oyo loja pe won ti pinwo awon oniwo daran kan eyi ti won ji oko loko ni orilede Nigeria ti won si lo mo ta sawon orilede mi eyi ona lo waye gege bi ile ise olapa si ni awon se aseori na gege bi atijade ti agbenuso ile ise olapa ni ipinle Oyo Ayinlade Olayinka to fi tana ti ni okan lara awon afrasi ohun lo ti wa ni akolo won lori esun idigunjale won ni kore awon bi mewa ni won ti ni ti won ti ko oro le lori wi awon ise labi eleyi to nse bakan na won ni afrasi ohun lasiko ti won fi oro wa lenu wo lo ti ni looto o na lo wa lara awon ti oje oniwo daran ti won ji oko loko ti won si lomo ta si orilede mi en teje commissioner olopa ne ipinle Oyo wa gborin fun awon iko eleto abo fun bi won tete gbe igbesi akina lati fi kele ofin gbe awon afrasi ohun bakan na lo pase ni pe ki won se iwadi lori ati le to fi kele ofin gbe awon yoku re eleyi ti won ti juba ihoro ewe ise ni gomina ipinle Abia Alezoti lo ti si awon ibudo eto ilera kan bayi eyi ti o ni bedi to tobi 80 ni ekun ngboko ni joba ibile Obengua ni ipinle na pelu awon ohun elo irinse eleyi to je ti igbalode ti won si fi ori eso ojimi aja feto omoniyan kan Chima Ubani ise ni sisi soloju ti soloju ile iwosan eleyi ti won se oni oti lo ti fi lede wipe awon yawo isejoba re o yawo tulu si eka eto ilera lati le ri daju pe awon eyan ipinle na won to bo ni anfani si eto ilera to poju owo nigba to soro oti oni eto ilera ni ipinle na oni isejoba re o fara re jin fun idagbasoke eto ilera dada lati le mu adinku deba iku awon iya lomo atawon omo kekeke iroyin asale le ngbo lati ikanni Adaba FM 88.9 Akure ilu Ilaramokinlawa ta ti n gbohun satagun ta ba padade iroyin ile okere agbo amuludun ati ere idaraya nloku wa n pada bo eku kalena.
4: Welcome to Great Sprint International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Sprint. We don't just educate minds, we shape futures. Admissions admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
5: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
6: Uncle, it's the new VitaFoam pillow top range.
5: Pillow top? You mean the pillow is part of the mattress?
6: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
5: Yeah. If they carry this mattress to my village, no one will wake up again, no.
7: Experience elevated comfort with VitaFoam's pillow top range, featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
8: VitaFoam.
2: Mo ti bere. Mo le ṣe aláìmọ́pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
1: Ẹ káàbọ̀ padà látòkè lọ́run fẹ́kùnrin rẹ̀ ròyìn ẹ̀lẹ́ kan sí wa lórí ìtàkùn ayélujára www.889.fm. Ẹ sì lè download application wa ní Google Play Store Adaba FM. Bákan náà lẹ lè darapọ̀ wọn láwọn ojú òpó ìbánisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X at Adaba 889FM. Adaba FM TV lẹ́tì bá pàdé lórí YouTube wa. Ẹ sì lè fi ìrìnsọ́ sí wa lórí email newsroom at Adaba 889.fm. Ìròyìn tẹ̀síwájú nílẹ̀ òkèrè. Àwọn adarí ilẹ̀ Gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè France ni wọ́n ti jẹ́jẹ́ àtìlẹ́yìn láti pèsè àwọn nǹkan ìjà fún orílẹ̀-èdè Ukraine, èyí tí ọjọ́ pé ìṣe ni òun yóò fi lè dáàbòbò orílẹ̀-èdè wọn. Èyí òun náà ló wáyé gẹ́gẹ́ bí ẹ̀ńtọ́jẹ́ olóòtú ilẹ̀ Gẹ̀ẹ́sì Andy Boham bí ó ṣe ti lọ sí Kiev, èyí tó jẹ́ ìrìn àjò ilẹ̀ òkèrè, eléyìí tó jẹ́ pé ó ṣe látìgbà tí ó ti gba ìrìn àjò àkọ́kọ́ rẹ̀ tí ó ṣe síbẹ̀ látìgbà tí ó ti gba ìkú ìdá ìṣàkóso. Ọ̀rọ̀ àwọn tí ó darapọ̀ ọ̀hún wípé kí wọ́n rí dájú wípé wọ́n dáàbòbò orílẹ̀-èdè Ukraine láti dáàbòbò wọn lọ́wọ́ ìkọlù orílẹ̀-èdè Russia. Ṣáájú òun náà ni ààrẹ Volodymyr Zelensky inú ti gbóríyìn fún akitiyan àwọn ọmọ ilẹ̀ Ukraine láti bí ọdún mẹ́rin sẹ́yìn tí ogun ọ̀hún tó ti ń wáyé. Lágbo amúlùdùn. Ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè America Donald Trump ló ti kẹ́dùn pẹ̀lú ikú ọ̀jìmì olórin ní Dolly Parton, èyí tí ó ṣe àpèjúwe gẹ́gẹ́ bí àdánù ńlá fún àwọn ọmọ orílẹ̀-èdè America, tó sì tún pàṣẹ wípé kí àsíá orílẹ̀-èdè America ọ̀hún kí wọ́n fà á wá sílẹ̀ fún bí odidi ọ̀sẹ̀ kan gbáko. Trump ọ̀hún ló kéde àṣẹ yìí lórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ kó tó di wípé ilé ìjọba ní orílẹ̀-èdè America náà wọ́n gbé sórí ìtàkùn X wọn. Ṣáájú òun náà ni alábàtàn olórin ni ọ̀hún Brian Sawyer ló ti kéde ikú olórin náà lórí ìtàkùn Instagram ti ààrẹ orílẹ̀-èdè America yìí ni Donald Trump tí ó sì kẹ́dùn pẹ̀lú wọn. Lábala eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle ló ti fọwọ́ sí àdéhùn báyìí, èyí tí owó ohun tó tóbi mílíọ̀nù lọ́nà 52 €ni fún agbábọ́ọ̀lù omo egbe agbọlu Manchester City yin ni Nico Gonzalez yin ti ni igbese yi oni yo tun bo mu ki arin gogun egbe agbọlu Newcastle ko tun bo du ori si ninu idije Premier League yin se ni adin yi o na ni o je pe won ti koko fi si millionu meji din ni adota iro tele ko to di pe won tun fi millionu merin iro ti won fi kun nje ibi ti ari mori lori iroyin asale wa fun ti oni PCNs Olusegun lolu tiroyin ope yemi jordan mu asetigboyin oro e lasun ka sore o

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Where did you buy it? Easy.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí, ta fẹ́ máa ra bí solar, inverter, nkankan, àtúntà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care, mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé oníbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀, tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá a máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ààyè, tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download, àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
4: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertochi Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó, ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
4: ile ise wa wa ni exodus filling station ladojuko ofe toti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
1: city care there for you
5: yeah.

0: ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dos fi dùn tí o lè gbàgbé rárá.
1: Obè tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn.
2: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
3: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
4: Mama don ni.
0: Oúnjẹ tó bá ma dùn mama don ni mu adun oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mama don wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mama don lónìí.
5: Oh, no.

0: 0991 57 54 9390 0915 754 9390 tabi 0902912 8502 0902912 8502 yàtọ̀ sí pé ògùn yìí wúlò fún àgọ́ ara mo tún gbọ́ pé ẹ tún wá àwọn alágbàtà káàkiri.
1: Bẹ́ẹ̀ ni sà torí bó ṣe ń pe ẹ rí pé ẹ̀yin náà gbọ́ báwọn yẹn ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́ mo ti improve bẹ́ẹ̀ ṣe sọ yẹn tí a bá ti ṣètò kan báyìí in fact màá sì gbàgbé ọjọ́ kìíní ọjọ́ màá ṣẹ̀ṣẹ̀ in fact so ẹjọ́ àwọn èèyàn mi tó jẹ́ pé mo máa ń fún nọ́mbà pé kẹ́jọ́ kan bá mi pa àwọn èèyàn mi mo fún wọn nọ́mbà tó dáa fẹ́ tètè máa dá wọn lóhùn kíákíá
0: ni bẹ́tà
1: ní ẹsẹ̀kẹsẹ̀ báyìí èèyàn bí fífi lè pè mí léraléra
0: ẹ tí ì rí nǹkan kan
1: wọ́n á kàn máa pe àkọlùkọ gbà so ẹjọ́ tẹ́ bá ti gbọ́ pé aṣojú NRI pé òkè o látọ̀dọ̀ pastors olórin ni ẹ mọ́ bẹ̀rù
0: tẹ bá ti mọ pé ẹmí sí pastors number number mi leléyìí olówó kéré jù sọ 08033842322 08033842322 o le tẹ àtẹ̀jíṣẹ́ tó o bá fẹ́ jẹ́ alágbàtà NRI kan send message NRI yes I can NRI yes I can nǹkan tí mi bá rí mi ò ní sọ ìwọ tó wá jẹ́ pé o kàn lè jòkó sí kọ́nà àánú ilé ẹ 10,000 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀ ó níbi tó lè dín ní àgọ́ ara ẹ̀ ẹ bá ń ṣe fi tẹ 10,000 lọ́sọ̀ọ̀sẹ̀ ní parí ọdún níye tó máa jẹ́ o yàtọ̀ síṣẹ́ tó ń ṣe minimum tó dáyẹ tó lè rí gbà ní NRI as an agent nìyẹn ẹnlẹ ẹ jẹ́ kí n tó fọkàn yín balẹ̀ ọ̀rẹ́ mi kan ló béèrè ó ní olówó kéré joseph NRI tó ń polówó yìí tí ń ṣe àwọn tán wa betune slippers káàkiri ìgboro tán máa ń bèrè lift mo ní tiwọn ti kọjá bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rí mọ́tò tanko NRI sí ilé iṣẹ́ NRI ń gbé ọkọ̀ fún àwọn èèyàn wọn ni ṣùgbọ́n kí n tó gbàgbọ́ gan ni a fi jó nígbà tẹ́mi náà bá gbà.
1: Ẹgbà tí yín bọ̀ ìwé ẹ̀ ń bọ̀ sẹ́wọ̀n pé bó ṣe ríre sẹ́rí NRI gangan nípòrí ọ̀fẹ́ ọlọ́run wọ́n ní àwọn ètò àtìlẹsẹsẹ tí yín náà ń bẹ lójú ọ̀nà njẹ tó bá dé ebi orí afẹfẹ láti sísọ
0: ẹ jẹ ká sí bi eléyìí
1: yóò sì tẹyin lọwọ yóò dé láyé
0: lágbára ọlọrun ẹ jẹ ká sí bi eléyìí 09157549390 09157549390 tàbí 09029128502 ìwọ́n lè máa bèrè pé kí ni NRI iléeṣẹ́ tó lo tewétegbò lọ́nà ìgbàlódé láti máa tọ́jú àgọ́ ara yẹn
1: mi
0: ní sọ́jú yẹn lọ tí ò bá ti ní ọwọ́ ayé nú tó wá dẹ̀ jẹ́ pé ó ní ọwọ́ ayé nú náà báwọn kan ṣe máa dé làwọn kan ṣe máa tú mi ní sọ́jú yẹn náà lọ ọdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa ikún o èyàn kí mo jọ́ tí èèyàn sòtò ń tọ̀ sílé mo kàn ní kí mi ní ẹ máa pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ láti sọ lórí atẹ́gùn
1: ṣùgbọ́n ìgbàlagbọ́ lè tọ́ lé
0: àtàgbàlagbà bá mú kú mu á tọ̀ sílé ọ̀sán gangan ọ̀sán làgbàlagbà ń ṣègbọ̀nsẹ̀ sáàrin ìta ó bá dé àwọn fẹ̀mọ́jú máa ní orúkọ ọjọ́ á ní tó átà ìfọ̀mọ́ á ní kí ní àwọn ewé ní kọ́ńtà tó bù.
1: tí ẹ bá ti pẹ́ ní onítọ̀ ṣúgà yá máa tọ́ lódìdí àgbàlagbà jọ kàn sí lẹ́sẹ̀ wa ṣúgà àpọ̀jù rẹ̀ kò dá lára.
0: ó dá ẹni tí ẹ bá fẹ́ pe pastor solomon 09157549390 09157549390 tàbí 09029128502 09029128502 nọmba mi leléyìí 08033842322 o lè tẹ àtẹ̀jíṣẹ́ tó o bá fẹ́ jẹ́ alágbàtà NRI kan send message NRI yes I can NRI yes I can ẹni tí ẹ wà ní ìpínlẹ̀ Ondo ẹ lọ sí òkè àgbè lerama palace roundabout lókè àgbè ní ìpínlẹ̀ Ondo tó wá dé pé ìlú Àkúrẹ́ ni opposite Adé Super Hotel ní ẹgbẹ́ AP filling station lẹ ti máa rí NRI complex tó wá sì jẹ́ pé ẹni tí ẹ wà ní agbègbè Ondo ni ẹ lọ sí Adémakinwa shopping complex opposite First Bank Agogo Òkè Yaba nípínlẹ̀ Ondo ẹni tí ẹ wà ní ọ̀rẹ́ ẹ bá mi lọ sí ìdojúkọ Pima Hospital Akérèdọ́lù complex ní Okitupa Road nílùú ọ̀rẹ́ ẹni tí ẹ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá mi lọ sí Adébáyọ̀ shopping complex opposite Polaris Bank lọ́nà Manhattan Adex
1: bus stop lọ́nà Manhattan
0: Niwo Road Nìbàdàn tó bá sì jẹ́ pé apá ibòmí ilẹ̀ tún wà Nìbàdàn ẹ lọ sí Ọlọ́run wà complex alekuso nìbẹ̀rẹ̀ nìbàdàn ẹyin ti ìpínlẹ̀ ọ̀ṣun ẹ lọ sí Chiamaka complex.

0: pé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kì í káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ èyí tí ìjọ St. Paul's United Church of Kerubim and Seraphim tó wà lẹ́yìn ṣébí òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wẹ́. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run láéláé olúàgbà ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ olúàgbà ọpẹ́ wa. Fún oore ọ̀fẹ́ rẹ olúàgbà ọpẹ́ wa. Fún ọwọ́ agbára rẹ olúàgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀sìn Ọlọ́run dáríjì. Lásàlẹ̀ yìí olúwa sọ̀kalẹ̀. Fi agbára rẹ hàn. Ọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ́ kó yé wa. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí kán ránu gbà. Jésù olúwa wa.
2: Ami ní orúkọ Jésù.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó fún wa lọ́sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lórí ìkànnì yìí láti inú ìjọ Kérúbù àti Seraphim oníṣọ̀kan United Church of Kerubim and Seraphim Organization ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀dúrójì ayé àdírẹ́tì láti inú ìjọ ìlú Ayọ̀ nílùú Àkúrẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ yìí a tún máa tẹ̀síwájú lónìí. Kí sì lohun tá a máa gbé yẹ̀wò? Òun náà ni wípé ìjọ mọ̀ pé ìdánwò ni ẹrù ẹlẹ́rù tí òun gbé lọ́wọ́ yìí. Ẹrù ẹlẹ́rù ìjọ mọ̀ pé ìdánwò ni ẹrù kílẹ̀ ẹrù ayé. Gbogbo ẹrù ayé wọ̀nyí àwa ènìyàn jẹ́ àti ẹ̀ mọ̀ pé ìdánwò ni sá. Gbogbo alá ní oore ọ̀fẹ́ àti agbára tí Ọlọ́run fún wa ṣùgbọ́n nínú rẹ̀ ẹrù ẹlẹ́rù ń kọ́. Ẹlòmíràn Ọlọ́run ti fún ní ilé kan ó fẹ́ fi agbára gba méjì. Ẹlòmíràn bóyá ó fi jogún. Ẹrù ẹlẹ́rù ni ìgbà díẹ̀ la nílò nínú ayé. Kí ló dé tó wàlé ayé mọ́yà? Àwa ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run pé ènìyàn bíi 50 péré lọ Ọlọ́run jogún fún wa. Bóyá ó tilẹ̀ jogún bíi 100 bóyá 500 ṣùgbọ́n ó wù wá kéèrò tiwa náà kó pọ̀ bíi 10,000. Ẹrù ẹlẹ́rù ìjọ mọ̀ pé ìdánwò ni ẹrù ẹlẹ́rù. Èyí tí gbogbo wa tá à ń wà mọ́yà lónìí. Ẹlòmíràn fẹ́ lo aṣọ àsìkò. Ẹlòmíràn fẹ́ lo ọkọ̀ àsìkò. Ó tiẹ̀ ti ní ọkọ̀ gan tẹ́lẹ̀. Ó ti ní mọ́tò kan tẹ́lẹ̀. Ó tún fẹ́ ra latest one. Kó sá kán dé inú compound yẹ. Kan bá bíi mẹ́jọ, kan bá bíi mẹ́wàá. Àwọn olówó ànádà ẹrù ẹlẹ́rù. Ẹ jẹ́ ká wọn kan tí ìwé Genesis sọ. Ìwé Genesis 31. Ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ ìkejì. Ká wọn tó sọ yes.
3: Jacob sì wo ojú Lábánì.
1: Yes.
3: Sì kíyèsí.
1: Kíyèsí.
3: Kò sì rí bíi tìgbà àtijọ́.
1: Yes.
3: Olúwa sì fún Jacob pé.
1: Yes.
3: Padà lọ sí ilé àwọn bàbá rẹ.
1: Yes.
3: Àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ.
1: Yes.
3: Èmi ó wà pẹ̀lú rẹ.
1: Olúwa sọ fún wípé nígbà tí Jacob máa délé Lábánì, ó débẹ̀ pẹ̀lú òfo. Kò sẹ́rù kankan tó mú toró sá kúrò nílé nígbà tí ó fẹ̀rù gba ìbùkún. Ẹ̀gbọ́n ìyá ẹ̀ ni Lábánì jẹ́. Ìyá ẹ̀ ló wá ní kó máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun ní kó máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun ní Síríà. Nígbà tó débẹ̀ ó débẹ̀ pẹ̀lú òfo. Ó wá bẹ̀rẹ̀ sí bada ẹran. Ibẹ̀ ló ti fẹ́ aya kìíní. Ó fẹ́ Rákẹ́lì. Ó fẹ́ Líà. Wọ́n fún ní ọmọ ọ̀dọ̀ méjì. Gbogbo wọn jẹ́ mẹ́rin. Ó wá bẹ̀rẹ̀ sí gbé ńbẹ̀. Ibẹ̀ ló ti ní ẹran ọ̀sìn. Ibẹ̀ ló ti di ènìyàn ńlá. Nígbà tó wá tó àkókò ó wojú bàbá. Ojú bàbá ò bára mu. Kò rí bíi ti tẹ́lẹ̀ mọ́. Yes. Ẹ wá kàwé yẹn kẹsẹ̀ kẹta.
3: Olúwa sì wí fún Jákọ́bù pé.
1: Olúwa wá wí fún pé.
3: Padà lọ sí ilé àwọn bàbá rẹ.
1: Padà lọ sí ilé yín.
3: Àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ.
1: Sọ́dọ̀ àwọn ènìyàn rẹ.
3: Èmi ó sì pẹ̀lú rẹ.
1: Mo máa wá pẹ̀lú ẹ̀ báyìí. Yẹ́sẹ̀ kàwé náà síwájú rẹ̀. Ó ránṣẹ́.
3: Ó sì pe Rákẹ́lì.
1: Ó pe Rákẹ́lì.
3: Òun Líà.
1: Àti Líà.
3: Sí pápá.
1: Sí pápá.
3: Níbi agbo ẹran rẹ̀.
1: Yes.
3: Ó sì wí fún wọn pé.
1: Ó wá wí fún wọn pé.
3: Èmi wojú bàbá yín.
1: Mo ti wojú bàbá yín sí.
3: Kò sì rí bí tìgbà
1: àtijọ́. Kò rí bí tìgbà àtijọ́ sí mi mọ́.
3: Ṣùgbọ́n.
1: Ṣùgbọ́n.
3: Ọlọ́run bàbá mi.
1: Ọlọ́run ti wá sọ fún mi sí o pé kí n padà lọ síbi ìlú wa. Mo fẹ́ padà sílé. Ìwọ náà, when you are born, you are born as a baby, then you have grown up, then o ti wá kó àwọn ẹrù. Àkókò kan ń bọ̀ tí ojú ẹ ò ní bàtàwọn ọmọ rẹ mu mọ́. Ẹrù ẹlẹ́rù tó wá pò nǹkan. Àkókò kan ń bọ̀ tí ojú ẹ máa jì sínú. Àkókò kan ń bọ̀ tó jẹ́ pé o ò ní ní oore ọ̀fẹ́ àti lè gun ọ́sì ẹ̀ tí o kọ́ yẹn. Àkókò kan ń bọ̀ tó jẹ́ pé ilé ẹ̀ tó wà lábújá ò ní lóore ọ̀fẹ́ àti lè débẹ̀. Bí flight bá gbé ojú gan hospital ló ti ọkọ máa land jó mọ̀ bẹ́ẹ̀. So Olúwa ti sọ fún pé mo máa pẹ̀lú ẹ̀ máa sọ di ènìyàn ńlá. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹrìnlá. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹrìnlá. Yes.
3: Rákẹ́lì àti Líà sì dáhùn.
1: Àwọn obìnrin, àwọn ọmọ bàbá yẹn, àwọn ọmọ Lábánì wá dá ọkọ wọn lóhùn. Yes.
3: Wọ́n sì fún un pé.
1: Wọ́n wá sọ fún pé.
3: Ìpín tàbí ogún.
1: Ǹjẹ́ ó ní nǹkan kan tá a ti ní ilé bàbá wa yìí gan?
3: Wọ́n tún kù fún wa mọ́.
1: Yes.
3: Nílé bàbá wa.
1: Yes.
3: Àlejò kò wá kó wá tà wá sí.
1: Yes.
3: Nítorí tí ó ti tà wá.
1: Tó wọ́n máa sọ fún ọkọ wọn pé wo ó ti tà wá.
4: iwo na to je baba to ku eru e leru lowo awon omo to sakijo kijo yen won ma pada deyin leyin e won ma pada mo oko won juo wo e wo won ni alejo lo ka wa si o ti gbowo wa wo ti gbogbo e je gudu re gudu ko si nkan kan to ku fun wa mo ninu ile yi e ka we yen si waju
3: o si ti mu owo wa je gudu gudu
4: yes
3: nitori oro gbogbo ti olorun ti gba
4: yes
3: lowo baba wa
4: yes
3: eyi si ni ti wa
4: yes
3: ati ti awon omo wa
4: oro gbogbo ti olorun ti gba lowo baba wa everything ti olorun ti ti pase ti ti jacob ti ni lati odo baba yen won lo ni ti won ti baba yen o ki se ti won mo ewe ru aye won ti keru won ti keru won ti keru nbe nisisin yi won ti wa won ti wa fara mo oko won baba yen to deje le baba to bo won baba to bi won baba to se gbogbo e to to won lati kekere yen e ise ti nja sofo die die e ka weyan si waju alagba
3: nisisin
4: yi
3: ohun ti olorun ba so fun
4: o ohun ti olorun ba ti so fun
3: o
4: ohun gan ni ko se wo ko wa wo baba to fe para e tori eru aye o ti ko lekan at the age of 60-70 o se ra cement kilo tun fe tori ko ba le ma fi rent owo to ye ko fi jeun owo to ye ko fi je eniyan owo to ye ko ke ba lo se nsare le bricklayer kiri ah eru aye nigba wo o mo pe adanwo ni sa e je ka wo nkan verse 24 Elos verse 24 yes
3: Olorun si to labani
4: Olorun wa to labani wa
3: ara Syria wa ni oju ala
4: loju ala o wi fun pe
3: kiyesara re
4: o
3: iwo ki o ma se ba
4: jacob ma ba jacob so rere tabi
3: tabi buburu
4: yes e kawe na
3: na ni labani ba jacob
4: yes
3: jacob si pa ago re ni oke na
4: yes
3: ati labani pelu awon arakunrin re
4: nisisin yi jacob ti wa sa o wa sa oku awon omo oko gbogbo aran to je ti e ko mu nkankan o ni nkan baba yen so olorun wa so fun loju ala loru nigba tan gbo ko da ijeta to ti sa lo o ti sa lo lati ijeta awon omo mi nko labani wa ba gbogbo ile ko wa ri ko wa ri orisa re olorun wa so fun pe wo omokunrin yen ma so buburu ma so rere o olorun ti wa so fun sugbon wa wo pe to ba fe lo kilodo to fi gborisa mi o le doji kaka kin oba nibo lo ti fe fun bi enikeni ba lo gbe moto gomina tabi o gbe moto oga soja o lo si baraki o lo gbe moto tijoba gbe fun soja ibo lo ti fe gun moto na be gele na ni ti rakeli sugbon baba o ti mo pe ki ti e se oko gan loji pe lara awon omo ohun gan loji orisa ohun e ka weyan si waju
3: na ba ni si fun jacob pe
4: o bi ba le ba ni oje
3: si
4: ki lo se ni
3: ti iwo tan mi je
4: to tan mi je
3: iwo ko si ko awon omo benin
4: ti iwo si ko awon omo benin mi lo
3: bi
4: igbesin o ko won lo ti a fi damu okan ko won ni papa mara o je ke nfe nu ko won lenu sugbon kini jacob fi dalaban lohun o ni mi o se be emi wo wi pe o le fi agbara gba awon omo benin re lowo mi bo to ba ti je ki nfe nu ko won lenu to ba je be nigba to n lo kilode ti iwo fi ji awon orisa mi o ti iwo fi ji eru eleru ẹrù ẹlẹrù mọmọ ijó mọ pé o tó eyin tó torí ẹ gbàjẹ ìyẹn ò lè pè ẹ ònkú eyin tó torí ẹ tó lọ sílé babaláwo tó ní kó tòbáṣà ti lọ ọdún márùn ti tó kó sá lówó ijó mọ pé kò lè pè ẹ ibi tó ń lọ ibi tá ń lọ lẹyìn ayé yìí iye tá a máa lò ń bẹ kì í ṣẹgbẹ nǹkan tá àjòjì lásán lajẹ láyé yìí torí náà ǹjẹ́ mọ̀ wípé ẹni tó gbórìṣà ẹ lọ sí fa stati àti nísinsin yìí
3: ìwọ kò lè ṣe
4: kó o má lọ
3: nítorí tí ọkàn rẹ
4: fà torí ọkàn rẹ ti lọ lábàánù ló ń sọ̀rọ̀ yẹ
3: ṣùgbọ́n
4: èyí ṣe tí ìwọ fi jí òrìṣà mi lọ
3: lábàbù sì dáhùn
4: ó dáhùn
3: ó sì wúlá bá nìpé
4: ó wúlá bá nìpé
3: nítorí tí mo bẹ̀rù
4: ni
3: nítorí mo wípé
4: o lè fi agbára gba àwọn ọmọbìnrin rẹ lọ́wọ́ mi yes ẹ kà wọn náà
3: ẹnikẹni tí wọn bá rí àwọn òrìṣà rẹ
4: jacob wa sọ pé lọwọ ẹni tó bá ti rí òrìṣà rẹ
3: wọn má ṣe wà láyé
4: wo ẹnikẹni tó gbé òrìṣà kó má ṣe wà láyé lójú àwọn arákùnrin wọnyí
3: wa ohun tí
4: ṣe tirẹ lọdọ mi wo labani wa wọnú àgọ ó wọnú àgọ lia ó wo bẹ ó wo gbogbo ẹrù nígbà tí ó rí oore bàbá ẹ wá wo ẹni tó gbé òrìṣà ó ti gbé òrìṣà yìí ó gbé sínú àpótí ó jòkó le ó ní bàbá má bínú pé mi ò dìde nítorí pé ìṣe obìnrin wà lára mi ọ̀pọ̀ ẹ sì ti sọ̀rọ̀ àṣẹ ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ wo láṣọ sí ayé ẹ nígbà tó bẹ́rù ẹ lẹ́rù ẹlòmíràn gbà tó ti wà ní kékeré náà ti ṣépè fún nígbà tó jalè olólè ẹ wo nǹkan tí ìwé ẹ́ sódù orí ogún ẹsẹ̀ ìkẹtàdínlógún sọ ó ní má sì ṣe ojú kòkòrò onuko mo se soju kokoro ni iwo ko gbudo soju kokoro si enikeji re iwo ko gbudo soju kokoro si aya re eru eleru si omo odo re si ohun gbogbo ile to ni elomirin ra six plot mo re nikan ile to ra o lo bi ola olohun o kokko lo tun fun awon to wa legbebo tun fun won mara eru eleru mo wo won titi pe olorun ninu aye kan ina ki lo de ti satani kun olokan ewu eleru e je ka wo nkan ti iwe Matthew so iwe Matthew ori kefa e ka lati ese 26 Matthew ori kefa ese 26 yes
3: e se awo eya oju orun
4: o bibeli so pe ewu eya oju orun
3: won
4: ki furugbin
3: be ni won ki nkore
4: won kore
3: won ki si kojo sinu
4: won kojo sinu aba
3: won baba yin tin be ni
4: baba wa tin be ni orun
3: eyin bo asoju won lo
4: o nbo won si a se tun osanju eya oju orun lo emi ati re iwo na gbo se mi osanje eya oju orun ki kore ki ko nigba ikore ko nigba ogbele ko ni bi to koko si ko ni office to ko ni banki ko ni ohun ko e ka wiyan si waju
3: tani ninu yin
4: tani ninu yin
3: aniyan sise
4: nipa aniyan sise
3: gbo okun ojo aye
4: gbogbo eru to kojo yen se yen ma ni ko wo kemi egun eyan oni kemi egun abi to ba wa de mi elegbodo yen se kawe
3: se ti eyin bi se aniyan ni to
4: ki lo de te en se aniyan te en keru eleru yes kiyesi
3: ti n be ni igbe
4: li ti n be ni igbe
3: ti n dagba
4: bo ti n dagba
3: ki sise
4: o han sise ẹni tó jẹ́ wípé ọgbọ́n ẹ tayọ tó jẹ́ pé gbogbo àga ìjòkó gbogbo ẹni bíbélì ṣàlàyé bí ọ̀rọ̀ rẹ ti tó gbogbo ohun tó níyẹn kò tó wá tó lìlì tó wà nígbẹ torí pé òní sọ́sọ̀ fi kọ̀ àwọn eléyìí wọn ní sọ́sọ̀ fi kọ̀ ara tí a bá ṣe náà ti jẹ ọkàn wọn balẹ̀ wọn ní hypertension ẹ̀jẹ̀ ń wọn ooru kí ló wá dé tí ẹrù ẹlẹ́rù kó bá ọ tí wọn náà tó o gbẹ́rù ẹlẹ́rù lérí ọ̀pọ̀lọpọ̀ wá gbére lérí àtúfẹsẹ̀ afẹsẹ̀ yín rẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run kí ló dé tó fi ara rẹ lọ́kàn balẹ̀ kí ló dé tó fẹ́ pa ara rẹ ẹyin tọ́lọ́run pè ọ́ sí yẹn ojú ẹ̀ ò dúró ńbẹ̀ ìbọn tó máa rówó kó tà rówó owó ọ̀rọ̀ ọlọ́run yẹn ò dúró lọ́kàn kí ló dé ẹrù ẹlẹ́rù ẹ jẹ́ ká wo nǹkan tí torí àkókò ti lọ ẹ lọ sí ìwé Kolose the book of Colossians 3:5 yes ẹ ká láti ẹsẹ̀ karùn-ún yes
3: nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín
4: ni bíbẹ ní ayé run
3: agbèrè
4: ìwà ẹrí
3: ìfẹ́kùfẹ́
4: ìfẹ́ búburú
3: àti
4: ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà torí náà ojú kòkòrò tó mú ká máa kẹ́rù ẹlẹ́rù òun ló múra tẹ́lì jí òrìṣà bàbá ẹ̀ ibo ló ti fẹ́ ọkọ ẹ̀ ò kì í ṣe olórìṣà ibi tán lọ kì í ṣe ìlú òrìṣà ó wá gbórìṣà lọ́wọ́ kò pẹ́ nígbà tó jáde láyé gbogbo ìwọ tí o gbọ́rọ̀ yìí gbogbo agbára tó sọ pé kó mófo agbára bẹ́ẹ̀ lórúkọ Jésù kò sọ agbára mo rọ̀ ọ́ ní wákàtí mo rọ̀ ní àṣálẹ̀ yìí ìwọ náà lọ kíyè sára yé kẹ́rù ẹlẹ́rù mọ́ tiẹ̀ yé gbẹrù ẹlẹ́rù mọ́ tiẹ̀ yé fáórí olórí kò fọ̀dàkún ẹ tó o bá ti dájọ tó o gbàjọ dájọ padà ohun gbogbo tó o bá ṣe ṣe pẹ̀lú ọkàn kan ẹja gbàdúrà ọlọ́run ayérayé àgbẹ̀ ọ̀gá olúwàgbà ọ̀pẹ wa ẹ̀mí mọ́ gba ẹ̀yẹn wa gbogbo ẹ̀ṣẹ̀ olúwa dáríji olúwa sọ̀kalẹ̀ wa àti fúrúgbìn ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ọlọ́run jẹ́ ó ṣe so olúwa jẹ́ ó ṣe so olúwa jẹ́ ó ṣe so agbára tó mú ká wálé ayé yìí mọ́ yàbí pé àní lọ mọ́ gbogbo agbára bẹ́ẹ̀ agbára èṣù ni lórúkọ Jésù yà sọ agbára nù kárí àánú gbà kárọ́ wá agbára rẹ bú àdúrà Jésù olúwa wa
5: gbàgbọ́ wípé ọlọ́run ti ba ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi ìjọ St Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo northwest ẹ bèèrè ìjọ CNS èrò ayọ̀ ibẹ̀ lọ́rọ̀run ti dábìrà fún àdúrà ìbéèrè tàbí ìtọ́ni ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895 ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895 àláfíà olúwa kò ní fi wálẹ̀ o.

0: Eko dede akoye. Se la fi ale wa se layo layo mo de ba yin. Ayele o. Mo le wa te ti fe ma gbo ale ni. Eti agba o isegun bile ni to se agba tero fun. Ye ni alaji agba baba la nu. Oni kin so oni kin so mo. Oni kin salu barika baba oro. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélókè yín ẹ̀lẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó rán wa níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo ntẹ́ ẹ bá rí dè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà Bàbá Aláàánú 08063 970829. Ṣe rántí ọmọ ilẹ̀ Badagry kan tó ralẹ̀ sí Cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní Cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Èèyàn bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́. Àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà bí ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí Cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wú gèrò kò wú gbá wú àwo wú kòkó bábá aṣáṣun. Ni a bá fi téèpù wọn fún 60x1 kan wọ́n ṣàtàlẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ Cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó ti wọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkú tí ń bẹ lábẹ́ ẹlẹ́ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan bẹ̀ ọ́. Ohun tó ṣe ni pé ń fò kúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kàn kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Èbó tí wọ́n kò dé pọ̀tù ibẹ̀ ni lọ́mọ já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé ṣalẹ́sà inú rẹ̀ ńgbọ̀ bá ti kọ́ kọ́rọ̀bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.
1: O ta kò jó lù kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo dọmọ olófo ni.
2: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
2: Lé lọ́wọ́.
1: Alhaji Àgbà Bàbá Aláàánú spiritual.
2: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
2: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Mami Sam Faith.
2: Àṣírí bíbò.
1: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
2: Bàbá Aláàánú Kájúẹ̀.
1: Ìyọ́nú
2: àgbàlú.
1: Oyún ìjọ àṣírí bíbọ̀.
2: Àtúndì àṣínà.
1: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
2: Ẹ máa pàdé Bàbá Aláàánú Alhaji Àgbà.
1: Lọ́jọ́jọ́ Wednesday,
2: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
1: Ńlá fẹ́jọ ṣe.
2: Sọfọ́lọ́kadà pé
1: ilé Bàbá Aláàánú.
2: Ìdí Mango lókè ọgbà ló ń lọ.
1: Saturday and Sunday.
2: Ẹ lè rí Bàbá Aláàánú.
1: Ní Nagod Plaza opposite Àlàáfíà Hotel.
2: Ìlú Àwọ̀jọ Monday and Tuesday.
1: Ẹ rí Bàbá Aláàánú.
2: Ní Bakusa Street
1: opposite ilé ìyá Bakusa.
2: Ìlú Ọ̀rẹ́.
1: Telephone
2: 0063970829.
0: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ ti lè rí ọ́fíìsì Bàbá Aláàánú Alhaji Àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé Alhaji Àgbà Bàbá Aláàánú ńbẹ̀ńbẹ̀ kan ọ̀nbẹ̀ nígbàǹbẹ̀ láwò ìrọ̀lọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú Àkúrẹ́ ọjọ́ Wednesday Thursday Friday sì lẹ̀ lè rí wọn Lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú Àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ Lafẹ́ Junction láti Lafẹ́ Junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí Mango lọ́dọ̀ Alhaji Àgbà Bàbá Aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú Ọ̀rẹ́. ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 97 0829 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá láàánú Alhaji àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ àmọ́ gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gúnmọ́ lórí rẹ̀.
3: Ẹni tó yìnbó ayé nílé àná rẹ̀
0: láti. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. ẹni tọ́lọ́mù bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀n kan wọ́n ń ṣílẹ̀kọ̀. ẹ̀yọnú ayé ń lórí gbà. bẹ́ẹ̀ bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. ìdí nìyí tí Alhaji àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. ilé ètò ọ̀hún kí lọ́ọ́ sì dálé lórí àkọlé wo lè àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé rè. ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ńjọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí òkọ yọba àtijọye ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ, ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olú ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hún akọ pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀, kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ Aláàjì Àgbà bàbá láàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí. Ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí, finú hàn wọ́n, ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá láàánú Aláàjì Àgbà lórí 08063 970829. Bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn, ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò àti Aláàjì Àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló, bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọ́n mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìmọ̀ ń gbà táyé wa ń de tolóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ Aláàjì Àgbà bàbá láàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá. Ntọ́ bá hé lára mu, o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Aláàjì Àgbà bàbá láàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa. Ọ̀nà ó sì gé yá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ń bè kan. Ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì Àgbà bàbá láàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ, bí mo ti wí lẹ́ẹ̀kan, báyé bá yọnu sẹ́dá, ntọ́ bá fọwọ́ bà, kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò, ẹ gba nọ́mbà Aláàjì Àgbà, ìwọ náà tètè kàn sí wọn léni, mọ̀ jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òkú aláǹda fún, kò lè dín ní, kò lè dín ṣú. Ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn, títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì.
3: Ó yá tètè.
2: Tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Aláàjì Àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan fe.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú. Kò
2: sẹ́ni
3: tí
2: òye kó ni lọ́wọ́.
3: oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinrán
4: ẹ máa pàdé bàbá aláàánú àlájì àgbà
3: lọ́jọ́jọ́ wednesday
4: thursday àti friday nílùú àkúrẹ́
3: ńlá fẹ́jọ ṣùn
4: sọfọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
4: ẹ lè rí bàbá aláàánú
3: ní nagod plaza opposite àlàáfíà hotel
4: ìlú àwọ̀
3: ọjọ́ monday and tuesday
4: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
4: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
4: telephone
3: 006 397 0829
5: Oh, number one radio. Adaba FM.
6: Adaba FM.
5: 88.9. Akure.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What? Oh.
10: My love, what happened?
9: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding.
11: Relax, everybody. Who said I must buy everything once?
10: Are you CDK?
11: CDK?
10: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Ah, pastor, continue the wedding.
12: Walk on that, talk to
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
13: Visit us at Danco Plaza at Jilosun, beside Ulu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikeria Road at Doikiti. Please call 0707-484-3351.
14: CDCare! Pay small, small. Live BB!
9: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
15: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
16: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
17: Bet influencer, what be that?
16: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
17: Hi, I bet sign me up.
16: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
18: Synod 2026 is here. Let us come together as one big family to celebrate the uniqueness of Jesus.
19: Hooray!
18: He that dwell righteousness is righteous.
19: Synod.
18: Diocese of Akoko, Church of Nigeria, Anglican Communion, under the guidance of our Lord Bishop, Right Reverend Jacob Olajide Abajide Bada, JP, the Diocesan Bishop, Prince and Wife, Synod delegates and the entire members of the diocese invite the general public to the third session of the 14th Synod coming up between Friday 28th to Sunday 30th August 2026 at St. Andrew's Anglican Church, Akuna Akoko, with the theme, Integrity of Character in Leadership. Oh. 11 verse 2. Tí o bá ń ṣe òdodo, ó já sí olóòdo. Ìpàdé àgbà ti ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀kọ́ àkókò ti ọdún 2026. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún abala kẹta ìkẹrin ńlá sínọ́ọ̀sì yóò ṣojú wa. Bàbá àmójútó bàbá wa Bíṣọ̀bù J.O.B. Ìbàdàn
20: J.P.
18: Bíṣọ̀bù dásìsì ilé àkókò.
20: Àwọn àlùfáà àtayá wọn.
18: Aṣojú sínọ́ọ̀sì
20: kọkàndínlẹ́gbẹ̀ oṣù kẹsàn-án bẹ̀rẹ̀ lago mẹ́sàn-án
18: àárọ̀ ilé àkọ́ṣe ètò ìsìn fúnsínà
20: ìkówójọ fọ́ọ̀rọ̀ àpilẹ̀kọ bishop
18: branching of the bishop charge
20: àti fífi àmì ẹ̀yẹ awards
18: láwọn èèyàn pàtàkì lọ́la
20: ọjọ́ ìsinmi ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án 2026
18: ètò ìsìn dúpẹ́ wáyé olúwa níjọ andẹ́rù mímọ́ ẹkùn àkókò lago
20: mẹ́sàn-án
18: àárọ̀
21: padà má lọ síbẹ̀ yẹn o marketing office àdàbẹ́ fm ni wọ́n wá number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣidà road nílùú àkúrẹ́ ó dẹ̀ tún lè pe marketing manager sórí 08030414344 ronke sórí 0703529575 tàbí grace sórí 08032474686 ibẹ̀ gangan ló wà yẹn.
6: Honorable nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se agbekale eto asopo fun awon honorable sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jogbe trophy premium laga kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi trophy premium laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o
19: Ododo onigbe orilede leke
22: Synod 2026
19: Ijo Anglican orilede Nigeria ekwa koko labe idari bishop alase
22: eni owo Jacob Olajide Babajide Bada JP
19: loruko gbogbo ijo omo ijo gbogbo alufa ati awon asoju igbimo synod
22: olokunna shikinri lanki gbogbo eyan kaabo si bi abala keta synod elekerin la iru e
19: session of the 14th synod
22: ti o bere ni Friday 28th to Sunday 30th August 2026
19: ni central church akuna koko
22: akori synod na ni
19: wa gbogbo ati otito ninu asaju
22: integrity of character in leadership
19: Proverbs 11:5
22: Friday 28th August 2026 bere lago meji abo aro
19: mi o to isin kini ko abo ipagbo awon odo ati jijabo iroyin pade synod ti o koja
22: Saturday 29th August 2026 bere lago mesan aro
19: mi akonje eto isin
22: owo jo fifi ami eye dawon eyan pataki lola
19: pelu kika ora pile ko bishop
22: Sunday 30th August 2026 lago mesan aro
19: mi o to isin dupe yo waye ni ijo anderu mi ma kuna koko
22: bibi ti gbogbo waye ti gbe won pa soke bipe
19: Adeleke PhD
22: Sansino Clerical Secretary
19: Venerable Frederick Adejumo Ayenigbara
22: Ajikin Akunu Ajikin
19: Right Reverend J.O.B. Bada J.P.
22: Assistant Bishop and the President of the Synod
19: Akunu Ajikin Re-Synod Local Organizing Committee Announcer
23: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni
24: oda
23: se kan sun lo ni
24: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu
25: logo lomo kuri agbaduro to
24: ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun telu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gbogbo iga

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Honorables, nísà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfílága ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
2: Bazo, Ọlọ́run máa dárò bò ó àìsàn.
3: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọlọ́mọkùnrin jà, kàn sí mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164 1277 77. Lẹ́ẹ̀kan sí 08164 1277 77.
5: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́ lọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
4: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
3: Phone number mi 08164 1277 77.
5: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
4: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Ibẹ̀ ni wà tọ́mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, erékeríka ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí ọ fi ń bí sọ fi rẹ̀.

0: duro dede to ba tri pe nkan omokunrin yo duro dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogo kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomokunrin isan ara kan wa to sise pato ti isan ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi wo ti e ni aisan ti a n pe ni arun jedijedi wo fe se gaati e nkan ma jade ni bi gaati e wa ma fo ti sinu iru kan bayi yo da
1: kon si mi ni iwaju continental guest house nepa nilu akure
0: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba n se wo olomo okunrin ninu agbo ara ninu isan ara olomo okunrin nikan ni mo n pe o gbogbo nkan ti kan ti o ba n se kon si mi
2: phone number mi 08164122777 08164122777
0: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija ti tie o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo orukọ bayi ko da elomi to ba loogun lọwọ a sise ti ogun ba tan a tun pada si bo se n se ni irukọ bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru ogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mọ e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo n se o ka to mọ ogun ta maa fun ọ awa ki n se eyi awa ki n se ohun itọju ọlọmọkunrin nikan ni ti e ba ri ọlọmọbinrin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ ohun ni o se wa itọju ọlọmọkunrin nikan soso ohun ni mo n se kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
2: phone number mi 08164122777 lẹẹkan si 08164122777.
3: My guy, you know, say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, no matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
4: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́ìlégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
5: Lẹ́dùn máa rí wọn gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ okokòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokòkó èmi ò rí nǹkan kan mú bẹ̀. Kí lè ṣe mi Lẹ́dùn máa rí ṣàánú mi.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dò báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
5: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dò. Lọ́dún tó kọjá, okokòkó mi jóná gudugudu. Tọdú yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
6: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra.

0: Emi mo o je n tun aja esi ba ba ti fi ikore fe koko gbogbo ere oko to wa labe re ni yo tun ma janfa ni ikore
1: mo ti gbo gbogbo n to wi ore mi ṣugbọn ni o gan le mi gan o ti ri ikore ra bayi kemi na le bo lowo ikore oko
0: ikore wa ni gbogbo ibi ti won tin ta ojulowo ogun korikori
1: o da o je ndanwo kemi na o gbianju e tori danwo bayi olobi okere
0: itowo la ma didun obe danwo loni ko ri pe rere ni oluwa
1: ase lo to lowe awon agba to ni eni koko e bayi olumo mo daju daju be yin o ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
0: baba abeji ore mi se o ti ri pe ikore peregide o fi gboro jeka idi niyi tawon ajo labdak fi lu nte gba
2: eko wa ninu itakuroso ore meji yen o ri pe won so nkan kan ti won so yi pe emi ki se ore edabe yin akon ore edabe yin akon ni ore ti o ri ire ti o ni fo ore ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni gbogbo ti won tin ta ojulowo oogun ti won fi n pa oko ke gbo lowo korikori ati kokorira ere la mo je o ani sasidanu
3: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
6: Àwọn tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
7: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣèwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀ràn lórí? ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba waja ninu se ara wa ati to n ba waja ninu egugun ara wa apere wo ni won na ti n ri elomi a ma ri pe to n ba sun bayi to n ba jin ati dide nile re isoro ni oje fo ohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun siwaju ni ge ge ge bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu si ara wa bẹ́ẹ̀ ni kankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lọ ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
9: Ọwọ́ Olúwa tó ń ṣiṣẹ́ ìyanu ó yá èrò wìtìwìtì ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run pàdé. Nínú ètò àdúrà tí oṣù kẹsàn-án nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission ní Fire City ní ìlú Ìpele. Ẹ̀mí mímọ́ dúró dì ọ́ láti fi ẹ̀rí sí ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ bí àwọn ètò wa ṣe ń lọ nìwọ̀nyí. Nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission Fire City ní ìlú Ìpele. Gbogbo ọjọ́ kìíní oṣooṣù ní ètò àdúrà pàtàkì tí oṣù kẹsàn-án yìí ni ó máa wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní bẹ̀rẹ̀ ní dédé aago méje òwúrọ̀. Wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run Apọ́sù Ọ̀nàjà David Angel akọ́ṣẹ́ ètò pẹ̀lú àkòrí Fire Must Change Life. Come, let's join the people of God to enjoy His mighty hands in September special program in our church, Revelation Foundation Evangelical Mission, Fire City, Pili. This September edition of Fire Must Change Life comes up on Tuesday, 1st of September 2026 at 7 a.m. with anointed man of God, Apostle Onoja David Angel, to lift our voice to God Almighty at Revelation Foundation Evangelical Mission, Fire City, Pili. It's your turn to have a testimony. Jesus is Lord. Gbogbo ijo yolukede.
10: Honorables, ni sa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trofilaga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojo bo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium lager kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojo bo Thursday ose yi trophy premium lager oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o.
11: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal!
12: Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
10: Honorables, nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi trophy premium laga otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji di logun o. We'll be right back.

0: Ọlọ́run ṣe tán láti ṣe àkànṣe iṣẹ́ ìyanu nínú ayé gbogbo èèyàn báyìí o. Òun ló ṣe pàṣẹ fún ìránṣẹ́ rẹ̀, Prophet Michael Oluwadegoke Bàbá Ọlọ́wọ́ ńlá, láti gbé ìpàdé àdúrà ìwòsàn àti ìtúsílẹ̀ ọlọ́sẹ̀ márùn kalẹ̀. 5 weeks of healing and deliverance service. Kí ni ìdè tó dé ọ? Tí ò jí orọ́ náà lọ tí ò jẹ́ orógolo. Ohun tó ń nawọ́ sí ọwọ́ rẹ ò tó. Bó o ṣe ń lù kò dùn, ẹ̀gàn àti àbùkù tẹ orí ọkàn rẹ bá. Ọmọ ológo rẹ ń ṣẹrú. Àkókò tó tó gba ìtúsílẹ̀ àti ìwòsàn. Nínú àkànṣe ìpàdé àdúrà láyé, ọ̀sẹ̀ márùn-ún gbáko ló fi máa wáyé o. Láwọn àṣàyàn ìlú wọ̀nyí, gbogbo ẹ̀yin tẹ wà nílùú ọ̀rẹ́, ọjọ́ Wednesday láàmú pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní gbọ̀ngàn ìjọsí AC Villaland Prayer Ministry tó wà ní Kọ́lá Sawmill lẹ́gbẹ̀ẹ́ ọjà Reserve Garage. Ọ̀rẹ́ ọjọ́ Thursday ìlú Àkúrẹ́ láti máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní ọlọ́wọ́ ńlá Prayer Ground, Mechanic Village, opposite Second Gate, Army Barracks, Ondo Road, Lákúrẹ́. Gbogbo ẹ̀yin tẹ wà nílùú Ondo ọjọ́ Friday àti Sunday ni o, nínú ilé ìjọsìn sí AC Villaland District Headquarters, Olanriwaju Street, Rainbow, Ondo. Aago méjì àárọ̀ ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀. Ní gbogbo òbí tó ti ń wáyé, ẹ̀kúkú ti mọ bàbá ọlọ́wọ́ ńlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bàbá ó sì wà létí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àdúrà gbáǹkọ gbé ó jáde pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì. Ogun aṣẹ́ ìdè ajá, ìwòsàn àti ìtúsílẹ̀ ajẹ́ ti gbogbo èèyàn. Ọ̀sẹ̀ márùn-ún ti ìwòsàn àti ìtúsílẹ̀ kò ṣeé fi ṣeré. Jésù àjábírà ń bẹ̀ bí tìgbà ni.
1: Jésù sọ̀rọ̀ kan nínú ìwé mímọ́, ó ní gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a ti fi fún mi. Ọ̀dà àbúrò wa rí bẹ́ẹ̀, kí ló dé tí àwọn tó wá ń bẹ̀rù nínú ìjì? Bí ìjì bá ti dé, ẹ̀jẹ̀ á ké pé ó ṣe tán láti gbà wá lọ́wọ́ ìjì. Eléyìí ti ń bá ayé wa fínra. Ọ̀dà eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò yìí, ètò ọwọ́ ńlá èyí tí ìjọ apostolic ti Christi CAC Beulaland Prayer Ministry ṣo nígbọ̀wọ́ ẹ̀ tá a ti ń gbàlejò bàbá Prophet Michael Oluwadegoke Bàbá Ọlọ́wọ́ ńlá lọ́sọ̀ọ̀sẹ̀. Ètò ọwọ́ ńlá tòní yóò tún lágbára, Ọlọ́run ó gbà kóso, yóò sì bá ọkàn gbogbo wa pàdé. Bàbá Prophet Mike Oluwadegoke Bàbá Ọlọ́wọ́ ńlá, bàbá ti wà nítòsí. Matthew Adékúnlé Ọládèjì ló kọ tèmi, ò tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Mò ń bọ̀, ẹ jẹ́ ń sílẹ̀kùn fún bàbá.

0: olu adegoke baba olowo nla lati gbe ipade adura iwosan ati itusile olose baru kale 5 weeks of healing and deliverance service kini de to de o ti o ji oro na lo ti o je orogolo ohun to nawo si owo re o to o se lu kodun ega ati abuku te ori okan re ba omo ologo re nseru akoko to to gba itusile ati iwosan ninu akanse ipade adura laye ose baru gba ko lo fi ba waye o lawon asaya ilu wonyi gbogbo eje te wa nilu ore ojo wednesday la mo pade ninu ipade adura olowo nla nigbogbo ito CAC Villaland Prayer Ministry to wa ni Kola Sawmill legbe oja reserve garage ore ojo thursday ilu akure lati ma pade ninu ipade adura olowo nla ni olowo nla prayer ground mechanic village opposite second gate ami balat ondo road lakure gbogbo eje te wa nilu ondo ojo friday ati sunday ni o ninu ile ijo CAC Villaland district headquarters of Langriwaju street rainbow ondo aago meji aro ni ipade adura yi ma bere ni gbogbo obi to ti n waye ekuku ti mu baba olowo nla tele tele baba o si wa leti ninu oro olorun awu adua gba nko gbe o jade pelu oro aso tele wuli ogun ase ide aja iwosan ati tusile aje ti gbogbo eyan ose marun ti iwosan ati tusile ko se fi sere jesu atabira nbe bi ti gba ni
1: to ati gbadua lori eto owo nla fun toni mo si ni gbagbo pe adua ta gba yen bo se gbona girigiri olorun ti lo lati fi ba aye iwa pade iyen ni pe tola yo ni agbara pupo ora kin to yonda baba lori eto loni tori pe ojo wa ti lo baba eni pade adua olowo nla taaro la
2: be ni e ja pade ni olowo nla laaro la
1: akanse ni tola
2: akanse ni o si pisi pa meji a ko pade ni le anu ni altar of mercy la ago meje sa ago mejo abo ta ba ti pade yen tan a bo si gbogbo adua a tun bere adua iwosan ati itusile fun ose marun a tun bere je so ododo gbogbo e patapata ago meje si ago mokanla ni ate kini o ate keji pade adua yen o ago meje si ago mokanla ni la o mo se so lola gbogbo ide ta foju ri gbogbo e lọlọrun ma ja lo ma tu gbogbo ide airi tin sise riri gbogbo e ni ọlọrun ma fi na tu lara wa ododo emi ro gbogbo awon eniyan pe e ja jo pade ni pade adua lowo la lola kajo wa gbadura iwosan ati itusile fun ose marun yi kajo wa kepe olorun to
1: oda baba ko to di wipe e gbadura fun wa nje mo wipe awon eyan kan wa to je pe ide to de won mo ntin se won gan
2: ro orodo
1: baba
2: iru won lo ye ki won tete de bi adua so awon ide wa ti a mo npe ni ide aimo ta se nsoro ita ba soro pe ide nbe lara eniyan o ngo pe nbo lo wa alapa mi re ese mi re won oso mi sugba awon eyan mo pe ide aimo yen gan lo buru ju bíbẹ́ ni wípé àwọn èèyàn mi ń kú torí wọn ò ní mọ̀ ọtí tí ẹ bá ọndastandì pé ìdè kan dé ń nígbà náà ni tó bọ́ nínú ẹ̀ so ìdè àìmọ̀ olóburú jù òdodo gbogbo ènìyàn ni mo rọ̀ láàárọ̀ ọ̀la kí wọ́n jẹ́ kájọ pàdé ní ìpàdé àdúà ní ọlọ́wọ́ ńlá prayer program ní àárọ̀ ọ̀la ní aago méje sí aago mọ́kànlá àwọn abiyamọ kí wọ́n mọ́ gbàgbé o wọn kò fọ́tò ọmọ wọn lọ́wọ́ a sáré fi gbàdúrà ní ilé àánú olúwa sàánú ọmọ mi láàárọ̀ kùtùkùtù láago méje gérégé lápàdé ní pẹpẹ àánú láti mi ọwọ́ ọlọ́run tún sọ ayé ro.
1: Ọ̀dà bó ti jẹ́ ònìyàn ẹja pàdé mechanic village lórí ilẹ̀ májẹ̀mú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá gangan ọlọ́wọ́ ńlá prayer ground ní mechanic village Ondo Road second gate Army Barracks iwájú ẹ̀ báyìí láti yà wọlé sí mechanic village ẹjẹ́ a máa bọ̀ wá sínú pàdé àdúrà ọlọ́run ó sì bá yé wa pàdé ọ̀dà bàbá ẹ súre fún wa kí n yọ̀ǹda.
2: Ọlọ́run ayérayé gba ọpẹ́ wa
1: amen
2: oko ní forúkọ rẹ
1: hallelujah
3: wàrí ìyanu
1: amen
3: wàrí ìyanu
1: amen
3: wàrí ìyanu
1: amen
3: wàrí ìyanu
1: amen
3: bó o ti ń wọlé lọ sùn lónìí lójú àlá lójú oorun olúwa yóò tu ọ sílẹ̀
1: amen
3: olúwa yóò tu ọ sílẹ̀ ó rí ìdáǹdè àdúrà tá a ti jọjọ gbà lórí afẹ́fẹ́ lónìí yóò gbà nínú ayé rẹ̀ gbogbo ẹni tó wà nínú ìdí àìsàn kó máa já lára ẹ̀ gbogbo ẹni tó wà nínú ìdí àìsàn mo ní kí ìdí àìsàn máa já ẹgbà òmìnira ẹgbà òmìnira ẹgbà òmìnira lójú ọ̀nà ìgbàgbọ́ a ò ní ṣubú nílé ológo olúwa yóò kà wáyẹ̀
2: bá a ti ń pàdé láàárọ̀ ọ̀la lórúkọ Jésù olúwa yóò tu ìdí rẹ̀ ìdí àìsàn ni àbí ìdí àìní olúwa yóò tu ìdí rẹ̀ ìdí àìní ni àbí ìdí àìsàn olúwa yóò tu ìdí lára rẹ̀ ògùn ọlọ́run yóò fara hàn níkẹyìn àwọn ọdẹ ìjọba ọlọ́run lórúkọ Jésù Kristì olúwa wa.
1: Ọ̀dà ẹ̀wájú a máa fi eléyìí ṣe lọ fún tòní lórí ètò ọwọ́ ńlá bí ẹ bá ló ń kún láti bá bàbá sọ prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá nọ́mbà àwọn rẹ̀ 08034484258 ẹ̀gbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08034484258
4: 58. Ọda bi o ti je niyan bẹyin ba wa ni kede eni polowo oja o lawon nkankan te fe se lori radio Ọlọrun reyin na sawon eyan ni e si fe gbe jade e kan si mi lori number mi 08066256464 08066256464 number te fi ba mi foro jume to roro ni e bo je lori WhatsApp na ni number yen na ni ke fi sowo si to e wa ja ma lo le fun toni a pada wa njo mejo o pelu ogun Ọlọrun Matthew Adekunle Oladeji loruko temi ti gbogbo eyan pe ni ododo alafia ni fun wa o.

lẹ́m̀bẹ̀ o. Mo mọ̀ pé ẹ ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lébí látàárọ̀ ẹkú iṣẹ́ o ọba òkè ò fò gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá. Ilé iṣẹ́ Alhaji àgbà bàbá láàánú tí wọ́n fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀ wọ́n ní kí n kórí adé alákọ̀jẹ́ wọ́n ní kí n kíjòye. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà wọ́n ní kóbè lókè kọ́lọ́kùn. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ wá sí méje bí kò ṣe wípé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá àfin ní ìjì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wà lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà gbala iléeṣẹ́ Alhaji àgbà bàbá láàánú. Ẹ pé bàbá sọ̀rọ̀ 08063 970829. 08063 970829.

0: ọ̀nà yòówù tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì Àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
1: Ẹni sóyìnbó ayé nílé àná rẹ̀.
0: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bíi pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò. Wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fún ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án wọ́n ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì Àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. ó wúlò fún iṣẹ́ ọwọ́ ó wúlò fọmọdé ó sì wúlò fágbà kó wá sẹ́ńtì òkọ yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú ó wúlò fún iṣẹ́ ọba ìjọba ò tètè fún ọm promotion rẹ̀ ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. ẹ ìyọnú àgbàló ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. wọ́n kàn ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n ń bàjá kulẹ̀ pàdé àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní embassy. ọ̀hún kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ ara ẹni kò yá pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ́kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣò ń gbọ̀ ọ́ fún. báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹ ni. láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. ìbọn ìgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. ọmọ rẹ ń kẹgbẹkẹgbẹ mùmùkúmù ìrèdè òru àti jíjò bẹ́ẹ̀ lọ. pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọyé ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń sìkò. ọ̀ abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́ mọ kọ́ mọ ní òye àti gòkè àgbà kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. ayé wa ń ta fàlátò kòkó ọmọ wa mọ̀ yìí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀ adẹni tí ń fún ọ lése. ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dénìyàn. àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ ọ fẹ́ gba contract ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú abẹ́yìn ọmọ wípé ẹni ayé báyọ́nú sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyọ́ báyọ́nú sẹ́dá ntọ́ba fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò. ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ̀ kan ọ̀nbẹ̀ nígbà ńbẹ̀ láwò ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́lú àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ̀ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ọjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ aláàjì àwọn òní pa tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóònkóòn yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣẹ bò lọ ẹ pé aláàjì àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 970829 08063 970829 ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò àṣẹ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wá gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú ẹ gbàló tó fi ń tó ogun ayé ẹ̀ ní sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 970829 ẹ ṣe púpọ̀.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ̀mọ́ èèyàn títí ayérayé fún mi já.
2: O ta kòjó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan faith.
3: Àṣírí bíbò.
2: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ìyọnú
3: àgbàlú.
2: Oyún ìjọ àṣírí bíbọ̀.
3: Àtúndì àṣínà.
2: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinà.
3: Ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà.
2: Lọ́jọ́jọ́ Wednesday,
3: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
2: Ńlá fẹ́jọ́ ṣe.
3: Sọfọ́lọ́kadà pé
2: ilé bàbá aláàánú.
3: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
2: Saturday and Sunday.
3: Ẹ lè rí bàbá aláàánú.
2: Ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel.
3: Ìlú àwọ̀jọ Monday and Tuesday.
2: Ẹ rí bàbá aláàánú.
3: Ní Bàkùsà Street
2: opposite ilé ìyá Bàkùsà.
3: Ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829.
4: Oh, number one radio.
5: Radio.
4: Adaba FM.
5: Adaba FM.
4: 88.9. Akure.
5: Akure.
6: Hello. Ṣé ń gbádùn àdàbà?
7: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Ó ń gbádùn àdàbà.
11: Gbogbo wa là ń

0: Ètò àkọ́kọ́ àánú ló gorí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí Olóòpọ̀ Ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Òní ni ọjọ́rú. Májẹ̀mú wà ní gbòòrò. Intun ayé ṣe. Intun ìṣẹ̀dá ṣe.
2: Jésù ṣe o.
1: Intun ẹbí ṣe.
2: Olúwa ṣe o.
1: Intun ìpín ṣe.
2: Ayàn o.
1: Ìṣẹ̀lẹ̀kúndẹ lẹ́rìn.
2: O ṣe Jésù.
1: Ṣẹlẹ̀gàndólógún.
2: O ṣe Jésù.
1: Ẹni ìkọsílẹ̀ ń dẹni tẹ̀wọ́.
2: O ṣe Ọlọ́run.
1: Atọ́rọ̀ǹda fún ni.
2: Agbóró.
1: Ẹlẹ́ṣẹ̀ ń dolódodo.
2: Jésù ṣe.
1: Orí ọ̀fẹ́ dúró ti wá.
2: O ṣe Jésù.
1: Títú Ọlọ́run jẹ́ ìpín wa.
2: O ṣe Jésù.
1: Ẹ ṣe kọrin ìyìn kan sí Adáni wáyé.
3: Olúgbalà ìwọ ló ń ṣagbára wa. Àyàn o ọba mímọ́ aláàánú tó jagun ayé wa nígbà gbogbo. Àyàn o olúgbalà ìwọ ló ń ṣagbára wa.
1: O ṣe pariwo wípé èmi kò ní kú ṣáájú àkókò mi.
3: Èmi kò ní kú ṣáájú àkókò mi.
1: Èmi kì yóò parí ayé mi sí abẹ́ igi òkùnkùn.
3: Èmi kì yóò parí ayé mi sí abẹ́ igi òkùnkùn.
1: Kristi wà nínú mi.
3: Kristi wà nínú mi.
1: Ìrètí ògo ni.
3: Ìrètí ògo ni.
1: Èmi ní ògo tí ó tóbi.
3: Èmi ní ògo tí ó tóbi.
1: Mi ò ní pàdánù adé mi.
3: Mi ò ní pàdánù adé mi.
1: Èmi ò ní sọ èrè mi nù.
3: Èmi ò ní sọ èrè mi nù.
1: Ẹni tí mo jẹ́ nínú òní bàjẹ́.
3: Ẹni tí mo jẹ́ nínú òní bàjẹ́.
1: Ipò àwọn ọmọ mi ò ní sọnù.
3: Ipò àwọn ọmọ mi ò ní sọnù.
1: Èmi kì yóò bọ́ sí ọwọ́ lọ́wọ́.
3: Èmi kì yóò bọ́ sí ọwọ́ lọ́wọ́.
1: Èmi yóò dúró de àkókò mi.
3: Èmi yóò dúró de àkókò mi.
1: Èmi yóò pọ̀ sí nínú ọgbọ́n.
3: Èmi yóò pọ̀ sí nínú ọgbọ́n.
1: Èmi yóò jáfáfá pẹ̀lú àyànmọ́ mi.
3: Èmi yóò jáfáfá pẹ̀lú àyànmọ́ mi.
1: Èmi yóò lọ láti pàdé ipa.
3: Èmi yóò lọ láti pàdé ipa.
1: Èmi ò ní dàbí Absalomu.
3: Èmi ò ní dàbí Absalomu.
1: Èmi ò ní dàbí Lúsíférì.
3: Mi ò ní dàbí Lúsíférì.
1: Èmi ò ní dàbí Júdásì.
3: Mi ò ní dàbí Júdásì.
1: Ọmọ mi ò ní dàbí Kéènì.
3: Ọmọ mi ò ní dàbí Kéènì.
1: Sátani kì í ṣe bàbá mi.
3: Sátani kì í ṣe bàbá mi.
1: Olódodo lè ṣubúlẹ̀
3: méje. Olódodo lè ṣubúlẹ̀ méje.
1: Yóò tún dìde padà.
3: Yóò tún dìde padà.
1: Èmi ò ní kú síbi tí mo ṣubú sí.
3: Èmi ò ní kú síbi tí mo ṣubú sí.
1: Èmi yóò dìde láti inú àṣìṣe mi.
3: Èmi yóò dìde láti inú àṣìṣe mi.
1: Èmi yóò bọ́ sínú ògo tuntun.
3: Èmi yóò bọ́ sínú ògo tuntun.
1: Èmi yóò bọ́ sínú ìrànlọ́wọ́ tuntun.
3: Èmi yóò bọ́ sínú ìrànlọ́wọ́ tuntun.
1: Èmi yóò bọ́ sínú àṣeyọrí
3: tuntun. Èmi yóò bọ́ sínú àṣeyọrí tuntun.
1: Àmì.
3: Àmì.
1: Mo gbàdúrà fún ọ. Lónìí ọjọ́rú wàárí ti ẹ̀ṣẹ̀.
3: Àmì.
1: Èdè ayé ò ní di ọ.
3: Àmì.
1: Àránsí ayé ò ní mú ọ.
3: Àmì.
1: Àwọn tí wọ́n dẹ́lẹ̀ torí rẹ yìí, ẹni dẹ́ ní òkò sí.
3: Àmì.
1: Ẹni dẹ́ ní òkò sí.
3: Àmì.
1: O ṣe gbàdúrà ayé mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
3: Ayé mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Má ṣe jó sí ìlú ọ̀tá mọ́.
3: Má ṣe jó sí ìlú ọ̀tá mọ́.
1: Gbogbo ohun tí ń ṣayé ẹlòmíràn pé ìlú ọ̀tá láyé wọn ń jó sí. Ibi tí wọ́n ń lu ìlú fún wọn láti lọ ni wọ́n ń lọ. Ìlú ọ̀tá ní ń darí wọn. Ayé mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
3: Ayé mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Ayé àwọn ọmọ mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
3: Ayé àwọn ọmọ mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Má ṣe jó sí ìlú ọ̀tá mọ́.
3: Má ṣe jó sí ìlú ọ̀tá mọ́.
1: Ẹ sọ de àdúrà.
3: Lórúkọ Jésù.
1: Lórúkọ Jésù.
3: Ayé mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: Ayé
3: àwọn ọmọ mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Má ṣe jó sí ìlú ọ̀tá mọ́. O tún gbọ́dọ̀ jó sí ìlú àwọn ọ̀tá mi mọ́. O gbọ́dọ̀ jó sí ìlú ọ̀tá mọ́. O gbọ́dọ̀ jó sí ìlú àwọn ọ̀tá mi mọ́.
1: Ayé mi ò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
3: Ayé àwọn ọmọ mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé ọkọ mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aya mi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. O tún jó sí ìlú àwọn ọ̀tá mi mọ́.
1: Olúwa gbé ìfẹ́ mi sọ́kàn àwọn tí ó ràn mí lọ́wọ́.
3: Olúwa gbé ìfẹ́ mi sọ́kàn àwọn tí yóò ràn mí lọ́wọ́.
1: Ẹ gbàdúrà dáadáa lóṣù yìí o. Mi ò mọ ti ti mo fi ntenu mo on wa ti gba tele mo tun tun pe Oluwa gbe ife mi
4: Oluwa gbe ife mi
1: soka won ti o ran mi lowo
4: soka won ti o ran mi lowo
1: won ti o ran lowo oko ni fe yen ko ireyan ko sanu e en ti oko ran lowo ni fe re e gbe ife mi soka won ti o ran mi lowo
4: e gbe ife mi soka won ti o ran mi lowo
1: won kan ilesun ni a kan dide ma a ki lo sele o ri david oni ko se ko se nikan ni dide ko o nfa yen ti nfa ju o se nikan ni dile sol ti mi o se oluwa fun ni awon loku kan mi fi bo se ti gbogbo negative ti won so npe ko ti e gbo mo won ti gbin ife mi bo se ti sokan ko le ko ri bi yesi oni gbogbo pin baba re ni ma da pada loni aba oba to je for 40 years e mo property ti ma ni for 40 years oni gbogbo e lo ma da pada fun property le sol o tun the point kan ti yan mu ti won ni pe sol lo je bi oro popa awon ara gibo ni ara gibo ni awon fe ni meje ti won ma soro ni won ju oluwa to jo mo sol won ni david o je na won si mefiboseti normally mefiboseti je kan na to e kan ko na won si won be danu e pari wo e so bi omo wo ni oluwa gbin ife mi
4: oluwa gbin ife mi
1: soka won ti o ran mi lowo
4: soka won ti yo ran mi lowo
1: e so bi olohun da
4: roruko jesu
1: roruko jesu roruko jesu
4: Olorun anu ma gba ki aye pa na irawo mi.
1: Fitila ti mo gbe dani e mo gba ki won pa na e mo mi.
4: Fitila ti mo gbe dani yi e mo gba ki won pa na e.
1: Gbogbo aye fe tan ninu fitila yi. Gbogbo aye fe tan ninu fitila yi.
4: Gbogbo aye fe tan ninu fitila yi.
1: E mo gba ki won pa na fitila yi mo mi.
4: E mo gba ki won pa na fitila yi mo mi lowo.
1: E soro bi omo.
4: Loruko Jesu.
1: E mo gba ki aye pa na irawo mi.
4: Olorun ma je ka yo pa na e. Loruko Jesu.
1: Fitila ti mo gbe dani.
4: Fitila ti mo gbe dani. Loruko Jesu.
1: E mo gba ki aye pa na.
4: Olorun ma gba ki aye ko pa na. Loruko Jesu
1: e mo gba
4: kayo kana re
1: Jesu Oluwa wa
4: amen
1: orun re si
4: amen
1: Olorun anu baba mi ase won mo nti orun Oluwa fun re ni ti